0: Omina ile yin ti fi omi je ti eje gbe idiyele lowo re arapa arapa arapa arapa o arapa o arapa o arapa o arapa o mo so tele ire to kunu opin odun o ya gba o ya gba gba o gba o gba o gba o gba o anu gba anu gba anu gba ire egba egba egba iranlowo oju rere kokoro moto kokoro ile kokoro ile sa gba gba kokoro moto gba kokoro ile gba o gba o gba o gba o gba kai iwo mama yi iwo de ni majamu yen du ore o bi o si ba pari ti iwo de ru ebo ti e mama o ku si e lowo igboro sejo bo riru 750 mo de gbohun majamu wipe angeli yen ni wonu moto tete lo se recording tori ani yi o keni yen lo ru ebo ye o 750 sa ti o si ba tin pari ma ni engineer stop e won gbudo gbe ore 750 yen mo iwo to ti se ti e angeli yen du ni e o le je tori ti e ni sa iji tin bo yi oni gbe omi tomo tomo hello iwo ni nlo ode 750
1: 750
0: o de se ngbe o ngbe tinu
1: kabesi
0: o ngbe tinu
1: o de lo se
0: 750
1: 750
0: o ngbe tinu
1: kabesi
0: o lo le ko lo fun POS
1: o ni la la e kabesi o yes
0: hello
1: aisa
0: lowo ti o ra petrol sinu moto sugme nigba to ba dele
1: kabesi
0: eni kan o jalu
1: Yes, sir.
0: Comment tu jalou?
1: Plenty.
0: Mon cadre. Jalou, il be. On est jalou,
1: oh,
0: yes,
1: sir.
0: Il tourne au loin, il y a.
1: Oh,
0: et bosse 750.
1: 750.
0: On est loin, il y a.
1: Oh, jalouche.
0: 7 years.
1: Oh, jalouche.
0: Quand on descend.
1: Quand on descend.
0: Maman.
1: Yes, sir.
0: Son t-shirt à combien?
1: Ah, bien sûr.
0: À combien?
1: C'est à mon mari.
0: Ton basse.
1: Plenty, sir.
0: Ton lit, ton main.
1: Oh,
0: hello.
1: Yes, sir.
0: Mon grand Timoso.
1: Yes, sir.
0: Il y a que 7 years.
1: Kabeso
0: ko de set omo
1: ayira yo
0: to ba set akomi
1: oh yes sir
0: o ti cover gbogbo omo
1: se tawon omo re
0: o lo ma de fun lori ofe
1: o beri ajo
0: o le se gbogbo ti awon omo yen
1: bene sir
0: sugba
1: yes sir
0: 750
1: 750
0: ni e bonna
1: bene sir
0: mo kande
1: oruko jesu
0: tan ba ni o sami
1: oruko jesu
0: ayi o ni fe gbogbo omo lowe
1: amen
0: hey
1: oh yes sir
0: eni fowo tu alawo loju
1: oruko jesu
0: ma ti gbe mo lowe
1: oruko jesu
0: arapa
1: amen
0: eni fowo tu alawo loju
1: oruko jesu
0: eni fowo ti ebo Any for what get to you? Let it be my lower. Arapa. Hello.
1: Aisa.
0: Hello.
1: Aisa.
0: Mojisha.
1: Hello.
0: Onumima.
1: 750.
0: 750. Come on,
1: come on. Come on, come on.
0: Me at Baye.
1: Me be to passing bar.
0: GTB.
1: Ow.
0: 05.
1: Aisa.
0: 25.
1: 25.
0: 28.
1: 28.
0: 75.
1: 75.
0: 18.
1: 18.
0: GTB.
1: GTB.
0: 05.
1: 05.
0: 25.
1: 25.
0: 2 8 2 8 7 5 1 8 1 8
1: crossover
0: ibo lo ma wo
1: eh
0: o je
2: da.
1: Yes, sir.
2: Bi ti gba ni.
1: Bẹ́ẹ̀ni, sir.
2: Má jẹ́ mú fẹ́ sọ̀rọ̀. Bàbá mi wí pé.
1: Yes, sir.
2: Èèyàn 1,005. Lò fẹ́ tú sílẹ̀.
1: Bẹ́ẹ̀ni, sir.
2: Ní òru. Ọjọ́ Tuesday. Ọjọ́ Ìṣẹ́gun. Mọ́júmọ́ Wednesday.
1: Bẹ́ẹ̀ni o.
2: Ọjọ́ Àánú.
1: Yes, sir.
2: A fẹ́ rán mi sí ọ. Ọlọ́run fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ rẹ.
1: Bẹ́ẹ̀ni, sir.
2: Ibo lo ti ń bọ̀. Olúwa ní kí n fọ orí. Fún gbogbo ènìyàn.
1: O ṣe Jésù.
2: Láti wọnú oṣù tuntun.
1: Bẹ́ẹ̀ni, sir.
2: Olúwa ní kí n dẹ̀dá òróró lé wọn lórí. Láti wọnú oṣù tuntun. Bàbá mi wípé.
1: Yes, sir.
2: Kí n dẹ̀ fún wọn ní mantu. Iṣẹ́ agbára.
1: O ṣe Jésù.
2: Wọnú oṣù tuntun. Mẹ́tẹ̀ẹ̀ta yìí.
1: Bẹ́ẹ̀ni, sir.
2: O gbúdọ̀ kó wọnú oṣù tuntun. Kí o má rí àánú gbà.
1: Bẹ́ẹ̀ni, sir. Bẹ́ẹ̀ni, sir.
2: O gbúdọ̀ kó mẹ́tẹ̀ẹ̀ta wọnú oṣù tuntun. Kó má pàdé ẹnìkan. Ẹni yóò ṣàpàdé rẹ ni.
1: Yes, sir.
2: Tí ó sọ wípé. Ó ṣe mí bíi kí n ràn ọ́ lọ́wọ́. Ó ṣe mí bíi kí n fún ọ 10 million.
1: Bẹ́ẹ̀ni, sir.
2: Ó ṣe mí kí n fún ọ 20 million. Má jẹ tẹ.
1: Yes, sir.
2: Aláàánú ń bẹ níta.
1: Bẹ́ẹ̀ni, sir.
2: Ẹ sà.
1: Sà.
2: Nǹkan kan ni ò tí ì gbé ọ pàdé wọn.
1: Bẹ́ẹ̀ni o. Bẹ́ẹ̀ni o.
2: Àṣẹ tí ó gbé ọ pàdé wọn lélẹ́yìí.
1: Jésù.
2: Má jẹ mú wípé. Jẹ́ kí n forí fún wọn. Dá òróró lé wọn lórí.
1: Yes, sir.
2: Tún fún wọn ní iṣẹ́ agbára.
1: O ṣe Jésù.
2: Mẹ́tẹ̀ẹ̀ta iṣẹ́ agbára.
1: Yes, sir.
2: Ọṣẹ májẹ̀mú. Tí o máa lò. Mo ti ṣètò gbogbo ẹ̀.
1: Yes, sir.
2: O máa ní agbára. Olúwa wípé.
1: Yes, sir.
2: Ní crossover yìí. Gbogbo ènìyàn. Kí wọ́n mú kọ̀ǹkan ìbílẹ̀. Ẹyọ kọ̀ọ̀kan dání.
1: Yes, sir.
2: Kọ̀ǹkan ìbílẹ̀. Ẹyọ kọ̀ọ̀kan. Kọ̀ǹkan ìbílẹ̀. Ẹyọ kọ̀ọ̀kan.
1: Yes, sir.
2: Ní crossover.
1: Yes, sir.
2: Alẹ́ Tuesday tó ń gbọ́ mi yìí
1: ni o.
2: Alẹ́ Tuesday yìí ni o. Alẹ́ yìí ni o. Alẹ́ yìí ni o.
1: Yes, sir.
2: Mú kankan ìbílẹ̀ dání. Ẹ máa mú wọ.
1: Yes, sir.
2: Èmi níṣẹ́ wòlíì tí ń fún ọ.
1: Yes, sir.
2: Tí o máa lọ lò. Ní ọjọ́ àkọ́kọ́. Nínú oṣù keje.
1: O ṣe Jésù.
2: Ó ní fi ewé ṣọ́ọ̀bù fọ̀ mi. Èmi yóò sì mọ. Ẹ sà. Ẹlòmíì sọ wípé. Èwo lọ ṣe tí wíwẹ̀ báyìí. Má jẹ ń tẹ.
1: Yes, sir.
2: Má jẹ mú ní sà.
1: Bẹ́ẹ̀ni, sà.
2: Jésù ń kọjá lọ.
1: Bẹ́ẹ̀ni, sà.
2: Bálómi wípé. Jésù ọmọ Dáfídì.
1: Yes, sir.
2: Sàánú fún mi.
1: Bẹ́ẹ̀ni o.
2: Lẹ́sẹ̀kẹsẹ̀. O dúró. Kí lo fẹ́. Ó ní mo fẹ́ ríran. Ó ní o yà lọ ríran. Ẹ sà. Kí ló fi la ojú ẹ̀. Àṣẹ.
1: Àṣẹ ni sà.
2: Ó fi àṣẹ. Kìkì ọ̀rọ̀ kan. La ojú afọ́jú.
1: Bẹ́ẹ̀ni, sà.
2: Ìgbà ó dé onísun ẹ̀jẹ̀ náà. Kò mọ sọ̀rọ̀.
1: Rárá o.
2: Ẹ sà. Ó fi onísun ẹ̀jẹ̀ fi ọwọ́ kan ìṣe tí a sọ rẹ̀.
1: Bẹ́ẹ̀ni o.
2: Lọ gé. Ìsun ẹ̀jẹ̀ sì gbẹ. Ìsun ẹ̀jẹ̀. Ó sì gbẹ.
1: Ó gbẹ o.
2: Ẹ̀lo. Àṣẹ ló jáde lára
1: rẹ̀. Bẹ́ẹ̀ni, sà.
2: Ó níbi tí mo lọ o. Ẹ̀lo. Má jẹ ń tẹ. Má jẹ mú wà. Èdìdí sì wà.
1: Bẹ́ẹ̀ni.
2: Àwọn ogun kan wà. Tó jẹ́ wípé. O lè fàdúrà tákù ẹ̀.
1: Yes, sà.
2: Fún 200 years.
1: Bẹ́ẹ̀ni.
2: Tí ò dẹ̀ ní lọ. Tó jẹ́ pé ìgbésẹ̀ wòlíì kékeré kan báyìí. Ni wà á dẹ̀ gbé. Tí ogun yà á dẹ̀ ṣẹ̀wọ̀
1: rẹ̀. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni.
2: Ẹ̀sà. Àwọn ogun kan dẹ̀ wà. O lè wẹ́sẹ̀ wẹ́sẹ̀. Ẹ̀sà. Wà á wẹ́sẹ̀ orí ìrìn òfunfun. Ẹ̀sà. Síbẹ̀ ogun yìí ò ní ṣe. Ó ń dúró de àdúrà ẹyọ kan.
1: Bẹ́ẹ̀ni, sà.
2: Tó o bá ti lè mọ prayer point yẹn. O ti bọ́
1: nìyẹn.
2: Mọ̀mọ́. Ìgbà tí Jésù pàdé arákùnrin yẹn. Ó fọ́jú láti inú ìyá rẹ̀ wá.
1: Bẹ́ẹ̀ni, sà.
2: A fọ́jú ni. Láti inú ìyá rẹ̀ wá. Jésù rí pé ogun eléyìí. Àbí bẹ́ẹ̀ kọ́.
1: Bẹ́ẹ̀ni, sà.
2: Ogun yìí lé.
1: Ogun tó ń lé ní sà.
2: Ẹ̀sà. Ó ní láti fi ògo Olúwa ràn ní. Nítorí náà ni ogun yẹn ṣe lé.
1: Bẹ́ẹ̀ni, sà.
2: Láti fi ògo Ọlọ́run ràn. Jésù dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ wòlíì. Iṣẹ́ wòlíì ni Jésù. Ó ń lé kọ́kọ́ ṣiṣẹ́ wòlíì.
1: Bẹ́ẹ̀ni o.
2: Nínú Bíbélì.
1: Bẹ́ẹ̀ni.
2: Ó tu itọ́ sí inú àmọ̀. Ó wá pòpọ̀. Ó wá fi sí ojú arákùnrin. Bó ti fi sójú ẹ̀.
1: Yes, sà.
2: Ojú ò la o.
1: Rárá o.
2: Lẹ́yìn tó fi sójú ẹ̀ tán. Ó ní lọ wẹ̀.
1: Lọ wẹ̀.
2: Nínú adágún sílùú àmù.
1: Bẹ́ẹ̀ni, sà.
2: Ní ìtumọ̀ rán ẹ lọ. Ó rán ẹ lọ síbẹ̀. Ẹ sà. Ó sì ran débẹ̀. Ojú sì là.
1: Bẹ́ẹ̀ni o.
2: Ẹ lo.
1: Sà.
2: Ó ní ìtọ́ni kan. Tó yẹ kó tẹ̀lé.
1: Bẹ́ẹ̀ni, sà.
2: Èmi tẹ̀lé ìtọ́ni. Láti ọ̀dọ̀ Olúwa. Èmi ò ń ṣọṣẹ́ dúdú o.
1: Rárá o, rárá o.
2: Mi ti ẹ̀ ń jẹ́wé àtẹ̀gbò.
1: Rárá o.
2: Ọjọ́ ń bá ti dáwọ́ le. Ni kí n kú tìran tìran. Ọjọ́ ń bá dáwọ́ le. Ewé àti egbò. Tàbí ọṣẹ dúdú. Ọjọ́ yẹ ni kí n kú tìran tìran. Ẹ sà. Ọṣẹ gbọ̀lọ̀ wáyé. Almighty Ololuwa ni ki roko o la ropo atawon ise woli toluwa ni ka fi mo ti wo le mo sugbon ma je mu ti di oluwa wi gbo e fun won ni ose yi si kankan we ka lo lo bi July 1 ti won lo lo lati wonu osu yi e wo
1: yes sir
2: osu ma je mu lo su keje o osu ibi woli
1: o se je
2: ni mao
3: yes
2: event center
3: mao event center
2: sangwater
3: mao
2: event center o ma lagbara
3: gan yes sir
2: to ba wa di July on the 8th
3: at 10
2: Ilorin 8
3: yes sir
2: 9 10
3: and 10
2: Ilorin e murale
3: yes sir
2: eyin ilesha
3: ilesha
2: birthday woli e murale
3: yes sir
2: 11
3: 12
2: 13
3: 14
2: e murale e wa gbe ori oke
3: yes sir
2: ojo meta
3: ilesha
2: wa gbe ori oke
3: yes sir
2: ojo meta awon sango nbo biba
3: oh yes sir
2: awon olorin nbo biba eyin ilu toku
3: yes sir
2: ore
3: ore
2: eh ile oluji
3: oluji
2: ban kama
3: yes sir
2: modaka
3: osogo
2: erin
3: oh yes sir
2: kakiri
3: bene
2: igbaroke
3: eh
2: ikeji
3: yes sir
2: emura o eja pade
3: yes sir
2: fun ojo meta
3: eh
2: o ma lagbara
3: alagbara sir
2: awon ipade ye
3: eh
2: 7 to 7 ni
3: kapesio
2: awa ma fi oru sise woli
3: yes sir
2: oru
3: eh
2: ise woli
3: le
2: viji ko ise woli o ma lagbara
3: yes sir
2: so wari 7 to 7
3: eh
2: so ma ko su keje ni
3: bene
2: ma je mu
3: ka
2: meje la fe lo
3: yes sir
2: etidi meje
3: eh
2: la fe lo
3: o se jesu
2: fitila la meje
3: yes sir
2: ni la meje
3: bene
2: la fe lo
3: oh yes sir
2: ago igbala meje
3: eh
2: la fe lo
3: bene
2: ati agbelebu meje
3: oh yes sir
2: la fe lo
3: yes sir
2: ati apoti eri meje
3: meje lo
2: gbogbo e lo ma wa lori pepe
3: eh
2: o ma buru ke
3: o ma lagbara sir
2: yes
3: sir
2: ma wa wo badua re o se nigba
3: yes sir
2: etidi meje ma je mu meje
3: meje ni
2: fitila abela meje
3: la meje
2: ni la meje
3: oh yes sir
2: o ma ni agbara sir
3: ka pesio
2: fitila la meje

0: 98.7 FM fún àwọn ètò ọgbọ́n, ìmọ̀ àti òye tó yẹ kóró.
1: Diamond 88.7 FM.
2: Ògbóǹtarìgì ni wá.

0: কিসে হাত জ্বালানি, কিসে চিতবিনি, লেবে দামিসিও ọ̀pọ̀ tí ó tó ẹ wọ́n jáde láyé àwọn kan jù wá lọ
1: wọ́n
0: sí lórí ìpè
1: mọ́
0: ọ̀pọ̀ wa ta wà láyé
1: àmọ́
0: yìí tó bá débi àwọn èèyàn tí kẹrora
1: tó
0: bá mọ tó ṣẹlẹ̀ sáwọn
1: èèyàn
0: wà á kúkú dúpẹ́ àdúpẹ́ lọ́wọ́ rẹ orin tí mo fẹ́ kọ yìí gbogbo èèyàn ni kó lórí ìkúnlẹ̀ ní gbogbo ọ̀nà.
2: Ẹ̀ṣẹ́
0: olúwo ẹ̀ṣẹ́
2: bàbá
0: wọ́n ní kí n sọ àánú kalẹ̀
1: I must to bring down mercy
0: sí orí ènìyàn 110,000
1: people
0: pé ìrìn àjò tí o fẹ́ wọnú ẹ̀ inú àánú ló ti fẹ́ lò mo fi ẹnu olúwa sọ repaile mo
1: sa
0: bó o ṣe wà lórí ìkúlẹ̀ ọwọ́ àánú kó wọlé sí
1: ọlọ́run
0: bàbá mi o
1: my father
0: àwọn èèyàn yìí
1: these people
0: wọ́n wà lẹ́yìn tẹ́lẹ̀
1: they were at the back before
0: bọ̀ lábẹ́ agbára àánú
1: under the power of mercy
0: kò sí tó lè ṣe
1: nothing you cannot do
0: oṣù titun
1: the new month
0: tó ń wọ̀ lọ
1: yìí you are entering into
0: oṣù titun
1: this new month
0: tó fẹ́ wọ̀
1: you are about entry
0: lábẹ́ agbára
1: under the power
0: tí àánú ti ń sọ
1: the mercy speaks
0: mo sọ tẹ́lẹ̀
1: I prophesy
0: ọ̀gá
1: my brother
0: wọ yàrá àánú
1: enter the power of mercy
0: mi ò mẹ́ni yìí
1: I don't know this person
0: wọ́n ti fi nǹkan kan sí ọ
1: they have afflicted you with something
0: àánú kan sí lọ lára
1: a mercy left you
0: àwọn èèyàn ń ṣe yẹyẹ
1: people are not mocking
0: pèsè bó o lọ́lọ́run
1: that by saying you have God
0: bí olúwa ṣe ń bẹ
1: as the Lord liveth
0: àánú agbanimọ́gbani
1: mercy that will never fail to deliver
0: lọ́wọ́ ìjì tó le
1: from that hard storm
0: àánú já ọgbà
1: mercy to deliver you
0: lọ́wọ́ ogun tó le
1: from that hard battle
0: lọ́wọ́ ìpè ìran
1: from that generational curse
0: lọ́wọ́ májẹ̀mú kò ṣe
1: ṣe from that government of mortality
0: ran name Medwala Ẹ̀dẹ̀bẹ̀rẹ̀ Gadua àánú já ọgbà
1: mercy deliver you
0: tàlẹ̀ lẹ́yìn
1: who is this one
0: ọ̀fà mọ́ lọ jìnà
1: arrow of don go far
0: tó ń bẹ ẹgbẹ́ lọ́sàn-án
1: that dwell with you day and night
0: nítorí mo jẹ́ wòlíì
1: because I am a prophet
0: tí a dẹ̀ fi ọ̀rọ̀ ẹ̀ sí mi lẹ́nu
1: and his word is in my mouth
0: àwọn ọ̀fà
1: those arrows
0: abayí ẹni jẹ́
1: that destroy one's life
0: àwọn ọ̀fà òfo
1: those arrows of emptiness
0: àwọn ọ̀fà mọ́ serere
1: arrows of no prosperity
0: àyà ilé mọ̀sá àwọn ọ̀fà ìlàkàkà
1: arrows of labor
0: tó ń gbẹ́nu ẹ lọ́sàn-án lóru
1: that follow you day and
0: night ọ̀fà yẹn jáde ẹnìkan bí mí lẹ́rẹ̀ pé
1: nobody ask me
0: wòlíì
1: prophet
0: ṣé mo sì lógo
1: do I still have glory
0: ìbéèrè ńlá mi
1: it's a big question
0: ọ̀fà yẹ
1: evil arrow
0: ní mo jẹ́ yóò dàbẹ̀ tí ò lógo
1: it don't make you look like you don't have glory
0: nígbà tí ògo bá ti ń pàdé ogun
1: when glory begin to meet the battle
0: tí nǹkan bá ń le fún ẹ
1: and this target is hard
0: tàbí tó ń lo òkè tó ń lọ
1: ní
0: tí àtàkì bá wọ́n
1: lójoojúmọ́
0: tí àìní fẹ́ gbé ọmọ
1: ìgbà
0: yẹn gẹ́gẹ́ ló máa mọ̀
1: ògo
0: wà lára
1: ẹ
0: ẹ tí ò bá lógo
1: ayé
0: kì í le táyé bá ń lé ọ
1: kì
0: í ṣe ìwọ náà ń lé ògo inú ẹ náà ń lé ọ̀gá lọ́ọ̀dí pẹpẹ rẹ gbé ẹsẹ̀ o méje
1: hallelujah
0: so ti dúró ti pẹpẹ rẹ oyoyo
2: hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah. Hallelujah!
0: Kọjú sí ọ̀nà kẹjì.
1: Don't talk the last place.
0: Bí ẹsẹ̀ ogó.
1: Glory to
0: God. Méjọ́ yóò.

0: Ti Tuesday 7. Laago mẹ́sàn alẹ́ náà ibi ẹ̀. Jésù Olúwa wa yóò ti pàṣẹ pé pàjá lọ. Sí ìpìlẹ̀ ìlú yìí. Ṣé àwòtán orísun ogun tó ń bá wa fínra? Ọ̀pọ̀ ọ̀rọ̀ sí Ọlọ́run àtàwọn olórí ẹ̀mí ni Jésù máa lò. Wòlíì tá a fi ọ̀rọ̀ ràn sí ìran fún ìtúsílẹ̀ àti ìgbẹ́nidẹ́. Prọfẹ̀sì Samuel Adébáyò Òjòba. Authority yóò máa súre. Látọjọ́ Wednesday 4. Ti Tuesday 7th July. Látàgọ́ mẹ́sàn án ṣálẹ̀. Democracy Park Lákùrẹ́ la ó ti pàdé. Iṣẹ́ agbára máa ṣe lọ́dún yìí. Wàá sọ testimony.
1: Orúkọ mi tèmi láyọ̀ láti Abuja bí. Mo wá síbi orí òkè yìí ní last year. So wọ́n ní ká ra èso ọjọ́ Friday ni mo wá ṣe ṣòro. Wọ́n náà táwọn ojú Ọlọ́run ká padà wá ní Sunday mọ́jú mọ́ Monday. Mo tẹ̀ ní mi ò ní wá pé mo lọ bíṣẹ́. So mo ṣáà try. Mo wá app kiri gbogbo ibi bíbá mi ò rí. Mo láti padà lọ kújé lọ́wọ́ app yẹn. Mo ṣáà rí app yẹn ra méjì ńláńlá méjì mo wá níjọ yẹn. Mo kàn wọ́n ní ká jó ká máa jó ń bíbá yìí. Mo pray pẹ̀lú aṣọ ọmọ mo yẹn lọ ní April. I think it was in the January ta ni program yẹn. So April I took in and God saw me through. Mo bímọ ní January 5.
2: Ọdún mélòó lẹ ti ń wọ́ ọmọ?
1: 7 years.
2: 7 years.
1: 7 years. I got married 2018.
3: Gbogbo ẹni ṣàmìlẹ̀ mẹ́ta. Arábìnrin àṣẹ ti rí ẹ̀mẹ̀. Ẹ̀rí ló máa mú jáde ń bí
2: o. Amen.
3: You are living with testimony.
2: So tell us
3: your. I promise to tell you.
2: I'm a gbi odide.
3: Amen.
2: Rest your feet.
3: Gbi
2: ese.
3: Leave your legs.
2: Adu akoko
3: re. Prayer number one.
2: Ninu yara ihagaga.
3: From that room of
2: kaji. Ibile gbe mi wo.
3: Where they put me.
2: Egbe mi jade.
3: Bring me out.
2: Agbara Olorun.
3: Power of God.
2: Ninu yara inu.
3: From that inner room.
2: Yara ilakaka.
3: From that room of heart
2: level. Si aye fi mi si.
3: That even bless me.
2: Egbe mi jade.
3: Bring me out.
2: Oh, I love you. Baba,
3: I'm
2: gonna go.

0: jáde.
1: Jésù.
2: Olúwa wa.
0: Àmì Jésù.
2: Ìyá mi mọ̀ bọ̀, ọmọ afẹ́ mú yín wọ mí tì kan. Olúwa ní kárí jẹtẹ. Ẹ súnmọ́ bí ìyá mi. Ìyá, ìpàdé wo gangan lẹ wà?
3: Ibi ò sì ń pàdé ju ìpàdé olóbìnrin.
2: Ó mọ̀ kí mo ti ṣètàjẹ́ mọ̀ sọ, ó ní nǹkan tí mo fẹ́ fàyọ. Bí ìpàdé tẹgbẹ́ nọ́mà ojú lójú ayé ni o.
3: Ìpàdé
2: olóbìnrin
3: lè
2: mọ̀ wà. Tolóbìnrin lé
3: àbí?
2: Ẹ máa ń dáwó náà bẹ̀. Ta ló máa ń dáná oúnjẹ fún yín?
3: Ẹ
2: tó bá kàn ló máa dáná. Màmá, ẹ yọgi lórí yín, o kẹ gbàdúrà yìí o. Sọ pé màmá ṣe lè gbàdúrà bí ká filẹ̀. Mo ń rí nǹkan fẹ́ ṣẹlẹ̀, màmá ẹ bá mi gbàdúrà dáadáa. Màmá ṣe ẹ lọ́mọ tẹ fẹ́ fi dájọ́ ṣé kò sọ ọmọ?
3: Mi ò kò sí o.
2: Sọ pé mi ò lè fa ọmọ mi lẹ o. Ẹwà Jésù Olúwa wa.
0: Àmì Jésù.
2: Màmá yìí lọ́ máa gbàdúrà yẹn, ẹ̀yin yòókù ẹ máa wòran ná. Ìyẹn gbàdúrà kẹ sọ pé ẹ lè fọ́mọ mi palẹ̀ àjọ mọ́.
0: Ẹ lè fi ọmọ mi pàlẹ̀ àjọmọ́.
1: Jésù.
2: Olúwa wa.
0: Àmì Jésù.
2: Mo rí ìran kan. Olúwa lẹ́nu yẹn kó sá eré débí o. Màmá ẹ foríbalẹ̀ lẹ́mẹ̀ta, ogun ti sẹ́ lórí ọmọ. Olúwa ní ẹni yẹn kó máa bọ̀. Tàbí àwọn tó bá jẹ́ fámìlì ẹ̀ tẹ́ mọ̀ sọ̀rọ̀ tí mo fẹ́ sọ, ìtorí Olúwa ló sọ fún mi. Èmi ò gbélùú yín bí o. Kẹ́ni yẹn kẹ fà jáde. Ẹni tí mò ń sọ wà nbí. Olúwa ló sọnù ngbà kan. Wọ́n wa létà náà wá tún rí. Ó wá fẹ́ sọnù eléyìí. Eléyìí tó bá sọnù sí, àlọ́ lámi lámi ni. Olúwa ní tí màá pray fún báyìí pé wọ́n ti parí iṣẹ́ lórí ẹ̀. Ó sọnù gbà yẹn náà, wọ́n padà rí. Nísìnyí ní sọnù tó fẹ́ sọnù, wọ́n fẹ́ lọ pa ni. Ta onda ó yà gòkè síbi dúró bẹ́ẹ̀ nàró sókè wáyìí. Ó sọnù gbà kan. Ó sọnù gbà yẹn.
1: Bẹ́ẹ̀ni.
2: Wọ́n wáyé kó tó di pé ó délé padà.
1: Bẹ́ẹ̀ni.
2: Tí sọnù tó fẹ́ sọnù padà yìí, wọ́n ti fi kàn ẹ́ lára. Àlọ́ lámilámi ni. Ẹnáwó sókè. Sọ pé olúwa mọ́jọ ọmọ mi ó sọnù.
0: Olúwa mọ́jọ ọmọ mi ó sọnù. Olúwa mọ́jọ ọmọ mi ó sọnù. Àmọ́ mi ò gbúdọ̀ sọnù. Jésù Olúwa wa.
2: Abiyamọ wo ló wà ń bí tó máa sàmí? Ọmọ tó gbọ́kànlé àrídunnú ẹ kò ní rárin sọnù.
0: Àmì lórúkọ Jésù.
2: Sí ẹ̀yin náà sọnù.
1: Mo sọnù.
2: Ẹ̀yin náà sọnù gbà yẹn. Wọ́n wá àyíká.
1: Wọ́n wá mi. Àmọ́ Ọlọ́run padà dá mi padà wá lè bá bá mi.
2: Ọlọ́run padà dá yín padà.
1: Bẹ́ẹ̀ni.
2: Gbogbo Olúwa ní kẹsẹ̀ báyìí. Ìwọ tó gbọ́wọ́ sókè sọ́tẹ̀ ríwọ̀ tó kúrú tó tún lè náwọ́. O ti di kúrú bété. Sọ pé ẹ̀yin àgbààgbà òdi ọ̀run.
0: Ẹ̀yin àgbààgbà òdi ọ̀run.
2: Ẹ gbà mí lọ́wọ́ àgbààgbà ayé.
0: Ẹ gbà mí lọ́wọ́ bàbá ayé.
2: Sọ pé ayérayé o.
0: Ayérayé o.
2: Gbà mí lọ́wọ́ ayé.
0: Gbà mí lọ́wọ́ ayé.
2: Ẹ wo, mo fẹ́ kẹ ẹ gẹ̀ ti gbólò yìí o. Sọ pé arúgbó ọjọ́.
0: Arúgbó ọjọ́ o.
2: Gbà mí lọ́wọ́ arúgbó ogun.
0: Gbà mí lọ́wọ́ arúgbó ogun.
2: Ogun tó ti darúgbó sínú ayé mi.
0: Ogun tó ti darúgbó sínú ayé mi.
2: Arúgbó ọjọ́ tú mi lẹ̀.
0: Arúgbó ọjọ́ tú mi lẹ̀.
2: Fún mi ní fáyà kan.
0: Fáyà.
2: Lọ́sí mi tẹ̀. Torí wọ́n tẹ̀. Ọmọ ológun ni ẹ̀ ń bọ̀. Ò ń bá àwọn ọmọ ayé rìn. Má nà rẹ̀ burúkú mọ́. So wọ́n kọ́ ẹ ní gbó àbí?
1: Yes.
2: So wọ́n kọ́ ẹ bá ṣe ń fa gbó?
1: Bẹ́ẹ̀ni.
2: Sọ̀rọ̀ dáadáa náà?
1: Bẹ́ẹ̀ni sà.
2: Sọ̀wọ́ náà wà ń fa?
1: Bẹ́ẹ̀ni.
2: Jẹ́ kó rí ẹ pé jáde lára ẹ̀. Ìwọ náà dóná nǹkan ká ṣẹlẹ̀ sẹ́yìn. Ìyàwó tó fẹ́ níbo ló wà báyìí?
1: Wọ́n wà lẹ́lọ́rin.
2: Ìlọrin ló wà tẹ̀. Mélòó ló fẹ́? Oríkìsẹ́ ẹyọkan ni mò ń wò.
1: Méjì.
2: Ìlọrin náà wà báyìí. Torí wọn àjà ayé èrè ó ní láárí bó ṣe wà yìí. Ó kàn ń ráre ká ni. Ọmọ mélòó náà bí fún yín?
1: Márùn-ún ni gbogbo wọn jẹ.
2: Márùn-ún gbogbo wọn jẹ. Bàbá wọn dẹ̀ ń ráre bí. Ìdè ara ẹ máa jáǹsì. Wo tó ń jáde lára bàbá yìí? Ẹ wo tó jáde lára? Jésù Olúwa wa. Ẹ gbọ́ ìran ńlá tí mo gbé. Ẹ̀yin tí ẹ ò kí ń dẹ̀jà àti ẹ̀yin tẹ́ ẹ gbá Ọlọ́run gbọ́ tẹ́ ò dẹ̀ fẹ́ wàhálà. Ẹ̀yin ni mo fẹ́ kẹ́ ẹ gba ọ̀rọ̀ mi gbọ́ bí Olúwa ti wí o. Ó ní nítorí ìṣẹ̀lẹ̀ tó ń bọ̀ lọ́nà àti ètò ìdìbò gbogbo àtàwọn nǹkan tí ò tí farahàn tá a gbọ́dọ̀ pray tọ́lọ́n dẹ̀ gbọ́dọ̀ kó gbogbo àwọn tí ó bá kó yọyọ toró ní bá a ti ẹ̀ pọ̀. Òun ó sàánú fáwọn tó òun ó bá sàánú fún ni. Ẹni tó bá dẹ̀ lè borí àkókò yìí ó ní òrí ẹ̀yìn ogun. Ẹ wá wo ohun tí Olúwa sọ. Ó ní kìlọ̀ kí gbogbo ènìyàn kán lọ rú ẹbọ ààbò. Bí mo ṣe gbọ́ rèé, kọ́lọ́run ó jọ ká má ṣe rí ẹni tí ó yìn mú pé ebi ń pa eléyìí ni. Ebi 200 naira àwa pa mí bí o. Olúwa ní 200 naira lórí ọmọ kọ̀ọ̀kan àti lórí ara rẹ. Ìwọ nìkan tó ń gbọ́ mi 200 naira ni ìwọ yóò send sí àkáǹtì arúgbó ọjọ́ pé mo rú ẹbu ààbò
4: aboko daju lori mi mi o gbodo pare makoko yi gbogbo eniyan lo calculate idile re ninu igbagbo bo lo se ri 200 naira lati so re abo kaye koma se paremo ki wono ma parema ye o ijile re account te ni lowo larugbo ojo na le o se si e gba te ba ni bayi 1 9 6 6 8 3 4 0 2 5 agbe God's Covenant Prayer Ministry jade Access Bank ni o sare tugbo lekan si 1 9 6 6 8 3 4 0 2 5 God's Covenant Prayer Ministry Access Bank ebo abo wa ni oluwa mo ru ebo abo ma je pare ma ye lara
2: so pe ni oruko Jesu
0: ni oruko Jesu
2: ewo mo ni de yomode so pe aje to diya mi lowo
0: aje to diya mi lowo
2: o le di emi lowo
0: o le di emi lowo
2: aje to di baba mi lowo
0: aje to di baba mi lowo
2: o le di emi omo lowo
0: o le di emi omo lowo
2: e je gbo fire meta
0: fire fire fire
5: seri seri baba ten wo baba ten wo oku ni won o be se wa yi daddy e ma be ro idagbere le wa se fun wa nbi e jo ta le jo wa sa e wo idagbere na wa se o baba ele si ku o ki le so o last night lo lokada ni last week atawon atomo yin on jo last then anti dide ko me ma bombi o ye fun anti laga oko gba ga yen ko lo joko bo mi iwo joko nte distance yen wa okay joko ma sa lo ko se wo only reason ile pa oku ti run lara baba yin baba se ri iku yin ma bere question kan lowo yin eh ah olodun dariji mi o baba ki le wa se laye gan aye ogun le wa oluwa si mi loju mo wo igbogbo aye te lo won e jadun ri laye ogun le foju aye yin ja awon omo te tun bi na omo to rogolo awon omo bi didirin awon omo bi to awon mi o mo yin ri o but oluwa ele didirin eh
6: lati 5 years won ti ya ni were
5: ele ti ya were lati how many years
6: ti n gbe ka kiri lati 5 years
5: lati 5 years le ti ya were se ti gbo ba yen e na won soke to ba isami aye oni party eje so gbe oluwa maje wa ye asan je wa yi ofo e ma ba yi omo mi je e ma so ire ajo mi dasan Jesu oluwa wa baba kan wa jagun laye ni o kan jagun soro ni nisin bayi gbogbo damu to lo na time ti to bayi won tun fe pa won na bayi eyin meje ma lo waju e je wo boyo oluwa le ra baba yi pada baba ma bo waju wo gbagbaga agba baba yen gbe tele won gbe aga baba yen wa baba wa joko sibi nbo na le joko sina gbagaga yen sibi baba joko ba oya omo won eh gbagaga yen wa omo joko legbe dade ba

0: Olúwa ní kí ẹyọ ọkùnrin ẹ yọ bàtẹ ẹsẹ̀ kan ẹ nà sókè ẹyọ obìnrin ẹ yọ gèlè ẹ wà ẹ fún gèlè yẹn ẹ fi róró Olúwa ní tàbá ìgbàdúà ẹ fi gèlè róró ẹyọ ọkùnrin ẹ nà bàtà sókè sóyá sọ pé ẹni tó fẹ́ yí ayé ọmọ mi sódì ìró lè pa
1: ìró ló pa
0: ẹ lè yí ògo mi sódì
1: ẹ lè yí ògo mi sódì
0: ẹ lè dojú ọmọ mi bọlẹ
1: ẹ lè dojú ọmọ mi bọlẹ
0: ẹ lè dojú ayé mi bọlẹ
1: ẹ lè dojú ayé mi bọlẹ
0: ẹ lè gbọ bàtà lẹ́sẹ̀ mi
1: ẹ lè gbọ bàtà lẹ́sẹ̀ mi
0: ẹ lè gbẹ̀wù lọ́rùn mi
1: ẹ lè gbẹ̀wù lọ́rùn mi
0: ẹ lè yà mí níwèrè
1: ẹ lè yà mí níwèrè
0: fàyà méje
1: fàyà fàyà fàyà fàyà fàyà fàyà fàyà.
2: Ẹkú oríire kalẹ̀ ìgbésẹ̀ arúgbó ọjọ́ láàárọ̀ Friday ọ̀sẹ̀ tuntun táwọ̀ yóò kọjá tèyí tó lọ ìgbésẹ̀ jáde pé kí gbogbo ènìyàn lọ prepare ẹgbọ́ ibo lẹ́tìrí ẹ̀kọ́ eléwé àti ohun tó ń pè ní àádùn. Now ògòdé o gbogbo ènìyàn ẹ gbọ́dọ̀ wáyé asán mọ́ ẹ gé ti ẹ̀kọ́ eléwé àti àádùn tán máa ń jẹ. Olúwa sọ pé nínú ìpàdé olókàlùkò ti sí ẹ̀kọ́ ẹ̀ á pray lẹ́bàjẹ́ ìgbésẹ̀ tó le ni ta ló fẹ́ jẹun bí ọba ta ni ò fẹ́ jẹ̀kọrò ẹgbọ́ ta ló fẹ́ jóúnjẹ ọmọ ẹgbọ́ ta ni ò fẹ́ kí wọ́n gbé ìṣe tó fẹ́ lòmíì. Ó di ìpàdé arúgbó ọjọ́ àárọ̀ Friday ni o aago mẹ́jọ àárọ̀ agbèwọ̀ wà lọ́sàn-án èmi wọn kó bọ̀ súwìtì tá a pè fún gbogbo ènìyàn ẹ gbọ́dọ̀ la fún ìfọ̀kànbalẹ̀ ta ni ò fẹ́ jẹ̀kọrò ta ni ò fẹ́ fi ẹkún sọdún yìí. Olúwa ti kìlọ̀ fún mi pé ọ̀fẹ́ ni súwìtì fún gbogbo ènìyàn ẹ géètì àdùn kẹlẹ̀ géètì ẹ̀kọ́ eléwé ẹ mú yẹn wá fúnra yín a wà pàdé tába ti ń bọ̀ ẹ sáà mọ bèrè fẹ́yìn tẹ́ ìdarúgbó ọjọ́ rí wà á ní sáìdì ọ̀fà garaajì ló kọ́kọ́ lọ́nà wà á wá bèrè kílànkó junction ọ̀fà garaajì ló wà tó bá ti dé kílànkó junction yẹn bèrè pé arúgbó ọjọ́ ló ń lọ àwọn ọlọ́kadà tí mọ́rúwọ́ sì gbé ọdẹ bẹ̀. Àárọ̀ Friday aago mẹ́jọ sáago kan lárúgbó ọjọ́ ńìlọrin gbogbo ènìyàn ẹ máa bọ̀.

Àwọn àyànnà náà tó gbé ń tó fẹ́ gbọ́ tó tó lọ́tí gbàgbọ́ ẹ̀bọ̀. Ó ti láǹfààní láti gbé wọn wọlé. Ìyẹn gẹ́gẹ́ láàárọ̀ tòní. Bẹ́ẹ̀ dẹ̀ máa láǹfààní láti gbọ́ nǹkan. Àbí kejì, ìyẹn lẹ́nu tàwọn náà lápá ti bẹ̀yẹn. Ó yẹ gbọ́ pàpà. Lánàá, láńdé gẹ́gẹ́ ni, ṣe lórílẹ̀-èdè Brazil, ló mórílẹ̀-èdè Japan. Ó dẹ̀ sí adé orílẹ̀-èdè Japan. Ó sí adé orí rẹ̀ bọ́lẹ̀ pẹ̀lú àmì ayò méjì sẹ́yọ kan. Gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn. Ó yẹ gbọ́ pàpà. Ìyẹn lórílẹ̀-èdè Japan ló láǹfààní láti mi àwọn. Àwọn náà kọ́kọ́ mi àwọn o. Torí pé sálò ló mi àwọn. Ọmọ ológun tó ń sọ yẹn. Bébí ọmọ gáàsì ló mẹ́rùúlẹ̀ fún Kazimẹ́rù. Ó mẹ́rùúlẹ̀ ló bá di wá wa. Ẹ má jẹun tẹ̀yìn. Ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ gbọ́bọ̀ lásán náà yẹn náà tó ṣe wọ́ndà. Bébí ọmọ àtìlẹ́lì. Ó tó láǹfààní láti mi àwọn kan sí o. Torí pé ọmọ mi ògùn ìparìpá tẹ̀. Lùnàgúnmá rẹ̀. Láǹfààní láti tanná. Ó tanná fún Gabriel Martinelli. Ẹ rọrílẹ̀-èdè Germany. Kai Havertz àná. Ọjọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal ni. Bẹ́ẹ̀ ni ẹ purọ́ fún yín. Kai Havertz láǹfààní láti mi àwọn fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè wo. Orílẹ̀-èdè Germany ni. Ṣùgbọ́n orílẹ̀-èdè Paraguay ní 42 minutes ní ẹ̀sísùn. Ló fi sísọ̀ sí gé wọn pé. Àti tó dá padà ní 54 minutes. Lọ́ra Wii ti kọ ẹgbẹ́ gbọ́bọ̀lù Liverpool. Òun ló ṣèrànwọ́. Ìgbà tó di 102 minutes lẹ́sà táì. Ó kọ ẹgbẹ́ gbọ́bọ̀lù orílẹ̀-èdè Germany. Wọ́n láǹfààní láti gbó. Ṣùgbọ́n nígò yẹn lé àná gẹ́gẹ́. Ẹgbẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yìn. Mọ̀ wípé Adúláwá ló ti ja káàdì kọ́. Ló kọ́kọ́ gba gbóníwò mi gbaṣẹ fún orílẹ̀-èdè Germany. Mo bọ̀dá wá bá kàn sí gbó. Àríṣíò ó gba wọlé ìyẹn fún orílẹ̀-èdè Japan. Kímìjì gò tiẹ̀ o. Gómez náà gò fáwọn náà. Kò sí alágò tiẹ̀ bẹ́ẹ̀ ni gàlá gò tiẹ̀ náà fún orílẹ̀-èdè Japan. Ṣé wá rí Wotmi? Agbábọ̀lù kọ gbé agbábọ̀lù Newcastle yẹn. Òun náà pọ́n gbé ni o. Òun náà gbá dànù. Fábíọ́ Bàbú ẹ̀nà.

níbẹ̀ fẹ́rí gbọ́ kò ṣe dúró ó tó lọ à ń bá dọ́gba ẹjẹ́ ń gbápá sí bí lọ́wọ́ yìí. Nínú ìdíje ìró under 90 women eléyìí tí ó láǹfààní láti mú àwáyé lónìí gángan ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ lóbìnrin orílẹ̀-èdè bosnia àti orílẹ̀-èdè sweden ní dédé aago mẹ́rin ni wọ́n pèrè àwọn lóko poland obìnrin pẹ̀lú orílẹ̀-èdè germany àwọn náà láǹfààní àti pèrè àwọn lóko gẹ́gẹ́ bó ṣe wà lápá àti bẹ̀yẹ adéwálé adédáyò ògo ìparipáṣẹ ó yẹ gbéra gbéfò ẹgbẹ́ yẹ ńlá ńlá ńlá lápá àti bẹ̀ ó yẹ gbéfò gbéfò ẹgbẹ́.

yan ko so mo na o na ni gege bo so wa na pa ti beyen e je tun sare mele wa nitori pe ta ba n soro pe papo ke yan ko tan o tun ti ni tan ka bayi nitori pe ninu dije fi eye agbalaye nje je mo ni pe le de sunday messi kingi kingi kenge kenge o lo na fani lati ni go lati outside box gege bo so wa na pa ti beyen e mefa ototo o lo na fani lati mi awon yen o ye mo je blade yen lo lowo na tori pe won le yen lowo o ya gege bo so wa na pa ti bi e je sare la fani lati ja yi o pe le de sunday messi o ni kan la gbo bo lo kan dodo o le to ni go du ari ke lo nípa àwọn agbábọ̀lù bí 21 century dá wà yìí ni o ẹ wò ó jẹnẹsàn ẹsẹsì ló láǹfààní láti nígò ju àríkè lọ ìyẹn lódìdí ọdún ẹ ń bẹ̀rẹ̀ pẹ́ bí ti báwo lọ́dún 2011-2012 jẹnẹsàn ẹsẹsì ní ètí tún gòsì gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹ nígbà tí ó wá wà lọ́dún 2025-2026 yìí ẹ má jẹ ń tàn yìí àríkè 70 goals ló ti dín lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́dún 2012-2013 Dennis Andersmes tún ní 69 Cristiano Ronaldo ìyẹn lọ́dún 2011-2012 ó náà ní 69 lọ́dún 2014-2015 Cristiano Ronaldo náà ní 66 gẹ́gẹ́ bó ṣe wá wà lápá ti bẹ̀yẹn ó mọ ti láǹfààní láti já yíyan ẹjẹ ń sáré yábẹ̀ pápápá torí pé orílẹ̀-èdè wo orílẹ̀-èdè Canada nìkan olójẹ́ pé ìfẹsẹ̀wọnsẹ̀ rẹ̀ méjì eléyìí tó jẹ́ knockout ìbò méjì láǹfààní láti lọ gba òkè tani lára àwọn orílẹ̀-èdè tó gbàlejò ni ṣùgbọ́n orílẹ̀-èdè mẹ́rin orílẹ̀-èdè USA oníjì láǹfààní láti gbá kíni round of 32 ẹ mọ̀ pé bẹ̀rẹ̀ náà ti pa South Africa ìyẹn bí ẹran tí South Africa ti já wálé àwọn bànánà bànánà àbí bàfánà bàfánà ni.

0: Adila dollar si South Africa ani wale awon mo South Africa na kogun ti tan le wale e wa na ni ja ama redo ama yan o ya ku nbe ba gba paje mo lo orile de kwado an ti video mo le ani sari Moses sky zedo agbabolu ko gbe agbabolu jesi yen o n gege ni eje ba logun fun ko gbe agbabolu yi gege bi ti ba wa ti bi ti ba wo o de je nbe yin de be e tori pe Nitije Valencia, Nitije Luka, Nitije Balogun wa, o ti fide amole, o ni lati fe so se le to kuta wo la fani lati gba, o ni Moses Sky Zedo, o na ni o ma je Balogun, o ya fun ko gbe gbogbo lori lede kwado, gege bo se wa lapa ti beyen, emi ti se be to ti ja yin o, aja aja tan, ara re tan, ija, o ni la fani lati dale, iye ni gboro aye, gege bo se wa lapa ti beyen, o na lo se nje ba yen papapa, eyin temi gbogbo le kile, o ya mi o ni wa yin ti Oda zero balogun agbara to gbe Liverpool lowo o duro re duro fere bi nba mi o ni wedi lojo akora yin number 1 Liverpool niyan mona kai seyi lo mo gala gbogbo ta kogun abule sowo jesi is call ile jubo sate bi to gbo furniture loju raye o ya ba mi come report lo ba soya alaga mo gbara awon ti jesi niyan tan duro re tan duro fere bi nba o ya ko so mo na ti o gbe gesi up gunners ni gbogbo le kile gunners never die awon yin bo yin mo ta bo ta bo e je n sare dodo ti won na come le do ye ko lebe ara Bidding with both Agumada Arab Yamuta. Oh, I guess my party, Lodia Korai, because I'm not your Jose. Oh, you're wonderful, Joe. You put talent to do our party, Benya. Oh, you're waiting. Well, yeah, I know. Yeah, well, never, never. Come with promise in your post to 20 Alani Ajidola. Aji Banga. Toma was off. I want to go as in here. Oh, BJ, Nibbo, Agumadi. Ever, I go back. Àwọn ti Gunners ta dúró gbogbo wọn ti wà ń bẹ àńlá wọn mà wọn ṣe dáadáa ìyẹn nínú ìdíje fi ẹyẹ àgbàláyé gẹgẹ bó ṣe wà lápá ti bẹ yẹn ó yẹ jẹ sọrí láǹfààní láti mọ bí àwọn yànnàná tó gbóúnjẹ fẹ gbogbo àwọn ọwọ ní láàárọ tó ní ká lè ṣe ní ká lè fàyè lẹ fún ìpè dáadáa ká sì ní láǹfààní láti yànnàná gidi gan ni ìyẹn gẹgẹ látàpá ti bẹ yẹn àdéwálé adédáyé rúmọlẹ ti ń gbénu rédíò kò yomoyomo àtúbọtà transistor rédíò ó yẹ jẹ kí n bò kó lọ fà lápá ti bẹ yẹn ẹyẹ yànnàná tó gbóúnjẹ fẹ gbogbo àwọn ọmọ ìyẹn ẹ ti ṣe tán wọn là ti dúró re àti dúró fèrè bí nbà àti dúró wámú wámú ó yẹ bá jẹ́ ọmọ nàìjíríà ká bẹ̀rẹ̀ kí ní àwọn pápá àpálá ìfàkókò ṣòfò.
1: Wọ́n ní kúlúbele alákun kò sí wàhálà ló ń jẹ́ bẹ́ẹ̀ àníríwò wàhálà làgbára ọlọ́run akíngbẹ̀yìn tẹ́ gbọ́ káàkiri àgbáláyé pé ẹ̀ka rẹ̀ ẹ̀ka ṣẹ̀ka lẹ́bi jẹba tí gbọ́ léṣẹ̀ diamond fm orúkọ tèmi ò tí yí padà ọ̀gbẹ́ni bolúwa jòjò lórúkọ tèmi bboy tech ni gbogbo ilẹ̀ kílẹ̀ ẹ̀ka bọ̀ sórí ètò.
2: Ni akọkọ tó bá máa kọ lágbà àṣà ò ní gbé lóró mọdìyẹ ó dífá fún morocco pé
0: tí ó dé bí ìkan dúró
2: holland score ní 71 àwọn dẹ̀ padà score ní 91 ó mì pé africa à ń ṣe dáadáa ayọ̀dẹ́jì sọ ní bára lórúkọ mi ẹ̀jẹ̀ máa bẹ́ tó bọ̀.
0: Bẹ́ẹ̀ni ajẹ́ ká bẹ̀rẹ̀ látàpá ti bí pápápá láìfi àkókò ṣòfò ẹ̀yẹ́ ẹ̀jẹ̀ mọ̀ wípé bíd fi ẹ̀yẹ àgbáyé ṣe ń lọ lọ́wọ́ yìí ó ti gbóná tán àwọn orílẹ̀-èdè tá à ń lérò wípé wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n fẹ́ jẹ́ bí ìṣòro gẹ̀dọ̀ fún àwọn orílẹ̀-èdè tó kù ǹganá ń já náà fẹ́nu ẹnu rẹ́kun lọ yìí orílẹ̀-èdè Brazil ó ń tẹ̀síwájú pẹ̀lú bó ṣe jẹ́ pé ó ti wà ní round of 16 báyìí ó ti na orílẹ̀-èdè Japan ṣùgbọ́n mi ò tí ì wá lọ bẹ̀ yẹn ẹja wo orílẹ̀-èdè Argentina àti ọ̀nà orílẹ̀-èdè Portugal àwọn nǹkan kan wà tí mo fẹ́ jẹ́ kẹ́ kíyèsí lórí ọ̀rọ̀ yìí lórí orílẹ̀-èdè Portugal attacking force wọn poor láti gbágò wọlé orílẹ̀-èdè Argentina defense line wọn poor láti concede lọ́wọ́ irú orílẹ̀-èdè Jordan torí tẹ bá rí bẹ́ẹ̀ ṣe concede lọ́wọ́ orílẹ̀-èdè Jordan ṣe rí Spain àwọn òní pattern no pattern tíìmù ni gbàgbàgbà ibi tó bá ti lọ ní
2: ibi tó bá ti bọ́ sí
0: etí ẹ̀ mọ̀ pé yàrá àgbà wà nínú tíìmù yẹn etí mo sọ mọ́ fọkàn dé o ṣùgbọ́n orílẹ̀-èdè kan tó jẹ́ ìṣòro tó lè jẹ́ ìṣòro fún Cristiano Ronaldo lọ́wọ́ yìí orílẹ̀-èdè Faransé ni wọ́n níwájú wọn ní ẹ̀yìn ẹni tó bá ẹni tí ọ̀rá ó san bó bá gò wà hàn gò tìrì kí ni ó ṣẹlẹ̀ nínú ìdíje fi ẹ̀yẹ àgbáyé sọ́dún portugal lọ́dún àbọ̀dún ronaldo.
2: Orí pé tó bá wo ife ẹ̀yẹ àgbáyé ìkíní ni pé èèyàn ìfagídí gbá bọ́ọ̀lù àbọ̀mọ̀ pé ìtara pé bóyá a fẹ́ gbà fún ronaldo èmi wò pé tí wọ́n bá lè gbá géèmù wọn pé òkè portugal àti ìgbà ife ẹ̀yẹ àgbáyé rí a fẹ́ gbà ó máa yàtọ̀ sí pé èèyàn fẹ́ fagídí gbá bọ̀ nítorí pé téèyàn bá ti ń fi agídí gbá bọ̀ pé ẹni báyìí ní agídí ó gbúdọ̀ gbá nǹkan tó yẹ kí èèyàn ṣe èèyàn ní rí ṣe orí pé tó bá wo kí náà argentina messi nígbà tí tó wà ń bẹ̀ wọ́n pàdánù final 2014 ọmọ sọ́wọ́ orílẹ̀-èdè germany
0: gbà yẹn. Kí ẹ ṣe iye
3: kese ba da kan to padanu gan ni eleyi to padanu
2: ni ko pa point messi meji ni ke copa america igba messi ti lo o lo ni gbabo fa argentina sugbon are orilede argentina an lo ba soro o de pada wa si team igba tan wa po kan po an de wa gba ni qatar 2022 nkan tan so fun ronaldo ni pe awon le fe ma o pe boya o se se ko mo le lo si tigemo 2030 tan ba wo ba yen ikeji n pe bi ke portugal bon se wa yen amo tin so pe any player lowo waju sugbon oluko to wa nbe abomo roberto martinez ojuwe temi emi o lero pe boya oluko yen je oluko to niriri to nitori pe ta ba o brazil ana nkan tan fi winu nibe na iriri aselo ti wa nbe amo nkan to se awon eyan to gbe wole awon eyan to de gbe jade iriri wa nbe sugbon emi tin wo awon mejeji yen pe boya tan ba gbeyanju o se se kan le wo sem fire sugbon gebi kan to so emi wo orilede france yen emi wo ni fire nitori pe en to ba ma stop kini france nkan pelu nkan to wa ori pe ele tan play last gan awon eyan lo mu mbappe o de ri pe
3: dembele lo si se nkan kan wa ninu to gbe ni bo la lafese gba to je pe o koja be mo fe je ke mo to je pe ko si bi orilede se le da to ba je po tan ba gbagun o le dago e je wo wi pe an ti e wa le dago ti ako orilede faranse ba to lati ja se faranse an de le go fura won kan wa legon ti
2: be lo ma to ba wo ana apere wa la lo foke jamni to ba so fun pe paraguay o lo ma ja ke jamni ma jiyan
3: emi lo ma nebo ti mi ba
2: e be emi kan siwo morocco ati holland pe o sumara nitori ta ba wo morocco gan iba ti orilede marun abomo tan mu alafrica amo tagun tagun tan se kata an de semi final ngba tan na kin portugal awon lo ma je for south africa so bo se hun irana ko fi be je iya lenu femi abon sugbon a game germany paraguay yen o fi han pe igba mi idije world cup ba o fe da pe ko fe si oruko mo to ba fi mo kan ke fa ni group se pe an padanu idije kankan an de ta omi omi bi meta tan de gba ami meji wonu awon won o je ko ye wa pe ibi tin kan de ba o fe da pe ta ba ti beru oruko pe boya kin kan player kan ba o tabi to se ba emi wo pe africa to wa nbe an ti ma sa sugbon gebi kan temi so ni pe orilede mejo na ni kiyan wa laarin owo ko obo to ti gbari ibe na lo si ma pada si awon to ti gba tele na lo ma pada gba
3: e je ka wo awon to ti gba tele na
2: awon to ti gba tele lo ma pada gba ko ni si ato nbe
3: e je ka wo kankan ti mo fe je ki ko ye yin orilede germany lati odun 2014 nenu idije fi eya agbalaye agbadun e ja wo orilede germany pelu orilede germany sese se orilede germany jo orilede kan to je wipe eyan le pada so wipe on germany ta mo tele leleyi a mo awon ja mo germany tele
4: bo to ba ja mo machine ni won
3: e ru gboro ba
2: aye awon kan aye awon kin gba close mi awon to mo smula
3: wo ko ba se be se to ba da ko orilede germany emi go le gba ma wa lori aga ni
2: o
3: ni ma lo awon bi bade wa de yemi
2: o ko lo jeji
3: awon mo wa lori aga
2: o ko lo jeji
3: to lo ko ojo ma joku e se ri se ri oro germany ngba temi go wo idije yen lana mo ri mo pe seri football o ti yato si ti tele ba ja tanra wa seri nigba ta so seri germany ta so yi ko si orilede to ba fe ba won koju to ba fe koju germany eru ma ba won ni se ti get sugbon seri biti kan de duro bayi ko si eyan na to wa tepa mo ko de si eyan to wa ta guguru oni kaluku mura
4: bo
3: mura
4: wa ni baba ni dan ta tabi kuli
3: ko ba le je pe akara ta gbado gbogbo e ko se eyan to wa ta mo gan ni lori feed oni kaluku ti mura seri ngba ti mo wo idije ti mo wa ri pe o wa pada wo abalago mo ti so ati ti morocco ati ladala mo so ni bi kan lanu mo ni mo wa awon idije bi gba to je pe goli wo mi gba si o no fi pari e because te ba wo owo ti morocco gan fi mu idije e ri mo pe awon ile gan mi ni business seri ni africa yi mo si wo morocco yi si wa lara awon to je pe mo si wo pe seri tan ba le gba ife yi agbaye wala morocco yo fe wo third pelu kan tan se seri pelu kan to wa le bayi seri ko to wa le bayi seri emi mo ku o ye kan gbugbo kan ti read the game ara won germany wa di pe baya on gba idije afugaye bi meta won dani group stage
1: mi won de cut on the round of 16
4: o tu ba so pa ne value man
1: won ni value mo rara
2: en ka lo ba je pe so ri league german yen o mo league e o da
4: mo mo bo e je sare mo ipolongo ati ipolongo aja ene ti n be won du mi kuro ti n ba ti pada di a ka bara bo se gere yo da to fun e iye gege lo ro to ni o ye pa papa ere gbogbo se wi ti o yo doge lo e je sare lo mo ipolongo aja ipolongo aja ko mo lo wa mo bo wa gbogbo ara mo fi pada we ko kale
5: Ẹja gbé ìgbé ayé ìrọ̀rùn nínú ìlera tó péye ló ń ṣàfihàn pé ẹ̀dárísẹ̀ mi lòunú ayé. Ìdíre ti iléeṣẹ́ Oceani Fitness and Sport Materials ṣe kó àwọn ojúlówó nǹkan ètò ìlera amárají pépé wọ̀lú ìlọrin fún títà lówó pọ́kú. Láwọn ojúlówó fitness and sport materials bíi treadmill, electronic and manual exercise bike, gym ball and glove tó fi mọ́ èyíkéyìí màsẹ́jà. Tẹ́ ẹ bá fẹ́ tẹ́ ẹ lè lò ní rọrùn, tó pàtàkì ni wọ́n jẹ́ lára iléeṣẹ́ Oceani Medical tí wọ́n ń ta àwọn ohun èlò ìlera àti tàwọn ilé ìwòsàn bíi surgical product, orthopedic product, hospital equipment, laboratory product tó fi mọ́ èyíkéyìí àwọn ohun èlò ìlera. Bá a ṣe ń ta àwọn ọjà wa lẹ́yọlẹ́yọ, la tún ń tà fáwọn aláràtúntà. Kò síbikíbi tá a lè deliver àwọn ọjà wa sí káàkiri orílẹ̀-èdè yìí. Oceani Medical àti Oceani Fitness and Sport Materials kálẹ̀ kàǹkà sílé gàgàrà tí ń bẹ ní number 244 Taiwo Oke Road after General Roundabout Ìlọrin Kwara State. Ẹ̀lò ẹ̀lò ta ló ń pè wá 0706080608 Oceani Medical and Fitness Sport Materials ìlera àwọn aráàlú ló jọ wá lógún.
1: Adagba ajibe o ye mi o ni we ti ba mi abdurradi abrashid ade la bu jaga ba ngbogbo jesi ni gbogbo ajogun le ni lorin o ye duro re do mere be nba awon to duro to ni awon ti jesi o ye je lava ni lati ma gbe yin de be ipe oluko ni tele ri eyan lo zede o eyan oluko ni tele ri fun ko gbe gbogbo lo jesi wa kedere ni kokpokpo o ta ni o kedere ipo igbe gbogbo lu paris fc la tori le de france na ni o love ni lati kedere gege bo se wa lapa ti beyen eje mo se lola fi bo 0916151111 olojo ko de love ni lati ma gba wole iye gege lapa ti bi la ro to ni dasi mo fi love ni lati dasi orile de netherland won ti lose value orile de germany won ti lose value ori pe lodo 2014 ni semi final na ni ti meji ni won je lowo ipo igbe gbogbo lorilede argentina leyin ti won jo ta omi olododo ni quarter final lodun 2022 o padanu pelu merin ti meta ojo orilede argentina na mi o meji meji an ta omi eleyoko ede morocco mo ra ni lati je iya ni goliwo mi gba so pelu ami ayo meta si meji gege bo se wa wa lapa ti beyen o ni mo se lafa ni lati ja yin beta je aja aja tun ija ni dale ni gboro aye ni mo se lola fi bo lapa ti beyen e bere si ni pe wole tori mo ti si oju opo na 0615511 na kuna matata
6: babu ala e ka ro e ku eto
1: oya ba me ti wa nbe ka ro kojumo
6: e babola ni wa lati gba ti osogbo
1: e ti wa nbe
6: upward la wa bayi dari olorun lo yo brazil lana
1: ori wa won
6: lo pada yo won ori yo won ni tori pe awa we o gba fun won olo ti mo ri so pe pa bo yen mo le attack ball lo ko go e ja ti won lele e wa ri jamni ati muroko bo ti so lana mo ni ọ̀rọ̀ bọ́ọ̀lù yóò ti ṣe pìdíṣì èyí ò sí lè pìdíṣì mẹ́rin kẹjọ gbà wọ́n kọ̀ pọ̀ ọ̀rọ̀ ẹja máa wò lọ náà ó ṣe wà ayé jábọ̀ wò lọ́la ẹwọ́ jámìlì bó ṣe jádà náà àtàwọn ọlọ́dígà àti gbogbo ohun àti àwọn tàbí
1: ewúrẹ́
6: ẹja sì máa wo sẹ́wàlà sẹlẹ̀ ẹja máa wò lọ náà ẹkú ètò mi dábọ́lá náà láti
1: oye gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn báyìí bí orílẹ̀-èdè morocco bó ṣe láǹfààní láti jáwé olúborí ẹjẹ́ láǹfààní láti sáré máa já yín o wípé orílẹ̀-èdè morocco àti orílẹ̀-èdè canada àwọn méjèèjì náà jẹ́ láǹfààní láti mọ pera wọn lórúkọ ìyẹn gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn ẹ mọ́ ní ìjà yín bẹ́ta oye mo já yín bẹ́ta gbé yín débẹ̀ mo já yín kalẹ̀ kalẹ̀ lápá ti bẹ̀yẹn nítorí pé àjá àjá tán ìjà ní dálẹ̀ ní gbogbo ayé orílẹ̀-èdè morocco pẹ̀lú orílẹ̀-èdè canada àwọn méjèèjì náà mọ láǹfààní láti kojú ara wọn ìyẹn gẹ́gẹ́ látàpá ti bẹ̀yẹn oye gẹ́gẹ́ bó ṣe wà lápá ti bẹ̀yẹn ó ní 1615111 lójú òpótẹ́ láǹfààní láti tọ̀ wọlé lóòrọ̀ tó ní àkúnná matata ta ló wà nù ọgbà náà àkúnná matata ẹ ti wọlé ọkọ ìbílẹ̀ tí ń pè.
7: Ogoyin ò ní wọ mi prince.
1: Ẹ ṣe bàmí.
7: Ẹ ní dòkú lójijì.
1: Àmì bàmí.
7: Ẹyin ìgbìmọ̀ ẹ̀ ń dún ayé nínú. Ọmọ aráyè ò ní palẹ̀ yín mọ́ lójijì.
1: Àmì àmì àmì ẹ̀ ṣe sọ.
7: Ẹ bá mi kí Ayọ̀ Sunni Bari.
1: Yóò
7: sọ. Ẹ bá mi kí ọ̀ka mi kí ọ̀ka mi kí ọ̀ka mi kí ọ̀ka mi kí ọ̀ka
2: mi kí ọ̀ka mi kí ọ̀ka mi kí ọ̀ka mi kí ọ̀ka mi kí ọ̀ka mi kí ọ̀ka mi kí ọ̀ka mi kí ọ̀ka mi kí ọ̀ka mi kí ọ̀ka mi kí ọ̀ka mi kí ọ̀ka mi kí ọ̀ka mi kí ọ̀ka mi kí ọ̀ka mi kí ọ̀ka mi kí ọ̀ka mi kí ọ̀ka mi kí ọ̀ka mi kí ọ̀ka mi kí ọ̀ka mi kí ọ̀ka mi kí ọ̀ka mi kí ọ̀ka mi kí ọ̀ka mi kí ọ̀ka mi kí ọ̀ka mi kí ọ̀ka mi kí ọ̀ka mi kí Yes,
7: sir.
8: Ẹnu ẹ kàn ṣẹ́gun láti jẹ́ rí.
7: Ó yẹ́ mi ò wá yín jẹ́ dá sí pápá àwọn èèyàn tó.
8: Yóò dára fún yín
7: ẹ̀
8: pé tó. Ẹsẹ̀ rí àjọ CAF méje ká bẹ̀ẹ̀. Pẹ̀lú bí ẹ ṣe ń ṣe àjọ fútbọ́ọ̀lù ní Áfíríkà bala bala. Bàbá yẹn lè jókòó sí World Cup, òun ẹ̀jọ́ fútbọ́ọ̀lù níbẹ̀. Ṣùgbọ́n dẹ̀ lọ létò létò. Common AFCON ẹ ò jẹ́ ti dabaru ẹ̀ àǹfààní kóòtù à ń lọ wálúwalú ẹni lọ bá ẹni lọ ló ní
7: ọgbà. A padà lọ ju trọ́fì yẹn sódò gẹ́gẹ́ kó mọ̀ bá Àdìjà.
8: So ẹ wo nǹkan mẹ́yìn mi sè tẹ́ ẹ rí gẹ́gẹ́ báwọn èèyàn tó sọ ṣáájú ṣe sọ kò sí kí n jẹ́ orúkọ mọ́. So ẹ máa wá surprise nígbà àwọn kó lè bá àwọn yẹn wá lọ fà á. Ẹlòmíì ọ̀ jà báyìí ìlú
2: mi. Pàtì láyé ó jà.
3: Bíbí Jámìnì ṣe já pàtì.
7: O kọ ibi lẹ ti pe.
9: Ọgbẹni James
7: Latoko. Oya ẹni ti jẹsi gbẹgbẹgbẹ.
9: Ah, abẹ mi, Morocco ma ya wa lẹnu.
7: Yo mo ya
3: lẹnu. Nkan tẹyin kan o le se lawọn kan se yẹn.
9: Jẹ ri awọn afẹjẹ ko wo ti wo South Africa.
7: O jẹ ti ti kọkọ wo
3: ba yẹn. South Africa.
7: Awọn olubere elemeti a tun
3: mọ. Wọ́n ti ra kàrà l'Abuja. Abuja ló fẹ́ gbà lọ.
9: Wọ́n lágbà ṣe ló wà àwọn kọ́lọ̀ máa kó ibi báyìí.
7: Àbí
9: àwọn ọ̀kẹ́ ìdísáàbù World Cup lọ.
7: Kọ́lọ̀ máa gbà sílẹ̀ lọ́mọ
2: sísẹ́. Ẹ̀wọ̀n 32 náà náà ti máa ń já náà tẹ́lẹ̀ náà.
9: Wọ́n máa wọ fáínàlù, Morocco yẹn máa wọ fáínàlù.
7: Tí
9: Portugal ò bá ṣọ́ra, ó máa já o. Gbogbo àwọn Messi dẹ́n dárúkọ yẹn, wọ́n lè má di fáínàlù. Ṣùgbọ́n France yẹn, ẹ gbàgbé ẹ̀, mọ Morocco yẹn ojú mi wà lára wọn. Tíìmù ọlọ́run ẹ ló mọ́mọ́ mẹ́ o.
7: Àbájọ
9: tó pẹ́ o.
7: Ẹyin tíìmù tó jẹ́ pé ẹ jẹ́ tíìmù
3: sùn. Àwọn ológun ọdún mẹ́rin.
7: Àkúdọ́ bàtàtà.
10: Ta
7: ló wà ní ọgbà yìí? Bí ọ̀gbẹ́ni Bàṣẹ́.
3: Ṣé Chelsea ṣì wà?
2: South Africa làwọn èdè ẹ̀ sọ́pọ́ọ̀tì wa.
7: Irọ́ Senegal
3: ni. Senegal ni
2: Senegal. Ṣé Senegal ni Gámà?
7: Sẹ́nìkà ló ní kọ́ọ̀pù
2: sẹ́nìkà ń tẹ̀lé lọ́jọ́ mi. Tí èbò tó wá di tẹ̀lé ó máa ń ja
3: kọ́ọ̀pù ti bo ẹja bẹ̀rẹ̀ fẹ́ kọ́ọ̀pù ni kọ́ọ̀pù.
7: Ó dà mo ti bọ́. Ọlọ́run gbọ́ ẹ̀yin tẹ́ mọ́ bá aṣọ ayì ẹ̀ka ẹ̀mú ká ẹ̀ nà ní. Àbúdá wà
3: sáà. Àbí nǹkan tó wù ló sọ.
7: Ó kọ́ yín wọlé tí ń pè.
10: Adé
7: rà ti ta ọba.
10: Ó
7: yà. Ẹ
10: ẹ̀wọ̀ púpọ̀ ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ o.
3: Ejò ẹ ti wọ́ kó omi tà náà.
10: Ẹ bá lọ wọ̀ fọ premiership nkankan tàbí àlè yẹn gan-an. Báyìí kan táwọn sports nǹkan gbàgán ẹ ti mọ̀ pé World Cup máa yàtọ̀ gan. Ẹ ti mọ̀. Bọ̀ bébí ṣé wo yẹn Morocco yẹn wọ́n á wọ quarter final bọ̀ ká má rò pé wọ́n máa gba kọ́ọ̀pù.
3: Tí Bàṣọ Ayi bá lọ gbẹ́.
7: Àkúdọ́ bàtàtà.
2: Àrùn Sẹ́nìgàn Bàṣọ Ayi tẹ̀lé.
7: Ó kọ́ ibi láti pè kìfì pé ń ṣe kò tí máa mú kẹ́ lórí ètò láàárọ̀ yìí.
10: Ní sáfà Brazil sọ̀rọ̀ ló fẹ́ kó Arsenal.
7: Ó yà.
10: Ẹ Brazil lè tẹ̀lé tẹ̀ ní o. Àwọn máa fún àkàlẹ́ nu bẹ́ẹ̀.
7: Ó yà Gabriel Martinelli ó tún gò ní stoppage time. Gò tó gò.
10: Àìdá France
7: àti Brazil ló máa gbà. Ó dà mo ti yan tí mo fẹ́ yọ báyọ̀ sọ pé ti lọ. Ó yẹ iléyẹ ilé tó lọ. Ẹyin tẹ́ ẹ mọ Bàṣọ Ayi jẹ́ sí. Ó yẹ kẹ́ ẹ mú kẹ́ ẹ wọ́n mọ́lẹ̀ ní ọjọ́ kẹ́kẹ́ ẹ nà ni. Kí lè rẹ Bàṣọ Ayi láti sọ wípé Sẹ̀nìgà ni ó gbà wọ́. Bàṣọ Ayi kò sọ tí Bàṣọ Ayi sọ́pọ́ọ̀tì tó ń wọ̀ ìrìn láyé.
2: Orúkọ
7: Sẹ̀nìgà tó sọ́pọ́ọ̀tì gan Bàṣọ Ayi bá sọ̀pọ̀tì olóṣèlú kò ní wọ̀ ní. Ẹgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgb
11: ẹ̀rọ rúmọ́ lẹ̀ tí ń gbé bẹ́ẹ̀ lọ́kọ̀ yẹn mi máa tó bàtà transistor radio títí di ìgbà mi tá mo láǹfààní láti pàdé ara wa ó náà ni mo sọ fún yín pé ó rò fún àbáyé fọ̀ náà ó

0: ka ma dupe ka tun ma dupe ka tun ma dupe na ni ope na latun ma du tori pe o tun wo eledua o tun ji wa sojumo re toni gbogbo eyan lo lu fe ikere da mo de 10.7 fm nilu ti lori ati lagbegbe re gbogbo agbaye akiyin o e kaabo suri atupa le royin a tun gbe kini onde o awon royin agbo so gbana agbo sifila sigele agbo re ri agbo ko agbo bo mi lo gbogbo gbogbo na la kode lori eto fun toni bi ere bi awada ojo isegun ni won pe o lori eto toni e wo emi a ma pe beji le wa bi o ba je wora japote wa worodu je bread o e wa worodu je rese wa poto lori je bread enu mi oro enu mi owo eleji re o
1: o daruko re o
0: ola ti wa joke ni akwa ti lo ko ti mo gba gbo ko sile ni
1: tore wa gen o gba gbo ko sile tore wa gen
0: ati buredi akara dede ni
1: to o de lo wuro to ni eto yin eto wa eto atukale royin opa so le kan o ni ni ojo segun ogbonjo osu kefa odun ta wa ye o mo wu o kete ko jeyan
0: adupe
1: amo enu sare o ni ogbodo o de lo wuro to ni eto atukale royin ikanyin diamond 3.7 odun lorin ipinle kwara ibe won pe bi te tu gbese lo wuro to ni odo teyin bo le se npe awon kan koko ajimoni won ti gbe ke sosoro loni won fe ganu se awon elomiran ogun ejere to selura lororo te wa ri awon bi segun grace se mi lori opa ko bi precious ayo abatisha gbogbo won be rokare won ti fe ja sinu omi laaro won fe gbe lura ni nile badan amala lafure
0: to ti gbagiri
1: ati abula ewedu pelu ero gupe ogun ba ni opa ni kan bi ago mejo wo koja iseju meta to taiwo adejemi loruko mi
0: o da eleji re je wo bayi fangard mo re o amo jowode ni o punch nbe lodo temi o koda yara re channel won de be loni o tin ba ti wa ko be gbara o pe bo tun mo ri lo ni leadership mo ni gbogbo e o po yeye lodo temi o
1: alright opa a ko won sori ate loni mo fe fun olowo ni
0: mo ti para dele
1: daily bossy daily bossy yo so lo to ni channels the nation lo wuro toni punch na gbogbo won won mu kan le laju lo ro toni opa
0: a je pe bakan lo ma se sori nu je won ti odo temi mu o lati nu wero yin fangard loju ma toni o se baba jamala tan erin la mo rin baba jeyan torun ni kuni o lori ona to ni se pelu ilu karu yin se ni ona ta gba da si oro won o ma lo je ki oro aje ko tun bo rugogo are tinubu lo soro o are tinubu baba ki o ti kede o pe sere ise opopona tin lo lowo eyi ta won si ati awon amayederun tun lo lowo lawon ilu to fegbe ti olulu ile wa mo ni lawon si agbe kale re lati da soro hun koro aje ko le ba rugogo labele o tinubu eni ti igba keji are kasim setima to soju fun lo soro na ninu abuja lanaju aje o nigba tun se ifilole ona titun ti won si atun sere ohun ati bi won se fe oju ona karu ohun won se fe daada ko le ba ọpọlọpọ àwọn èèyàn èyí tó lọ tó ń bọ̀ o gẹ́bí ọ̀rọ̀ rẹ̀ oníṣẹ́rí àwọn àkànṣe sẹ́nà ní ìṣèjọba tó wà lóde yìí ló bàjẹ́ lẹ́yìn tó ti farajì sí láti rí pé ṣé ni àwọn jẹ́ kí ìṣèjọba àti èrèdí ìṣèjọba kò dọ́dọ̀ àwọn ọmọ nàìjíríà ní ìgbésí ayé ibi tí wọ́n ti ń sẹ̀mí ayé tiwọn láwọn ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ o àti láwọn ìlú eléyìí tí wọ́n wà o gẹ́bó ṣe wí ṣe ẹni tá a bá tó bá pẹ́ lóde àríyá irú wọn mà ní í ṣe bẹ́ẹ̀ tán fún ní sẹ̀mú àtẹ̀yìn jẹ pé ẹ bá a máa ní ìjẹ fangard ló gbẹ́ròyìn eléjì rẹ o.
1: alright ọ̀pá daily post mo gbà mo lówùúrọ̀ tòní kẹ̀kẹ́ ròyìn mi gbàrò tí mo gùn dòde mi nílò àbújá tí wọ́n padà bọ́ lé kí n gbọ́ lápìn sódì kẹ̀kẹ́ mi lówùúrọ̀ tòní.
0: tẹ̀síwájú.
1: ó ní ọba mẹ́wàá ìgbà mẹ́wàá náà mọ̀ ni níwájú ààrẹ tinubu tí mo wà lówùúrọ̀ tòní ààrẹ tinubu ó ti ṣe ìbúra fún àwọn kọmíṣánná àpapọ̀ méjì fún iléeṣẹ́ ìjọba àpapọ̀ lẹ́yìn tó ń rí sí ọ̀rọ̀ bó ṣe ń pín búrúdì lẹ́yìn ránfààkì àti àjọ ìjọba lẹ́yìn tó ń rí sí ọ̀rọ̀ ìkànìyàn npc ètò ohun ló wáyé nílẹ́gbẹ́ ààrẹ lẹ́yìn kí wọ́n tó bẹ̀rẹ̀ ìpàdé ìgbìmọ̀ aláṣẹ lẹ́yìn fẹ́ẹ̀kì tó wáyé ní àná ọjọ́ ajé àwọn tó búra fún gẹ́gẹ́ bí kọmíṣánná àpapọ̀ nínú àjọ ránfààkì ó ní àmìna gamawa tó wá láti ìpínlẹ̀ bauchi àti abdullahi muhtar muhammed tó wá láti ìpínlẹ̀ kaduna muhammed ó ti gbà kan jẹ́ alágàre fún àjọ ìjọba lẹ́yìn torí sí ìrìnàjò àwọn alálàájì yẹn nankọ́mù daily post lórí ọ̀tọ̀ ní ọ̀pá.
0: pọ́ǹchì rèé o ijó àti ẹ̀rín àti ayọ̀ ó yẹ kó máa gbẹnu wa kan o eje koro owo epo to din ku yi ejo faran nibi ti e tin gbe nte ko be ti ro ijoba apapo lo so fa won alagba tan epo be o se iya meje ni je mama ko to don jije minister keje foro ko be ti ro dile wa senator eniki lo pobiri o ti pa se fun awon alagba te epo be ti ro pe leye o soka nisin nisin ba se ngbo yi eje ki o mo faran bi oja epo iyan owo tan tan epo lagbaye bo se ja wale o ejo mo faran ni odo ti wa na o iyan ni pe ko wo epo ko ma wale nisin nisin yo eleji re o oni sere gbogbo awon ti won ta ohun to ni se pelu epo betiro atawon kan mi eyi to jo mo epo betiro o oni gbogbo e ko be si ni wale o lowo lowo gba se wa yi o se aburo re nko le ohun jiso ni won ni lo po biri lenin to pase na iyan ni bi apero ijoko awon ajo to ri soro epo betiro todun ta wa yi nmd PRA nibi te won ti sara iko won se apero apapo kan to si ni se pelu igbanimoran to ni se pelu oro ofin ti won se lanaju aje nilu abuja bo ni lo wo bere so pe se re se ni awon eniyan papa julo igbeni lemi gbona tun waye laarin le iran ati ile us mo ni oni ni o ta wa yi o kini on ti deku ati pe nse ni ireti wa pe oro epo epo betiro ti won te epo betiro lu atawon nkan mi to je epo to ni se pelu epo betiro ni won gboro mu adeku de ba o nisin nisin ko si mo wa ko mo wa ye o leyo soka kini do ninu apare tin ra kompu poch mo lo gboro yin eleji re oro dayo ngun keke mo o
1: to daily boss mo gba mu lo wuro to ni opa ke ke mi mo si wa lori re epo si won won ti ja wale opa pariwo loro to ni oni eja wale nisin daily post ti mo gba mu lo wuro toni keke mi lo abuja na mo mo gbede ni waju wike to pada fohun lede pe se bi ote ni won ni kin pa odo ya ni minister fun ilu abuja e so wike lana ojo aje monday ti saraye pe arete no mo ti se tan lati de pe gbogbo awon mo le ye ni koro kan du oni won je igbaladun anfani ijoba tiwa tiwa papa julo nilu abuja wike nigba to nsoro oni ewo awon oloselu awon latako ati awon eyan ti won se oloselu won mo tin je awon anfani tuntun ti won se labe isakoso arete no bu wike lo fun lede nigba to se loju ona kan to se atunse se to lo lati koita karu lo si custom clinic junction ona on won ma lo ona to wa ni agbe karu ni ilu abuja daily post ro to ni opa
0: o da yara ro channel mi lo o what is si awon titun mi to jo mo nigeria won dari de o lati south africa loni ojo isegun ni o se owo etu kopogun orun laye awon lode aye ni won ki je o ijoba apapo won ma ti soro won ti kede o won ni nse ni isimi o lara won ti won fe koko ni le south africa yo waye o loni ojo isegun gebi ara kitiyan ati eto to lo lati dabu bo awon omo orilede yi o saju irungba iwode antaku awon ajoje orilede south africa o gabe agbenuso fun ile ise ijoba foro le okere ki miebe e befa bo se we oni se ri oko ba lu to je ti apc mani o ma ti gbera ko ni nigeria lanaju aje o ireti so wa pe yo dari de silu eko ni owuro kutu ni ojo isegun pelu awon mo nigeria mi to fe lo ri ko won wale o ton ba fara won le pe awon fe para si den nigeria o won ni nse ni eleyi lo waye latare bi awon egbe kan se ngbaradi pe awon fe se atako sawon to je ajoje to ngbe ni orilede ti won o nile south africa o ti won si ni iyen ni o waye o bere lati ogbo ojo osu kefa ta wa yi tin se oni oloni o gabe won se salaye won ni ijoba la won te swaju lati mo se eto anko awon nigeria kuro papa julo to ba se tan lati wale ni o lati ko won ko ni bi rogode jogode ijagban na eyi to le se se ko bele lorilede won o fa won ti ki se omo ilu awon ni ogbonjo osu kefa ti won fi gbede ki on se se meji la te wa awon eran eyan iworan loju agbo ikini ni fa won ti ran du mo e keji ni pe n te se to e wa ma lo channels ni yara royin to gberoyin o
1: alright opa je ka jo wo yara royin channels lowuro toni toni beye ba se lo na lagbodo se ma soko re
0: be ni o
1: igbimo alasele yi feke ti buwolu atunto toni tumo se ajo joba le ye tomogoto oro awon odo to sinilu nysa agba kokore tí wọ́n ṣe àgbéyẹ̀wò àti àtúnṣe sí àjọ ti dásílẹ̀ ní nǹkan bí ọdún mẹ́ta lẹ́ni àádọ́ta sẹ́yìn lára ìgbésẹ̀ tí wọ́n buwọ́ lò wọ́n ti pàṣẹ fún agbẹjọ́rò àgbàdọ́lẹ̀ yé tí a balẹ̀ yìí torí sí ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ kan gbé ìgbésẹ̀ kan sì ṣe àtúnṣe ní ìbámu pẹ̀lú ìlànà tí wọ́n lò kó sì farahàn nínú ìlànà tí wọ́n lò fún àjọ NYSA gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ẹ̀ múlẹ̀ kán lè bẹ̀rẹ̀ iṣẹ́ lójú ẹsẹ̀ ní ìbámu pẹ̀lú ìlànà ọ̀hún lọ́nà tuntun ọ̀hún NYSA ní báyìí tí mo darí rẹ̀ òní yóò jẹ́ ẹni tí kì í ṣe ọmọ ológun tó jẹ́ alágbádá àmọ́ àwọn ọmọ ológun wọ́n sì wà níjànú láti máa mójú tó ètò ààbò àwọn ọ̀dọ́ tó sì nílùú káàkiri tìbútòrò lẹ́yẹ gẹ́gẹ́ bí wọ́n ṣe wé wọn ní àfojúsùn báyìí ó ní kí ètò NYSA máa ṣe lágbára fún àwọn ọ̀dọ́ láti ṣe ìrànwọ́ fún èròǹgbà ìṣàkóso ààrẹ tinubu tó ní àfojúsùn píparẹ́ nàìjíríà yóò padà tó tírílíọ̀nù kan dọ́là láìpẹ́ tẹ́nẹ́sì ló rọ̀ tò ní ọ̀pá.
0: ọ̀dà èmi ti wà nínú ìròyìn punch lọ́dọ̀ tèmi o ṣé kò sóhun tá a mú wáyé kò sóhun tá a mú lọ kì í ṣe bí tẹ́nì tó kọ́lá o ìpínlẹ̀ èkìtì wọ́n mà ti fọwọ́ sí ìwé lílò àti àtúnlò rẹ̀ o fún àwọn tó wà ní ìpele ti secondary school gẹ́gẹ́ bí wọ́n ṣe ni wọ́n fòfin de à ń ṣe pati ìyẹn ìkúra lẹ́nujọ lẹ́yìn tí èèyàn bá ṣe pé òun jáde ilé ìwé tán o nípínlẹ̀ èkìtì o ìjọba nípínlẹ̀ èkìtì mọ̀ ni wọ́n ti fọwọ́ sí pèsè rí àwọn ìwé àyè tó jẹ́ pé èyí tí wọ́n kọ àkàtúnkà wọ́n ní kó máa wà tó jẹ́ pé bí ẹ̀gbọ́n bá lo ìwé tán àbúrò náà tó lè ka ìwé ọ̀hún ìyẹn textbook ni o pé bẹ́ẹ̀ àbúrò ẹ̀gbọ́n bá lò tá àbúrò náà tó lè kà o tí wọ́n sì máa lò bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe pèsè ọ̀rọ̀ náà wọn ni ìwé àwọn gbọ́dọ̀ tó máa ṣe lọ́nà tó dáa gẹ́gẹ́ bí ara akitiyan láti pé kí ọ̀rọ̀ àná owó kó lè rọ àwọn òbí lọ́rùn o lórí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ akọ̀wé àgbà fún iléeṣẹ́ ìjọba tó wà fọ́rọ̀ ilé ẹ̀kọ́ nípínlẹ̀ èkìtì mọ̀ ni ọ̀gbẹ́ni Báyọ̀dé Ògúnmọlá ló sọ̀rọ̀ pé ṣe rí ètò náà làwọn ṣe àtúngbéyẹ̀wò rẹ̀ ilé ìtọ́jà pé àwọn mú àtúnṣe àti àtúntò dìbà ògùn lásán nínú àpilẹ̀kọ tó fi léde nílùú adó èkìtì ní ànájọ ajé o ti sọjọ́ monday oníṣẹ́rí ìjọba wọ́n ti fọwọ́ sí pé bí àwọn ẹ̀gbọ́n bá ti ń lo ìwé textbook kan tán àbúrò náà tún lè gbé kó tún lò ó bíi táyé ìjọ òun o tó sì jẹ́ pé ìran mẹ́ẹ̀ẹ́dógún gan wọ́n lè máa kàwé ẹyọ kan nìṣó bí ò bá ti ya tí ò sì bàjẹ́ o gẹ́gẹ́ bí wọ́n ṣe pèsè rẹ̀ ó ní wọ́n gbọ́dọ̀ máa pèsè àwọn ìwé náà lọ́nà tó tún dára sí ni o ṣé èèyàn tó bá ti ń sọ̀rọ̀ ẹ̀ gbà ó ní dandan kó jẹ́ láfò ó wá níṣẹ́ wá rí pẹ̀lú gbogbo eléyìí ló jẹ́ akitiyan láti pé kí ètò ẹ̀kọ́ kó lè bá dìrọ̀ fáwọn mọ̀lẹ́bí káàkiri ìpínlẹ̀ ọ̀hún punch ló gbẹ́ròyìn eléjì rẹ o.
1: allright na ọ̀párẹ̀ tó lọ kàwé lówùúrọ̀ tó ní ìpínlẹ̀ èkìtì ìròyìn ayọ̀ ni fún àwa òbí nípínlẹ̀ kwara kan bá wa ṣerú ẹ̀ kanjọ́
0: kanṣerú ẹ̀ ní kwara náà àwọn náà ó ṣeéṣe kan ṣe.
1: tó the nation òun náà mo mọ̀ gbá mu lówùúrọ̀ tó ní ọ̀ká pẹ̀pẹ́ ìròyìn mi mo gbé kẹ̀kẹ́ ọ̀hún déwájú ìyàwó ààrẹ ilẹ̀ yìí tó ní ẹ wò ó àgbàdo tọrọ lọ ọba nìkan náà mọ lọtí yẹn rí fún ìyàwó ààrẹ ilẹ yìí sẹnẹtọ lórí ẹmí tinubu lánàá ọjọ ajé monde ló ṣe àbẹwò ọlọjọ kan ṣe ìpínlẹ jigawa ìyàwó ààrẹ ọmọyíṣọ lójú ilé ẹkọ kan tí wọn pè ní bọlá ahmed tinubu future academy ìyàwó ààrẹ ṣọ lójú ilé ìwòsàn kan tó pè ní sẹnẹtọ lórí ẹmí tinubu clinic àti ètò kan tí wọn gbé kalẹ láti pé wọn pèsè oúnjẹ fún àwọn èèyàn lójú náà láti dẹkun àrò àwọn ọmọ kéékèèké ògòwẹrẹ tí wọn náà gidi jẹ àti láti ṣèrànwọ́ fún ọ̀rọ̀ ìlera ní ìpínlẹ̀ ọ̀hún nígbà tó sọ̀rọ̀ níbi ohun tó wáyé ní àdẹ́jà ìyàwó ààrẹ tẹnumọ́ wípé ètò olóúnjẹ ọ̀hún tí wọ́n gbé kalẹ̀ ọ̀rọ̀ wọn gbé kalẹ̀ láti rí pé wọ́n mú àdínkù débà ọ̀rọ̀ àwọn ògòwẹrẹ tí wọ́n rí oúnjẹ jẹ ètò ọ̀hún ló wà lábẹ́ ìlànà àfojúsùn ààrẹ tinubu tó jẹ́ ìrètí tó di ọ̀tún tí nation lọ́rọ̀ tó ní ọ̀pá.
0: ó dá eléjì rẹ o ká tó gboku ajé lọ leadership rẹ o jẹ́ ń sáré mu lọ́dọ̀ tèmi bí o ṣé ajé ògbà nímọ̀ mariwo ọjà pọ̀ ìpínlẹ̀ ondo ni àwọn obìnrin wọn tún jáde àtàwọn ọ̀dọ́ o wọn fẹ̀hónú àwọn ní sẹ́rí àbájáde èsìdì ìbò abẹ́lé tí wọ́n dì nípínlẹ̀ ọ̀hún lẹ́gbẹ́ òṣèlú apc wọn ti tọ́ bọ̀ lójú o bí wọ́n ṣe gbé jáde ṣe ilé nílé yín ni mo kálẹ̀ ìjọba rìmútù tv jẹ́ o àwọn obìnrin àtàwọn ọ̀dọ́ mọ̀ ní lẹ́gbẹ́ òṣèlú apc all progressives congress ní ẹ̀ka tìpínlẹ̀ ondo lánàájú ajé wọn mọ̀ ti gùn lé ìwọ́de ìfẹ̀hónú àlàáfíà kan nílùú àkúrẹ́ lórí ẹ̀sùn pé wọ́n ti tọ́ bọ̀ ọ̀rọ̀ àbájáde èsìdì ìbò kò mẹ́sì ó yọ tí wọ́n dì fáwọn tó fẹ́ lọ sí ilé asòfin àgbà àti ilé asojú sòfin o gẹ́gẹ́ bí wọ́n ṣe ń pè fún pé kí wọ́n yọ̀ǹda ojúlówó ìyẹn èsìdì ìbò náà tó jẹ́ ti àwọn tí wọ́n fẹ́ díje dupò tó jọ́ mọ́ oyè o àwọn olùfẹ̀hónú ọ̀hún ni wọ́n tò lọ́wọ̀ọ̀wọ́ ni tí wọ́n sì gba àwọn òpópónà tó ṣe gbòógì ní olúlu ìpínlẹ̀ ọ̀hún o lẹ́yìn tó fa súnkẹrẹ gbà kéré ọkọ̀ tí wọ́n sì ń ké sí ìsinmi wọ́n ké sí olúlé ẹgbẹ́ apapo won lati se agbejade oruko ati esi abajade esi dibo ko mesi oyo eleyi ti won se ni ipinle won o se ijoba yan ko bo je ko le bo bin lo wa tun pe o sanwo re won ni awon oni gba o leadership na lo gberoyin eleji re o
1: to lowuro to ni opa leyin oko aje yi atosagile kan le akin pe eku ikale
2: Ferobin Ion Care, the good for your body, yeah, you, yeah. Oh, yes.
3: Chisaye, chipepe, wa ni ominira, pelu Ferobin Ion fun iwa ti fun emi, ara to jipepe, okan to wa lalafia, Ferobin ni ti wa, Ferobin Ion ati folic acid.

0: Ó padà sórí ètò yín ètò wa ètò àtúpalẹ̀ ìròyìn ní kan dá mọ́dẹ̀ tí 8.7 tó wà ní ìlọrin ní ìpínlẹ̀ Kwara pa tẹ̀síwájú kí n kàṣáájú látọ̀dọ̀ mi yìí di nation mú mọ̀ gbámú lówùúrọ̀ tò níwájú àwọn ọmọ kẹ̀kẹ́ ìgbégbé síbẹ̀ lónìí mo wá nàgà látọ̀kan mò ń pàtẹ́wọ́ fún àwọn ọmọ ológun tó yinniyin ni kẹ́ni ṣèmí àwọn ọmọ ológun lẹ̀ yìí tó ń ṣiṣẹ́ ti operation andy kai tó dóòlà ẹ̀mí àwọn akẹ́kọ̀ọ́ mẹ́wàá àti àwọn olùkọ́ tí wọ́n kó nígbèkùn nígbà tí wọ́n ṣe ìkọlù sí agbègbè lassa ní ìjọba ìbílẹ̀ askira ọba ní ìpínlẹ̀ borno àwọn ológun fìdí ẹ̀ múlẹ̀ wípé ìkan lára àwọn ọmọ ológun àti àwọn tó fẹ́ra wọn sílẹ̀ láti ṣe ìrànwọ́ fún ọmọ ológun wọn mọ̀ já okùn ẹ̀mí wọn nígbà tí wọ́n wọ yàjàbọn pẹ̀lú àwọn àgbésùmọ̀mí ọ̀hún nígbà tó fọwọ́ lédè adélé adarí ọ̀rọ̀ ròyìn fún àwọn ọmọ ológun ọ̀hún ti operation andy kai captain mohammed goni ṣàlàyé kẹ́kẹ́ wọlé lánàjọ ajé monde kádé ọ̀hún fìdí ẹ̀ múlẹ̀ pé báyìí wọn ètò okùn lọ́rùn àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún àti olùkọ́ tí wọ́n kọ́ nígbèkùn ọlọ́run bá wa ṣeun the nation ni rọ̀ tò ní ọ̀pá.
1: ọ̀dà pọ́ǹchì rèé eléjì rẹ lọ́dọ̀ tèmi o ṣé àwárí lobìnrin wà nǹkan ẹ o sórí lọ́wọ́ bá wà yìí àjọ ọlọ́pàá wọn ti dóòlà àwọn ọmọ kéékèèké méjì tí wọ́n jí gbé o nàbà dọwọ́ ga àwọn ikọ̀ ajínigbé tó máa ń jiyàn gbé láti ìpínlẹ̀ kan sómi o ìyẹn nípínlẹ̀ ọ̀yọ́ ṣe ni àjọ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀yọ́ ni o wọ́n ti dóòlà àwọn ọmọdé méjì kan o tí wọ́n ní wọ́n jí gbé tí wọ́n sì náwó ga àwọn afurasí mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tó jẹ́ ajínigbé kódà wọ́n ní wọ́n rí àwọn nǹkan ìjà tó lágbára tó yí búbu wọ́n rí gbà lọ́wọ́ wọn o ìyẹn níbi ọ̀kan òjọ̀kan iṣẹ́ tí wọ́n ṣe káàkiri ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí àpilẹ̀kọ tí wọ́n fi léde lánàá ju ajé látọ̀dọ̀ ẹni tí ṣe alukoro àjọ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún ọ̀gbẹ́ni Àyánládé Ọláyinka oníṣẹ́rí iṣẹ́ táwọn kọ́kọ́ ṣe náà ló wáyé lẹ́yìn tí wọ́n ta àwọn lólobó pé àwọn jàǹdùkú tí wọ́n di àmọ́ra ni wọ́n ya bo ìletò ebi péjọ ìyẹn ni agbègbè lálátẹ̀ ní ìjọba àbílẹ̀ ìlàoòrùn ìbàràpá o ní agbègbè ọ̀hún níbi tí wọ́n ní àwọn tó ṣe àkọlù ọ̀hún wọ́n ṣe àkọlù sí àwọn tó jẹ́ aráàlú bẹ́ tán sì jí àwọn ọmọ wọn kéékèèké méjì tí wọ́n jí wọn gbé kó tó di pé ọlọ́run dùn láwọn ò ṣe àgbéjúlẹ̀ lọ́mọdé ń gbégi léra o pọ́ǹchì ló gbẹ́ròyìn lójúmọ́ tòní eléjì rẹ o.
0: tó ọ̀pá jẹ́ ń lọ sí ìpínlẹ̀ Edo lówùúrọ̀ tòní pọ́ǹchì náà mo mọ̀ gbámù ó ní ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àmọ̀ ló ń pọ̀n iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yẹ ká tìpínlẹ̀ Ondo fi páńpẹ́ òfin gbé àwọn ọkùnrin méjì kan wípé wọ́n parọ́ wípé wọ́n jí wọn gbé wọ́n sì fẹ́ gba owó tó tó mílíọ̀nù mẹ́rin lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí ìkan lára àwọn afurasí ọ̀hún àwọn afurasí ọ̀hún oní lọ́kì Alábí ẹni ọdún méjì dínní àádọ́ta àti Táyé Ẹná Orò ẹni ọdún mẹ́ta dínní ogójì àwọn méjèèjì ni wọ́n ń gbé ní agbègbè Onímà Npama wọ́n fi páńpẹ́ òfin gbé wọn látọwọ́ àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tí wọ́n wà ní agbègbè Ìgárà lẹ́yìn ìgbà tí wọ́n tẹ̀nọ́wádìí ẹ̀sùn ọ̀hún nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ẹ̀ka ti ìpínlẹ̀ Edo ASP ẹnu ike ẹ̀dọ̀mú tẹnumọ́ wípé páńpẹ́ òfin wọ́n fi gbé àwọn afurasí ọ̀hún lórí wà bàjẹ́ tí wọ́n ni wọ́n wù pọ́ǹchì ni lọ́rọ̀ tò ní ọ̀pá.
1: ọ̀dà náà sókù lọ́dọ̀ rẹ
0: jìnsáré jó
1: mọ́ ẹ̀ka ìpolówó.
0: tẹlifosin lọ́rọ̀ tò ní ọ̀pá kọ́lọ́ ń ṣàánú wa ní gbígbà àtàlẹ́sẹ̀ ròyìn yìí wọ́n ní agbèrò kan yẹn kọ̀ǹdọ́kítọ̀ wọ́n ní ó mọ̀gún òṣìṣẹ́ lasmapa ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú screwdriver ní agbègbè ilé Epo Market ní abúlé Ẹ̀gbá lójú ọ̀nà máa ṣètò lọ láti ìlú Èkó sílùú Abẹ́òkúta wọ́n ní kò fẹ́ jẹ́ kí wọ́n fi páńpẹ́ òfin gbé
1: òun
0: kọlọrun
1: ṣàyẹwò. tọ gbogbo tó kù jákò ká lọ dà sójú òpó ìtàkùn ayélujára wa ní www.diamondfm.net ibẹ̀ lẹ́tìrìlẹ̀ tó kù tẹ́ máa ka ẹ já lọ sábàlá kejì kọ́hún tá a kì í abala
0: la mi.

0: tọ́nisọ́nà lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa látúnràn wa létí nípa rẹ̀ ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà lórí ìkànnì yé ètò tó gbóúnjẹ fẹ́ tó tún gbà wọn atọ́kùn apèdè gbáyì àwọn àlejò tó tó gbàngbà sùn lọ́yẹ bọ̀ wọ́n sì kájú ìlú lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ Ẹtì Friday bẹ̀rẹ̀ láti déédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 ìlọrin ẹ bá wa dá sí ètò fọmọdé ọ̀dọ́ àgbà tó lórí tẹ̀ tó ń ṣíjú wa sáwọn ìdàgbàsókè kiri àwùjọ wa ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí àjọ gbọ́ ni.
1: Mo kí wa pé a kú ojúmọ́ ni òní ni ọjọ́ ìṣẹ́gun ọgbọ̀n ọjọ́ nínú oṣù kẹfà ọdún tá a wà yìí mo kí wa kí akọ̀tún ètò yín ètò wa ètò ìbáwá dá sí ní ìkànnì Diamond 88.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara lónìí ìbáwá dá sí ètò tá a ti ń wo àwọn ọ̀rọ̀ tó ń lọ ní oríṣiríṣi ẹ̀ka bí ẹ̀ka ìdájọ́ ọ̀rọ̀ ètò ààbò ẹ̀ka ìdájọ́ ọ̀rọ̀ òṣìṣẹ́ ẹ̀ka ètò ẹ̀kọ́ ọ̀rọ̀ ìṣèjọba àti àwọn ìṣẹ̀lẹ̀ tó ń wáyé ní agbami òṣèlú ètò ìbò ìta mi ta kókó tó yẹ pé a fi ń sọ ojú abẹ ní Taiwo Adeyemi ní orúkọ mi oníkan tá a fẹ́ wò ní ọ̀rọ̀ awuyewuye tó ń wáyé lórí fún ìdìbò tó ń bọ̀ ní Nàìjíríà 2027 nínú ẹgbẹ́ òṣèlú APC lóòótọ́ wọ́n ti ṣe ètò orúkọ mẹ́sàn yọ ní lórí àwọn ìjókòó kọ̀ọ̀kan ṣùgbọ́n oríṣiríṣi là ń gbọ́ òun láwò ní pàápàá gbọ́dọ̀ tó ní ṣe lórí ọ̀rọ̀ ètò ọmọye fún ipò gómìnà àti àwọn ìṣẹ̀lẹ̀ tó wáyé lágbàá òṣèlú lórí ọ̀rọ̀ jíjẹ́ ọmọye fún ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Kwara oní náà a gbìyànjú àwọn kan tó ní ṣe lórí ìjókòó ilégbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí láti ṣojú àwọn èèyàn ẹkùn ìdìbò agbègbè ìpínlẹ̀ Kwara yẹn Kwara Central òní náà àwọn àlejò mi lónìí àwọn ni ọmọọba Sulaiman Sikai wọ́n jẹ́ ọjìmí olóṣèlú wọ́n ti fìgbà kan jẹ́ alága ẹgbẹ́ òṣèlú PDP rí ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn ìlọrin lónìí àwọn alájọwò kẹ́mi kí n pe ẹkú kalẹ̀. ọba Sekai láìpẹ́ wọn fiṣẹ́ sílẹ̀ gẹ́gẹ́ bí abẹ́síkáwá àgbà fún gómìnà ìpínlẹ̀ Kwara lórí ọ̀rọ̀ òṣèlú lónìí àwọn ni àjọsọ ojú abẹ níko lórí ètò yẹn wọ́n bá mú kí n pẹ́ kojú mọ́.
2: ẹ ṣeun ọmọọba Adeyemi mo kí ọ púpọ̀ ẹ kúṣẹ́ mo kí gbogbo àwọn olólùfẹ́ ìkànnì Diamond FM tí a wà yìí mo kí gbogbo olólùfẹ́ ọmọ ẹgbẹ́ APC mo kí ọ gbogbo tí ń gbé Kwara àti olùgbé Kwara àtàwọn tó ń jẹ ọmọ Kwara lọkùnrin lóbìnrin pé àkójúmọ.
1: ẹ kí àwọn èèyàn APC náà.
2: mo ti kí gbogbo mo ní mo kí gbogbo ọmọ ẹgbẹ́.

0: gómìnà ọkọ̀ fòtẹ̀lù àti ọkọ̀ fòtẹ̀lù pé o ní pẹ́ káwọn fínú fídọ̀ fẹ́ but a gómìnà wọn padà sùn wọn padà jí pé káwọn kú sí gbogbo wọn lè ló fà.
1: Yes.
0: Yẹn ni pé ọgọrọ àwọn ọmọ ẹgbẹ́ gàtí gómìnà ọkọ̀ ṣẹlá ọkọ̀ wọn nífẹ̀ẹ́ nìyẹn.
1: Well, ọ̀pọ̀lọpọ̀ olùdíje ò nífẹ̀ẹ́.
0: Àwọn ọmọ ẹgbẹ́
1: máa gbọ́.
0: Ọba
1: Sika. Yes. N bọ́ ò jẹ́ n délẹ̀ náà. Ọ̀pọ̀lọpọ̀ olùdíje ọ̀fẹ́ bẹ́ ọ̀pọ̀lọpọ̀ stakeholder ọ̀fẹ́ bẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹgbẹ́ náà wá fẹ́ bẹ́ pé ẹjẹ́ á lọ feed ẹjẹ́ á lọ dẹ́ra wò.
0: Pé gómìnà ló sọ wá gómìnà yìí pé
1: gómìnà
0: ẹni sùúrù ọba Sika ọ̀rọ̀ yìí kágbe sílà káì ká ní alákọ̀tà sórí tó yẹ sọ yí pé ìgbà tí gómìnà kàn sí gbogbo àwọn àgbààgbà nínú ẹgbẹ́ wọn ní àṣírí kí tẹyin bẹyẹ sọgbà náà.
1: Má mi scott mi.
0: Ó lẹ sọ ẹ.
1: Má etí mo sọ wọn ni pé mo ní èmi yìí wà nù ẹni tí gómìnà talk to. Pé kí ni fíw mi? Gómìnà ń bèrè fíw opinion kálukú ni náà mo ma balẹ̀. Mo wá sọ fún ọ pé èmi yìí. Pé lẹ́mi o Sọ́líù Yakub Danladi ni mi ń fẹ́. Torí pé mo wò pé the good legacy tí Gómìnà Abdulrahman Abdulrahman bọ̀ wá yóò continue bẹ́ẹ̀. Mo dẹ̀ ní believe pé ọ̀dọ́ á bọ́ síbẹ̀ nísìn. Nígbà olóòtú wọn ni youth are the leader of tomorrow. Nígbà tẹ̀yàn bá ti gbogbo àwọn tẹ́jà àgbàlagbà lẹ́ni at the age of 29, 25, nothing say commissioner now. Àti rẹ̀ ọ̀dọ́ at the age of 29 tó ṣe president ìlú yìí. Kò rí bẹ́ẹ̀ mọ́ lẹ́ni. So definitely I have to defend that constituency. Dèmi ò fi lè support anybody tó bá ti wà ní 60. Ibi kò wá ṣe gómìnà Kwara. Kì í ṣe mí in 2015-2018. Nígbà tí mo wà ní chairman ara nǹkan tẹ́mi dúró lélẹ́dí nìyẹn but anybody tó bá di above 60 at that time I will not support that person. So bẹ́ẹ̀ mi ṣe wá lópinọ̀ tí ẹlòmíràn bẹ́ẹ̀ tó pinọ̀ ọ̀rọ̀ ọjọ́ ọmọ rute mi. So ó wá kù fún gọ́vnà kó wá pick nínú tó bá gbọ́ kì í ṣe pé majority gọ́vnà náà wá wò pé ok order let me go this way human being lòun náà now.
0: Pẹ̀lú kan taari
1: is entitled to his own personal opinion.
0: Pẹ̀lú kan taari yẹn ni pé ọgọrọ ọmọ ẹgbẹ òsèlú apc ìpínlẹ kwara yà sẹríkì wọn fẹ.
1: Yes.
0: Gómìnà fẹ.
1: Ọkọ.
0: Ẹládìí ogun
1: wọn fọ fẹ. Mo pè yàn ní first born gómìnà ta. Yàyà sẹríkì títí dè ní tí n sọ yìí.
0: Gómìnà tó fẹ yà sẹríkì.
1: Of course, yes. Ẹni tó dúró ní nígbà tó gun lé.
0: Mo ṣe gómìnà padà wá pé pé àyà sẹríkì mi lu ọmọ àbí wọn àpé. Pé mo ti gbọ́ ẹ sọ́lẹ̀ kan ẹni wọn ti gbọ́ ẹni wọn padà gbọ́ tẹ̀kọ́ lórí pé àyà sẹríkì.
1: Ma gbọ́.
0: Àfòtẹ̀ sí ọmọ o.
1: Ma
0: díje ni.
1: Ma gbọ́.
0: Àṣẹ ni kí o padà gbọ́ mọ́.
1: Ma gbọ́.
0: Àgbọ́. Ma gbọ́. Pé gómìnà pé.
1: Ma o gbọ́.
0: Bára ìṣàn kò gbọ́.
1: Ntí mo fi mọ̀ pé o gbọ́ ni pé níjọ́ tí gómìnà ọ sọ pé yàrá sẹ́ríkì ni miss wo ló fi gbọ́. Gómìnà ò pé báyìí pé ìwọ ni mo mú. Ó ní miss tó fi gbọ́.
0: Bára ò ṣe gbọ́.
1: Fìyún lẹ ọ̀rọ̀ nu yàrá wa ni mo ní family ni wa. So o gbọ́. Àṣepọ̀ tó dẹ́ mọ́rán ń ṣe ń bẹ láàrin yàrá sẹ́ríkì àti right honourable speaker. Se for recent boya just last week ni Alhaji Muhammad Dele Begore n se birthday right honourable speaker aki now ti wọn ba lasepo yọ mọ ki.
0: Ìbéèrè tí mo bí yẹn ti
1: da ọjọ́ ọdún ajọ́ wà àti sẹ́ńtọ́ Sọ́líù Musa àti
0: Sọ́líù Ah. Ìbéèrè tí mo bí wọn bá ṣeka ṣé yà sẹ́ríkì ṣán padà fún bọ́ gbọ́ pé ohun tẹ́ ti kó lórí rẹ o àti ṣìyín sílẹ̀ báyìí ṣé ó padà gbọ́.
1: Ó gbọ́.
0: Báwo ṣe gbọ́.
1: Míìsì tó fi gbọ́ níta àkọ́kọ́ náà ló fi gbọ́ ilé yìí náà.
0: Nítorí ẹni gómìnà ẹni sùúrù
1: ọmọ sọ yìí lọfẹ máa gbọ
0: ẹni gómìnà
1: kọ asat even asat ọjọ ta n dìbò dìbò yasiriki wa n lọrin na at a time tọ́ni ká pàdé ní banquet hall yasiriki wa n lọrin na even came to that banquet hall gbà tí program yìí yasiriki lọ na.
0: Ìbéèrè mi ni pé
1: gbàgbé ẹ.
0: Nítorí yasiriki ta sọ yìí pé gómìnà ò pé yẹn ni pé bóyá òun náà kà lórí facebook báwo ṣe kà lórí facebook pé yasiriki lẹ nítorí àpàrà gbọ pé gómìnà ní facebook pé gómìnà yìí pé àti sí wọn sílẹ gómìnà padà sọmọ.
1: Opinion ti ẹni lẹ́yìn àwọn èèyàn sọ ọmọ ẹgbẹ́ wa
0: ìbúlẹ̀ ti gbọ́n ti yín
1: èèyàn sọ ọmọ ẹgbẹ́ wa
0: gómìnà padà pé bóyí pé
1: wọ́n ti sí wọn sílẹ. In fact he is not even responsible for jẹ́ kí n sọ kíni kan fún un kò ń ṣe responsibility gómìnà nìkan sọ pé ọ̀yà mo ti sílẹ̀ gómìnà kọ́ ni he is not in any way in connection with party primaries. Kílókínú is not part of his responsibility.
0: Ìtàkùrọ̀
1: yín báyìí. Ẹ máa sọ fún part of his responsibility. Party affairs. The state chairman ló kéde pé our selection lọ́jọ́ báyìí gbogbo ọmọ ẹgbẹ́ sí lọ. Gbogbo èèyàn ló gbọ́ lẹ́yìn bọ́ọ̀sì wọ̀ọ̀dù wọn náà.
0: Tani ní apáti.
1: Ẹ́.
0: leader party
1: leader party just

0: loselu to da ni lo ni south o se local government chairman council chairman eya da ni on lo honorable abuja eyan da da ni bo ngba ti o di 2019 ta to vakale ah wrong party zero party ni to ba ti lo bi egbe ti ilu lo nso wi pe rara ko si tin je dynasty mo
1: o pa si pdp bayi na na o pa si pdp bayi
0: alaji wa bi sa ti wa lodo wa lati 2023
1: e sa fun ticket ni ticket e sa fun ticket ba kan won da looto
0: ko si fe eyan kan ipo selu eso ye ke se dynasty n ta wa nso ni
1: e je ki me bere yi je lo dun fe lo eyin dynasty bi pe e fe kule kwara
0: bo yes
1: na won kan so bi pe o na le n ko ba yi fun abraham abraham
0: se ko
1: pelu ke te se bayi e se fi yan bayi soli mustafa B.O.B. Ya Seriki Abegore atawon yoku won FF si no se nukile kwara le ndan wo bayi
0: sai to olo nikan lo lagbara yi ko sai to lagbara
1: e soro kan ni sin bayi pe eyin gan odo le fe bo se lo bayi kana won yen pile kwara pa gbo fun danladi to wa lo odun mejo
0: mo digbo fun ni
1: e ma se ba logi die
0: to bi da mi loju na ni pe ni election ani ko se bi kankan to ju baru tin lo te ma ri PDP zero MRE APC 300. The result is available now.
1: Kwenu ka yen pile kwara bayi.
0: Mo ni privilege lati ni information yen lati bo anbe to ga bere opinion mi ni 2023. There awon kan so pe ki governor mo has bless in campaign ni Kwara North. Dan ladi so pe governor e da Kwara North da mi. E mo wa se campaign fun wa. Awon nkan so pe ki governor wa. Ti o ba ni to ba se pe popularity lati dani loju pe nti gomina se fun wa ni Kwara North e wo gba hands down
1: yen ni
0: pe ma na gbogbo nti je opposition ni Kwara
1: dan asile e tin ko bayi
0: bo la se ko
1: yen ni pe awon sole mustafa kan gbagbe ni bayi
0: no kan gbagbe kini
1: do mejo mi en dara apara kan won
0: ma gbo olorun nikan ni ma nko kadara oni kan lo si mo destiny na ni o kadara na ni o se mo ko wa la opinion temi atawon eyan mi leleran ara la nso o yato si tolohun ta ma so download lo kere ju ni gbogbo en to wa gomina amo ko se en to popular ju lo ni gbogbo en to wa gomina
1: emo je tin
0: ah ah ko si eni gbogbo en to wa gomina
1: sole mustafa nkan se pe
0: ma gbo ko si eni to popular ju lo ni mo nso fun eyi
1: ni pele kwara
0: ko se eni to popular ju lo ninu gbogbo awon tan jo wa aven ton ba jo je bracket amo ba so pe mo popular julo kilo fe fi won telomi o wole ndi apoti re 2019
1: ta ni wole
0: telomi o wole ndi apoti re 2023
1: ta ni wole 2023 dako ti e
0: mi da ko en kankan
1: e sojo loni o ba se kai
0: fun mi omo lo ni bo ti mo fo sagbada o mo pe nudunu mo wa kini amu mi ti ma sojo
1: 2023 apoti apoti sa
0: wa you can google it yourself o wa lori
1: tori sole mustafa
0: we are one big family
1: so sole mustafa so mi ta je ko mo ni e won wole apoti 2023
0: to ba lo wole o wole
1: yẹn ni pe yẹn pe fẹyin won ti
0: ah fẹyin ni ka gbẹjẹ kin so kini kan fun ma gbọ ma gbọ ma jẹ kin so kini kan fun e ni 2019 ni 2015 ti a wa ni PDP n gba yen senator Simon Ajibola lo he maji now governor Abdulrahman Abra won ko ni to won wole now Alhaji Muhammad Delebe gore won contest ti won wole nta lo da lo da won duwe pe won le se nkan mi sebi lẹyìn gbà yẹn ni wọn fún wọn ní appointment ní federal tá bá wo power wálé wọn contest senator ara wọn contest governor nísìn ní 2023 wọn contest senator fún Kwara South kò rí senator wọn fún appointment at the federal level.
1: Yẹn ni pé
0: so tó o bá rí yìí o lè rí omi.
1: Yẹn ni pé káwọn sọ́lẹ̀ Mustapha Abegore B.O.B. Yasiriki kan lọ sinmi náà wọ́n á sì gba nǹkan ó sì lè kàn wọ́n
0: pa. Of course yes.
1: Ó sì lè kàn wọ́n.
0: Of course yes.
1: Nǹkan tó wà ní oto ogun wọn pín
0: àlè. Of course yes.
1: Ah yan later n gbọ ni báwa dá sí ní kan dá mọ́lẹ̀ 3.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara lónìí pẹ̀lú Taiwo Adéyẹ̀mí alẹ́jọ́ mi lónìí àwọn ni ọmọ ọba Sulaiman Sika tó fi gbà kan jẹ́ abẹ́ṣekáwá àgbà fún gómìnà ìpínlẹ̀ Kwara lọ́rọ̀ ṣùgbọ́n lẹ́yìn tí mo ránpẹ́ yàwá sí ọ̀rọ̀ àárín gbùngbùn ìpínlẹ̀ Kwara pàtó wá kẹ́yìn wọn ní gómìnà ti yọ̀ǹda tíkẹ́ẹ̀tì sẹ́nẹ́tọ̀ fún Sọ́lé Mustapha ṣùgbọ́n pẹ̀lú nǹkan tá a rí báyìí tó ń sọ báyìí ọ̀rọ̀ ibi ẹ̀mọ̀ ara lẹ́ẹ̀kẹ́sì mo kí n pé a ẹ kú ìkàlẹ̀.
2: Kára ó lè pé bá ara ríro kò sí mọ́ ọ ti lọ wá bí wọ́n sí. Kára ó lè pé bá mure àtura dáadáa.
3: Kòkó kò lára ọ̀tá le. Gbéra nílẹ̀ kò dìde. Kára ó lè pé bá àtura wọ̀, àtura pẹ̀sẹ̀, àtura dáadáa. Kẹ̀gùn tó kẹ̀gùn náà. Ara ó yá gágá. Ara ń ronú tẹ́lẹ̀ kò ronú mọ́. Tẹ̀ bá ti fi kára ó lè pé bá rà. Tẹ̀ ló ń ṣe. Tó sì ń ṣe àtúntò rẹ̀. Òṣùbú yẹ̀kẹ́ fa párọ̀ tàbí fi ẹ

ìjọba ìpínlẹ̀ Kwara ò dúró lójúnà àti dènà ọkọ̀ ọjọ́ kàìsàn tí ìdàláfíà àwùjọ ní iléeṣẹ́ ìjọba fẹ́tọ̀ ilé ministry of education pẹ̀lú site savers ṣe tó bẹ̀rẹ̀ pé oògùn ọ̀fẹ́ fún ìdènà àti ìtọ́jú àìsàn àtọ̀ sí ajá táwọn èèyàn máa ń kó nípasẹ̀ lílùwẹ̀ níbi omi adágún tó dọ̀tí parasi quantum tó kápá ẹ̀ náà ni wọ́n pè é níléèwé tó bá wà lábẹ́ wọn ti ṣáájú ṣèdámọ̀ ìgbìlẹ̀ àìsàn yìí àtàwọn agbègbè tó wà fáwọn ọmọ tọ́jú orí wọn bẹ̀rẹ̀ látọdún márùn-ún sí ọdún mẹ́rìnlá ni ó wọ́n sì gbúdọ̀ jẹ́ńjẹ́ òkèlè tí ó ronú dáadáa kí wọ́n tó lò ojú àwọn olùkọ́ wọn ni wọ́n ti gba òògùn ó sì lò ó kò sáàmú relé káwọn òbí àtàlágbà tó sì gbà wọn ọmọ láàyè láti jẹ́ kí wọ́n wá gba òògùn yìí fún àlàáfíà ara wa ni ó iléèwé tàbí wọ́ọ̀dù tí wọ́n bá gbé pípé òògùn yìí dé kì í ṣe wípé wọ́n yà wọ́n sọ́tọ̀ wọ́n ti ṣèwádìí ṣáájú pé kò sí àìsàn yìí lágbègbè náà ni ẹ já máa gbé láyìíká tọ́ mọ́ kálu ẹ̀ ń bi adágún odò tó bá dọ̀tí iléeṣẹ́ ìjọba fẹ́tọ̀ ìlera kwara

0: ani n te ni o je kan ra form do na wa finu federal gbe mo yonda re fun senator Solly Mustafa awon ma si so si ni ka omo won se press conference gbe mi o fe to eni kan ki kere o si to yoruba ni ayi rara ni yo gbeyin re
1: funra won na won fe senator
0: of course yes
1: e so pe so Mustafa pe e ma ni ore yin ni ore ni e fe ran won gan e ba run won bayi Porto wa bayi kesso fun won ka dey run ba dojuko ju bayi oro to wa ni bayi kesso fun won
0: cheri won ni oju la te ka jo to joko oju ti sai na odun yi arira wa na ajo gba ni ajo wa le Dr. Halimi Abdulrasaq ni ajo lo ni ajo sadua nbe ajo everything so ko si wahala
1: gan te ba ri won pe o to wa nle bayi
0: ton ba ah se be n to ba bere opinion yen le yan ma nso nkan fun
1: ti fun won kan ri be se ma so pe senator se gan pe senator to wa nbe ye gan ni olo olo ni e de sorry
0: eh ada yi ke se of yes
1: pe o me pe ara to wa yi ara gan na ko le
0: re eyun won ye se n tenika
1: no to wa le Mustafa pe Mustafa
0: mo so mo pe ma gbo ti won ba yan lad ti won o si bere advice lo re kile nu ti o ni le dake
1: si ti gba te sora ko fun won won
0: yen gba am kile ta won gbe yan mi time to time la soro
1: isi ko e soro mo
0: la re po
1: isi ko e soro mo
0: wala re po eyan aja iroro ko soju le meji mo do rat honorable speaker into ma so re lu mi
1: eh e so le kan pe e pc pe le kwara pe ja pomo ya kan
0: bo omo ya kan bo odo mo gbo odo mbi to ba wa eni kam wallahi lazim no awon to sunmo senator dada ni nigba ta de dis primary ni e wa ba mi eni yen so lo selu wallahi ameyan to feran senator Solly Mustafa ni ninu awon odo afa ni kwara ni lorin leni e wa won ni ah eni una fe re mi na eni o won ni ah se ka you know me dun ta pade leni bye bye en te se laarin eyin ati senator Solly Mustafa pelu gomina mo na eni e so pe won ready lati parija lati se atunse da o te ye center ba ti de koda baba Labuja wa mi na mo ni emi o Kwara North le mi promote bayi ajo ni buru titi ko soju le meji na o
1: ka wo ba ko pa won la ba da si akọ wa tin lo dan ladi
0: eh
1: so le wole gomina pele Kwara itori ẹgbẹ́ òsèlú apc àwọn sọ pé danladi pé prosi gọvnọ ló máa jẹ ajẹ sáà ẹlẹkẹta gọvnọ abraham abdulrasaq ló máa fẹ
0: jẹ
1: ìjọba tí ò báwọn aráalé sọrọ ìjọba tí ẹ pé èyí tó ń gbà làbújá àwọn tó dìbò ẹsẹ òkú àwọn tó wà ń gbòrògo ò mọ ẹ bá fẹ fún wa ní promax ẹlẹkẹta táwọn yẹn sọ ní padà danladi tẹgbẹ dání.
0: torí mo jẹ olùdìbò Kwara tí ò affiliate ara rẹ gbogbo ẹni tó jẹ òṣìṣẹ Kwara tí ọ̀hún affiliate ẹ̀ mọ ẹgbẹ́ kẹta gbogbo wọn ni wọ́n dìbò fún danladi the pensioners wọ́n dìbò fún danladi torí pé dáadáa tí ràpẹ́ ní ń ṣe ní ti danladi ọ̀ continue nìyẹn níjẹ ẹ̀ta
1: aburú gómìnà
0: kan máa gbọ́ níjẹ ẹ̀ta àwọn pensioners Kwara wọ́n mọ̀ pé àwọn èrò owó oṣù gbà the civil servants in that state wọ́n mọ̀ pé àwọn èrò owó oṣù gbà the local government workers wọn mọ̀ pé oṣù ọwọ́ 45 káwọn tó gba sálárì ṣé ibẹ̀ ni wọn á padà sí ṣé bọ́gbọ́n tí ẹni tó jẹ́ bọ̀dá mi tó jẹ́ olùdíje ẹgbẹ́ wọn ní tó bá àwọn ni pé bí dynasty ó ṣe return dynasty pé kò sì ṣe ọmọ gbowó oṣù dynasty kì í pẹ́ ṣe ní ọmọ gbowó oṣù
1: mọ́
0: mo ní fídíò
1: èmi
0: mọ̀ èmi mọ̀ ní evidence mo ní fídíò so gbogbo àwọn kan báwọn àwọn tó ń bẹnu lé wọn náà wọn send ẹ sí mi mo ní everybody phone mi tó ń fi hàn ọ́dà bá pa ẹgbẹ́ ọ̀bá lè fi hàn orí afẹ́fẹ́ tí mẹ́ńbì wọ́n sọ bá gbé ẹ mọ́ bẹ́ẹ̀ nìkan kan jà gbogbo ẹ̀yin supporters mi gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ pdp n tó bá mi n tó ti gbọ́rọ̀ bẹ́ẹ̀ fíbọ̀dì ni pé bóò ni saraki dynasty ó ṣe return kí ni dynasty tí ó return amusement park tó jẹ́ ilẹ̀ ìjọba bóò ni ó ṣe di saraki family ibi tá à ń kọ́ hospital sí.
1: ẹyin lẹ fi kún àwọn òfikún ti wọn.
0: ìtumọ̀ ni ẹ̀ náà kẹ́ni tí dynasty yẹn ń promote ni ẹ̀ náà mo wá gbọ́ danladi danladi ọ̀ wọlé
1: kẹ
0: torí ndí tí ó fi wọlé ni náà kwara central yìí ní kwara central yìí.

0: ani aha ola salagbado won ki wa won ni eni gomina won di fi ohun telu ya seriki sugbon e so gba dade kan ti fowo sile fun ya seriki pe ko lo se gomina won wa ni bawo wa ni en to ti fowo sile to won o se mo pa to wa di omo egusu le pi standard
1: e ko na mo pa ati treat yen lori kini won o tele oni
0: e ka gbe ipi e ko jumo
2: enu se ka
0: oruko yin
2: artist lo sọrọ latadeta seri mo ki en se wa lori to awon seri omo ba se tai iro to jina so to gbogbo oro tan so eri ko lo se ilu ni won enu won dedo tori ni ati won jo se daada ni 2011 akoko ni elekeji ni pe ti eyan ba nju wa nibi ipo eri ko won ti tun wi pe galadi na fale o na sai tori nkan to da ni igba ni oloselu ni won
0: ki won so to jero me lo won so to jero
2: daada ni emi ati
0: won ki won so to jero hello to jero laaro e bayi lugu tiyin to jero
2: pe nigba ti won wa ni the last time to so wi pe to senator o won ti fe gbe fun sori mustafa ta ma fa yin eyan fa ile lo won ko te kan na da question yen le pe kini se mo so pe to order o next time awon wa ri awon wa reply yin nijo ti won wo ni to wa station mi ti won beere question lo won ti won so wi pe to awon omo senator awon ni won so wi pe awon o fe
0: gba ni senator ma
2: senator
1: fa wa
2: sita wa so pe
1: won ayo ko ile pe awon ti won je ngo gbe lori en to soro last yi
0: e ka gba tan ke mo ka fi so lo lori awon yan po lori kini yi ah alista la e kin gbe pe yi e ko jumo
3: e ka ro
0: e ko jumo ruko yin sir
3: oruko ti mi ni comrade Oladiwoji
0: kama kama
3: kẹri yorùbá mọ̀ ń pòwe kan pé lọ́dún eegun ọmọ aláàgbà nípara lọ ó jẹkọ àbí lọ́bọ̀mí-ín àdọ́nà mi dé ìsìn ní tẹ́yìn jẹ́ ìsìn ó ti tán wọ́n ti lẹ́yìn lọlé tí ó tún kù tẹ́fẹ́ ọ̀rọ̀
0: sànù. Ẹ má jẹ́ ká sọ̀rọ̀ kùbà kúgbẹ̀ sí àlejò wa wọn náà wọn ń padà bọ̀ àbí. Alistair láti odò ta àwọn ní gómìnà wípé wọn kọ́kọ́ ní àwọn fẹ́ yàyà sẹ́ríkì wípé wọn wá kù lẹ́yìn wọn bọ́ sẹ́yìn syd níwèé ìtọ́dọ̀ tí wọn ni wọn fi sórí ojútàkùn wọn wípé àṣíríkì ni àwọn fẹ ṣùgbọn nígbẹyìn gbẹyìn wọn tún ní kan padà sí ẹyìn syd kẹta àwọn sọ pé gómìnà lọ fi kẹlẹ ṣiṣẹ fẹ syd. Ẹ kojúmọ̀.
4: Ẹ káàárọ̀.
0: Ẹ kojúmọ̀.
4: Adé ló ń sọ̀rọ̀ látòrò.
0: Agbọ́yin sá.
4: Nípa tí owó pé wọ́n ti sọ pé Legacy ti gómìnà Abdulrasaq ti bá fi kalẹ̀ ní Sadiq Mustapha ó tẹ̀lé ní Dandadi ó tẹ̀lé. Àwa ò tí ì gbowó sáláàdì tó sùn yìí a ò tí.
0: Ẹ̀yin wo ibo ń bẹ̀.
4: Mo ní sáláàdì oṣù mo láti gbà láwa wo.
0: Ṣé ó ṣàfihàn àbí?
4: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ti gbọ́ wọn bá ṣe káì. Wọ́n náà wò ó tí ì gbowó oṣù.
1: Tó ti parí.
0: Wọ́n náà wò ó tí ì gbowó oṣù.
1: Nítorí àkọ́kọ́ ń bẹ̀ ni pé èmi yìí gan. Àwọn tó jẹ́ civil servant ó sọ ìpele tó wà láfihàn bóyá lóòótọ́ kì í ti gbowó ó lè jẹ́ pdp ni ó lè jẹ́ syd àbí kí ni jẹ́ ẹgbẹ́ mi náà tó jẹ́ gbẹ́ndú náà opposition ni so to the best of my knowledge àwọn servant ní local ni wọ́n ti gbowó oṣù. So ká sọ ká ọ máa sọ pé ó ń parọ́ ni kí ni tó jẹ́ rọ́nù tí mo sọ yìí because information ti ó wà lọ́dọ̀ èmi àwọn ò lé ní.
0: Àwọn Fasika ọba ló wúwo láìtọ́ láti Ọlọ́jẹ́ ó ní emir solar light láwùjọ Ṣeka wọn ní Daniel ló gbé síbẹ̀ wọ́n sọ wípé àgbo mcdonald house ní lẹ́yìn emir house rọ́sọ́mà fagba junction wọ́n ní 2017.
1: Máa gbọ́ ìyá dáadáa máa gbọ́ bàbá yìí máa gbọ́ so ní tí yóò láìtọ́ ọba brother mi dáadáa ni ẹ̀kọ́ méje hentown. Sori titi ẹmi asòtọ́ nsọ̀ ọ̀gá rẹ̀ Abdul Fattah Megi ló wú gbogbo street light ẹmi asòdù lọ tí ò sì dá mi padà mọ́ Ramani lọ́fíìsì rẹ̀ níbo ni street light dáhìn yàrá ní ẹmi asòdù.
0: Tọ́sí wà nǹkan tó sọ
1: ní. Níbo ni.

0: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ tí kò lẹ́jà bá kàn nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlàwọ̀ àti ìsàsílẹ̀.
0: Ètò eré ìdárayá.
2: Láti Ronaldo ní ìsìn nìyẹn, àwọn ẹgbẹ́ sì náà ń bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Bàríbà.
3: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó la ó kà nínú eyín àlè? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

0: omare okore jifo ikan kekere mu ne ko ka fohun gbogbo amalatemi atawon omo sara ara malabi me asese na 1400
1: melo lera
0: ba efemi lera meji mo ni 500 lera kan won pin meji ati aburo temi ati temi je nlo bi 25 atawon omo
1: okay
0: lo ba ni amalagidi ni wo fohun ni egbona teyi ti an fun wa yi ki sa amala an ko ni ke fun wa to mo pe amalagidi hun igba ko ti e 500 ni gbogbo nta wa je o je 3200 baba atupi atubo atupi water ati gbogbo e ba se a fe ku mo ni e ma nto sele mama e ba mi ra fufu ori ki la do fc mo ta mo je la ro la wo ga wo mo be ni so ta ba gba le alamola won ni take away atop ati won kan da si inu port won wo mo e pe atonje ta je gbogbo re under seven san lo si je
1: elo won si ni omo wa
0: 10000 ni inu le la tun ti melubo inu le la tun ti mu re wa si ti jaje yo lori 35 e tun mu another 35 na wa to je fufu another 3000 to ti yole ni geri ngba wa dele lo ni iru wa wo ni te o wi mo ni chicken if you say o ni ba wa ya le lo je mo ibi ta ti mo je nu
1: lisi
0: lisi o ba se ma gbe aye ti wa nu
1: e da ko lo fun ile idea yen sa
0: ah en gba ba fi 10000 se be inu le la tun ti melu bo la ti mu gari ba ni asiro elu ba ti gari ma la lo mi in lo 15000 kẹyàn ma ra oúnjẹ jẹ lé olóúnjẹ lìsì níjọ ṣe wọlé ń bíjọ kọ lìsì.
1: Ní èmi tó jẹ́ pé bí mo ṣe wà yìí tí mo bá ń lọ lé tó bá jẹ́ pé ẹran orúkọ ló wù mí jẹ tí ń
0: fi orúkọ
1: odidi ẹ orúkọ lè mí rà lọ́wọ́
0: ẹ fẹ́ ṣe sàrá ni
1: ẹ so mọ́lẹ̀ ẹ pa èmi fẹ́ fi jẹun ni.
0: Ṣé bísà yìí náà lájọ́ ń ṣe? Ọ̀gá ọlọ́pàá ìpínlẹ̀ Kwara bàbá ẹ̀mí yín ogun o ẹ ṣàṣeyọrí o ẹ̀yà àti kọ yín o ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ yẹ ètò ìṣúná rẹ wò ó ti di agbóde gbà fáwọn kan láti máa rorú kọ́ níṣẹ́ iná lájọ́ ń ṣe. Máa gbọ́ àwọn AFCC wọ́n béèrè bóòlù ṣe ń rówó sí bóòlù ṣe ń na
1: sẹ́wọ̀n
0: ọlọ́pàá rówó ni. Ẹ dákun ẹ̀yin FCC ń máa bá délì sí tí ẹ bá gbé ọnù ọkọ̀ ọ lọ ṣàlàyé bó o ṣe ń rówó tó fi dogun póun ra orúkọ tí a bá wọnú ilé ẹ lìsì àfàìmọ̀ kí ẹ má bàbá ń bẹ̀.
1: Mo
0: lé èyàn ọ̀fẹ́ bàbá nù ilé ẹ. Kílẹ̀ bí.
1: Láti lè rọ àlà fún ọ ni.
0: Sá àlà ojú oorun ló ti ń pa orúkọ. Àwọ̀ ojú ayé ni kò ti pa ó lè bọ́nú eléyìí pàlẹ́ eléyìí tí
1: mo rọ àlà fún ọ.
0: Tí mo wọlé ẹ̀ tí mo bẹ́jẹ̀ ẹ̀rẹ̀ wá tí mo bẹ́jẹ̀ ẹ̀rẹ̀ wájú ilé ẹ̀ lánàá
1: lójú àlà
0: ẹ̀ máa bá dé tán yìí dáná mi kéèyàn máa jẹ́ ń lé olóúnjẹ lìsì ọmọ ẹ̀ pé jù lẹ́ni dáná ẹ̀yin obìnrin bó ṣe gbanú o tó ti yé yìí ọwọ́ tó gbanú ó ṣàtàkùn ó ní gidi lò wọ́n jẹ́ bẹ̀rẹ̀ fún gidi a máa kọ méjì fún kò òkè sí ìjẹ nǹkan lọ títí agidi mo ní méjì yìí o olóhùn ti yóò mu ní ara tá à ń wí nù lìsì wọ́n bá tún ka fùfù lé a lórí àárọ̀ ọjọ́ kejì wọ́n kà wọ́ ọmọ ọbẹ̀ láàárọ̀ monday
1: làwọn bá
0: sí fùfù sí àwọn bá sí fùfù ẹ jẹ́ kẹ́ yóò kẹ́ tó mọ lọ skú wọ́n jáde wá aláìkè eléèmù ni ó ti dá eléyìí dáadáa bá ti máa jẹ́ nù.
1: Ọlọ́run ọba mi Èdùmàrè.
0: Ìlú yìí ọ̀rọ̀ gbọ́ nkankan àfikọ́ ọbánirẹ̀ ọ̀rọ̀ orílẹ̀ ọkùnrin ọ̀fẹ́ jọkùnrin mọ́ ṣòkòtò tí ń bẹ́ẹ̀ni wa tẹ́ ẹ bá yẹ pàǹtí ọkùnrin ẹlòmíì wò skẹ́ẹ̀tì ìyàwó ẹ̀ lẹ́ẹ̀bà ń di ẹ̀.
1: ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ti fi tíráṣà alẹ́ wí torí ó ti sọ̀ǹdì bẹ́líìtì tí ó fi.
0: Wọ́n ò lo tíráṣà mọ́ skẹ́ẹ̀tì and blouse ìyàwó wọn ni wọ́n ń wọ̀. Bánidásọ̀rọ̀ orílẹ̀-èdè yìí ó lé ìlú ọ̀rọ̀ gbọ́ ọ wá lé kokoko bí ojú ẹja ẹni ó bímọ méjì fẹ́ ta kan fi jẹun àwa ti ṣeṣe yìí sí ọba sáàtì tí í jẹ́ Èdùmàrè. Nígbà tá a wà ní kékeré bá a bá lọ lọ́dúndé lọ́dọ̀ ọ̀yá àgbà yóò tún máa nà wá wípé a jẹun a pa ti ìyá bàbá mi ó wọ́n tẹ ikùn wa a ní òkèlè èdè bí ìgbè yẹn ń di.

0: Peruca. Peruca. Agbara gbangba. Agbara gbara lo. Energy drink. Logan toba wonu ara. Agbara tide. Jonabra ki jalonte, ile sheto loruko, to she bekele, nebe kakpo guibo, to yi fabaseteko, lo be jade.
1: Meroka, energy drinki madara.
2: Oruko mi ni Yeye Lua Toyin Adegbola. Mo si si le ni 50 odun, laye, laye. Ataye dera igboke gbodo mi po gan je ti mo yan layo gege bi oseri ori itage ki si remi be ni ki su mi pepe si bi tomo tuntun lojojumo e fe mo di abajo monomi plus ateje se ogun ton fi po eja cod liver oil se joy full supplement ni eroja epeleke o ntara se o maradan o nje ko mode dagba daada o si nje ki agbala ta kebe kebe Monomin Plus.
3: Monomin Plus. Fún èròjà tó ń tún inú ara ṣe lẹ́yìn ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀. A tún fi èròjà cod liver oil pẹ́ já sí. Ló fi wádìí oògùn méjì tá a papọ̀ sínú ẹyọ kan ṣoṣo. La fi ń pè é ní Monomin Plus. Iléeṣẹ́ Tuyi Pharmaceutical Industries Limited. Àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lé níbi kápò oògùn òyìnbó ló ṣe Monomin Plus.

wọn fẹ́ lọ kàn bẹ́ẹ̀ nìkan tó fẹ́ ṣòṣè ni mo rò bí bẹ́ẹ̀ náà ti mú jáde oyè tèmi nìyẹn o ṣé wá rí ẹlẹ́ẹ̀keje ọlọ́kùn ikú ti dá láre àwọn ọmọ ẹ ti yà rẹ nìyí ẹlẹ́ẹ̀kejì náà tó sọ pé àwọn ọmọ ọ̀hún pé ọlọ́hún pákítí mọ́lẹ̀ òun tọ́jú àmọ́ ọ̀hún fine ṣé mọ̀ pé ọlọ́run ló ọlọ́run ni mọ̀ gbógo fọlẹ̀ èèyàn ọlọ́run ló gbógo fún gbogbo ọlọ́run yóò ṣe wá rí tí ọkọ wa ń lù bíi bàrà tí ọkọ irresponsible man yẹn tó ń lù bíi bàrà ẹ dákun ẹ jẹ́ kọ́ lọ́run lo ìgbọ̀n ẹ pé àwọn méjì kẹ́ ẹ pé ìyàwó náà kẹ́ ẹ fẹ̀mí obìnrin yẹn kọ́ lọ́rùn káwọn lọ́ọ̀yà jókòó ní kó ṣe undertaking counter sign by the both party àti wọn ẹlẹ́rìí so ẹ̀yin ó kàn jẹ́ intermediary lásán so ọlọ́run ni àwọn ní lu ọmọ wa lóbìnrin pa àwọn nílò ẹ̀gbọ́n wa lóbìnrin pa ó ẹ kú ètò ẹ̀ẹ́dì ìbàdàn láyé ó dàbọ̀.

0: ti gbìyànjú nǹkan tí mo lè ṣe. Ó ṣàkọ ìjálẹ̀ náà ni. Ó ń sọ fún mi wípé anything nípa mi òun ò fẹ́ mọ̀. Njọ́ tí n bá tún sọ wípé òkè o wá o lágbájá mo fẹ́ rìn báyìí mo fẹ́ lọ bí báyìí o òun máa gbé mi ṣé pè ní. Àyùn tá a ti ń fi tànú àwa tá a ti ẹ̀sìn gbàdúrà tádùrà náà ì tí ì gbàdá tá a tún máa máa ṣé pè. Èmi tán ṣe ń fàdúrà ìrànlọ́wọ́ pé kọ́lọ́ njọ́ dáa fún mi o kí n rọ́wọ́ yọ kí n rí ṣe o. Tí wọ́n tún máa sọ wípé tádùrà yẹn ò tí ì gbà tán. Tí wọ́n tún ṣe máa máa sọ pé wá fẹ́ máa wá fi mí ṣé pè òun ni à. Tó bá ti jẹ́lé pè ní gbogbo nǹkan tí mo sọ yìí ó sọ fún ìyá mi gan pé kò sí nǹkan tó kan òun pẹ̀lú mi mọ́ kí ìyá mi má béèrè tèmi lọ́wọ́ òun mọ́. Mo wá kí ni mo wá fẹ́ ṣe mo kàn ro ìyọ́kùn mo wá wà nínú ilé gbogbo dọ́kúmẹ̀ntì ìwé ilé ìwé ilẹ̀ ló ń pa mọ́ kúrò nínú ilé lójú mi. Mo wá ní à níbo lòun kó kinní lọ ó ní kí ló kan òun àmì ó ní kí ló kan èmi ẹnu mi mọ́ mi ì bá san kankan mọ́ ó ṣáà kó ó ṣètò òun ó ṣáà lọ. So ni mo fi wá jókòó níjọ kan mo wá rò mo ní à ọmọkùnrin tó jẹ́ pé ìjà ṣẹlẹ̀ ta ìṣẹ̀lẹ̀ ó ń kó ìwé ilé ó ń kó ìwé ilẹ̀ kúrò nínú ilé definitely ó ti ní nǹkan kan tó ń ṣe definitely ó ti ní ibìkan tó ń kó lọ ni ó ti ní ibìkan tó ń farapamọ́ sí ó ti ní ọgbọ́n kan tó ń da òun ló fún ní gut láti lè ṣe. Mo ṣáà ń rọ́jú mo ń mú mọ́ra gbogbo wa tó ń wù mo ṣáà ń ṣe pé kó wọlé lóru bí kò dé kó ti fa wàhálà ọjọ́ ìgbàjọ́ ọgbà títọ́ ẹ pé àwọn onílé ọ̀kan ilé wa ni máa sáré lọ bá táwọn yẹn tó ṣe máa bá mi bẹ̀ẹ̀bẹ̀ẹ̀bẹ̀ẹ̀bẹ̀ ká tó ṣe wọlé máa máa sá fún pé kí wàhálà má lè ṣẹlẹ̀ á ṣàtún máa wá súnmọ́ mi níṣe wípé kí wàhálà yẹn lè ṣẹlẹ̀ ṣá àìmọye ìjà lílù gbígba lójú àjà kan tàbúrò mi dá sí tó yẹ pé dèní òun àtàbúrò mi wọn ọjọ́ rẹ torí àbúrò mi dá sí. So gbogbo kinní yẹn mo ṣáà ń rò ọkàn mi ò wá balẹ̀ ìrònú yẹn ti pọ̀ jù fún mi ọkàn mi ò balẹ̀ rárá àti rárá. Màmá ẹ̀ tájọ́ ń gbé lásìkò yẹn wọ́n bá wa dá sí kò tẹ̀ wá fẹ́ máa gbọ́ ọ̀rọ̀ màmá ẹ̀ yẹn sétí ìwà oríṣiríṣi bí kó wá lálẹ́ yẹ kó blast yẹ níṣojú anybody kò sẹ́ni tí ò lè sọ̀rọ̀ sí. Nígbà tó ń ṣe bẹ́ẹ̀ yẹn pẹ̀lú ìyá ẹ̀ ẹbí tèmi gan tiẹ̀ wá jọ lójú oríṣiríṣi ẹ̀sùn lọ. Ní àsìkò yẹn tí mo wá gbọ́ ọ̀rọ̀ ilẹ̀ tán wá polówó yẹn ni mo ṣe wá pinnu pé à máa lọ fún ilẹ̀ yìí máa gbìyànjú ẹ̀ wò máa lò. Tó bá tiẹ̀ jẹ́ wípé mo máa padà kúrò nínú ilé ẹ̀ náà ni kí n rí nǹkan kan mo dá ní kí n rí nǹkan kan fi ẹ̀yìn wá tì kí n rí nǹkan kan wá bá bá tiẹ̀ wá jẹ́ ó máa padà jẹ́ bẹ́ẹ̀ náà ni. Mi ń sàsọ fún tí mo fi gbégbèsè yẹn ọjọ́ yẹn àsìkò yẹn bá sásìkò tí mo gbowó àjọ kan mo ṣàkówó yẹn mo palẹ̀ mọ́ mo ṣe gba ọ́fíìsì wọn lọ nìyẹn mo ṣáà lọ bá wọn. In short ṣá mo ti yanjú ọ mo ti sanwó ilẹ̀ yẹn tán létà ó wà padà mọ̀ bó ṣe mọ̀ wípé mo gbégbèsè yẹn dòní mi ò mọ bó ṣe. Débi wípé fọ́ọ̀mù táwọn ẹni yẹn fún mi pẹ̀lú ẹ́fílẹ́pù tí wọ́n fi fún mi gan ó wà lórí fóònù ẹ̀ ó yà mí mọ́ bó ṣe rí ìyà tó tọ́ inú ilé náà ni mo gbé sí o mo tọ́jú ẹ̀ sínú wọ́ọ̀dróòpù mi náà ni ṣùgbọ́n bó ṣe mọ̀ kó tó máa lọ túlé tó máa ṣe pé kinní yẹn mi ì mọ̀ rárá dé ní mi ì mọ́ bó ṣe mọ̀.
1: Ṣé ẹ ti rí pé méjì àgbọ̀ ò sí?
2: Àbí
1: àṣepamọ́ ìwé ilẹ̀ yẹn ó lọ ń gbọ́ jẹ́ polówó ilẹ̀ lórí rédíò ó ní ló ń bá lọ ọ̀dọ́ wọn ó ní òun sọ fún ìyàkọ̀ ọ̀hún àwọn jọ ń gbọ́ prógáàmù yẹn lọ́jọ́ náà ni ó ní lóun bá ní àwọn ọ̀hún ìntẹ́ẹ̀sì ilẹ̀ jẹ́ ń polówó ní ìyàkọ̀ ọ̀hún yà tó o bá ti rà tán yájọ́ ọkọ rẹ̀ ọmọ o torí póun náà kórìíra ọkọ ọkọ náà kórìíra ẹ̀ ọ̀rọ̀ alẹ́ kò jọ́ kọ́ ọmọ ọ tọ́jú pépà pamọ́ lóòótọ́ kìí ṣe gbogbo ọkùnrin lẹ́yìn òṣèré oríire ara àwọn nǹkan tẹ́ fi pè wá láàárọ̀ inú pé ọkọ mi tí n bá ti ṣe nǹkan rẹ báyìí rẹ máa bà á jẹ ni tí mi parí ilé inú rẹ ò dùn sí mi rárá àìmọye ìgbà ni mo ti kówó olè fún ọkọ mi tí ọba mi rà tọ́ náà àwọn tẹ́ pè wá sí lónìí nù tá a fi dá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ kò ní ìdí kẹ́ẹ̀dá kọ yín o kódà a lè yí ohun yín padà tẹ́ àwọn aládùúgbò yín gan ò lè mọ̀ pé ẹ̀yìn lẹ̀ ń sọ̀rọ̀ nọ́mbà nọ́mbà ọlálọ́mí rè é 0033 544 704 ó náà ni whatsapp number rẹ.
2: tó bá jẹ́ ti kọ́mọ láfi ọlá ìyá
1: ó yẹsì kẹ́
2: ó tiẹ̀ dùn mọ̀ ọ́n pọ̀ tiẹ̀ ẹ bá ti tẹ 080 báyìí ẹ bẹ̀rẹ̀ sí ní tẹ 7 èjì ni ẹ wà á tẹ 7 yẹn yẹ ẹ rí pópé márùn 080 777 8 21 òun náà ni whatsapp number.
1: ẹ jẹ́ gbọ́ polówó ọjà ká tún tẹ̀ wájú ọkùnrin tó mọ ibi tí a ń kọ̀wé ilẹ̀ sí túlé ọkọ lọ tọwọ́ bọ òkú lójú ni mo fi ń pé kò sí ń tọ́ tọ́jú pamọ́ tọkọ rẹ ò ní mọ̀ jẹ wa fa wa laaro.

0: Ah, lẹ́yìn ìgbà tó fakọyìn níje kan tó yẹnu lè paris ẹ̀ka ọ̀sán akíwa pé a kú ọwọ́ lẹ́nu iṣẹ́ ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti kẹyìn dayamọ retí 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ kwara taiwo adeyemi ròyìn yìí a sọ fún yín pé ẹni gbọ́ wa ní ojú ìtakùn www.diamondfm.net youtube wa ní diamond 887 fm kúrò náà bọ̀ lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ kú ìkàlẹ̀.
1: Ní gbogbo ìgbà la máa ń rò wípé báyìí ni ìpèníjà tó ń kojú ẹ̀dá máa ń ní ké.
2: Ọ̀rọ̀ ayé ti sú mi, gbogbo ẹ̀jẹ̀ ti sú mi, kí ni mo fẹ́ ṣe báyìí?
1: Ṣùgbọ́n lójú ayé ó tún lè fi ni hàn báyìí. Má ṣe máa rò wípé àwọn ènìyàn kò ní ìṣòro nítorí pé wọ́n sì ń yẹ̀gẹ́nu ní gbogbo ìgbà. Ẹnì kọ̀ọ̀kan ló ní ohun tó ń là kábẹ́nù. Kálukú labi tiẹ̀ lára. Máa bèrè àlàáfíà àwọn ọ̀rẹ́ rẹ sì máa ṣe dáadáa sí gbogbo ènìyàn.
3: Ìmọ̀ràn yìí ló ń dẹ́sẹ̀ tí ìgbọ́n yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
4: Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti ilé iṣẹ́ Diamond FM.
0: Ẹ̀ka bọ̀ padà ìròyìn náà rè ní ẹkùn rẹ̀. Ìyàwó Arẹlẹ̀ Sẹ́ńtọ́rẹ́mi Tinubu ti sọ̀rọ̀ gbé ọ̀rọ̀ tó sọ láìpẹ́ yìí lórí àwọn olókoòwò kékèké. Ìyàwó ààrẹ ṣe àfọ̀rànkákọ̀lẹ̀ ṣetán láti ṣe ìrànwọ́ fún ọ̀rọ̀ agídẹ̀ yìí pàápàá jùlọ fún àwọn olókoòwò kékèké pé kí n ṣe àwọn alákàrà nìkan. Ìyàwó ààrẹ ló ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ ọ̀hún ní àná ọjọ́ ajé gbà tó ń ṣe ìfilọ́lẹ̀ gbọ̀ngàn ìgbàlejò Abubakar Majem Haruna tí wọ́n kọ sí ààfin Emir Adeja ní ìpínlẹ̀ Jigawa. Ọ̀rọ̀ ìyàwó ààrẹ púpọ̀ àwọn ọmọ ilẹ̀ yìí ló bọnú àtẹ́lùú nígbà tó sọ̀rọ̀ ìpè àwọn ọmọlẹ̀ yìí òní kan máa dín kántà bọ́ọ̀lì kulikuli. Ó tẹ̀síwájú nígbà tó ń sọ̀rọ̀ lórí ìrànwọ́ ìjọba àpapọ̀ lẹ̀ yìí fún àwọn olókoòwò kékèké nígbà tó ń sọ̀rọ̀ lórí ikọ̀ bákúngbé léde lẹ́yìn ọ̀rọ̀ ìyàwó ààrẹ tẹnumọ́ pé ìjọba àpapọ̀ lè ṣetán láti ṣèrànwọ́ fún àwọn olóko kékèké bí àwọn tó ń ta tòmátò àta ewébẹ̀ àwọn bọ́ọ̀lì àti àwọn olóko kékèké. Ó tẹnumọ́ pé ìkọ̀ọ̀kan àwọn èèyàn ọ̀hún òní wọn jàǹfààní owó ìrànwọ́ tó tó ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà kan sí orí okòwò wọn. Ní ìpínlẹ̀ Borno, iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ ẹ̀ka ti ìpínlẹ̀ Borno ti ṣàlàyé pé àwọn agbébọn tí wọ́n kó àwọn akẹ́kọ̀ọ́ tó ń kọ ìdánwò NECO nígbèkùn ní agbègbè Lasa nípínlẹ̀ Borno ò ní wọ́n ṣe bíi pé wọ́n jẹ́ àwọn tó ń tajà ní ọjà tó wà lágbègbè ọ̀hún kó àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún nígbèkùn. Alūkkóró fúnléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ẹ̀ka ti ìpínlẹ̀ Borno Nahum Daso ló dé nígbà tó sọ̀rọ̀ lórí ètò kan lónìí gẹ́gẹ́ bó ṣe wí àwọn ajínigbé ọ̀hún ló lo àǹfààní náà láti kó àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún nígbèkùn. Ó tẹnumọ́ pé ṣe lọ́hún ó ní wọ́n ti já okùn mi kọ̀ọ̀kan tẹ́nìkan sì fọyín ara ka ọ̀tá bọ́n. Ó tẹ̀síwájú wípé àwọn ọmọ ológun ti dóòlà ẹ̀mí mẹ́wàá lára àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n kó nígbèkùn ọ̀hún àmọ́ púpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ló sì wà ní ìgbèkùn àwọn ajínigbé. Wáyé o, ikọ̀ aláàbò ní agbègbè ìwọ̀ oòrùn ilẹ̀ yìí tí wọ́n ń pè ní Àmọ̀tẹ́kùn ti fòun léde pọ́n nígboyà pé àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí wọ́n kó nígbèkùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ òní wọ́n dóòlà ẹ̀mí wọn. Ó tẹ̀síwájú pé wọ́n ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láàrin àwọn òṣìṣẹ́ aláàbò Àmọ̀tẹ́kùn ní ẹkùn dìbò ìwọ̀ oòrùn gúúsù ilẹ̀ yìí. Alága ikọ̀ aláàbò Àmọ̀tẹ́kùn tó jẹ́ adarí ikọ̀ ọ̀hún ní ìpínlẹ̀ Ondo Adetunji Adeleye ló fún léde nígbà tó ń ṣiṣọ́ lójú àwọn afurasí ọ̀daràn 28 ní òní. Nígbà tó sọ̀rọ̀ ni olóléeṣẹ́ Àmọ̀tẹ́kùn tó wà nílùú Àkúrẹ́, Adeleye ṣàlàyé pé àwọn òṣìṣẹ́ Àmọ̀tẹ́kùn ṣe papọ̀ àwọn ọdẹ ìbílẹ̀ àwọn ọ̀dọ́ àti àwọn èèyàn tó mọ igbó aginjù tó kọ sí dáadáa láti rí pé wọ́n dóòlà ẹ̀mí àwọn tí wọ́n kó nígbèkùn. Gẹ́gẹ́ bó ṣe wí òní ìbáṣepọ̀ tó ń léde ọ̀hún ti fún wọn nígboyà pé láìpẹ́ jìnnà òní wọ́n dóòlà ẹ̀mí àwọn èèyàn tó wà nígbèkùn wọ́n sì fojú àtòkùn wọn nígbèkùn kó ata òfin. Kẹ́yà pọ́lẹ̀ yìí ló léde ìlànà à ń tẹ̀lé lórí àwọn ẹ̀jọ́ tí wọ́n pẹ́ tó dìbò láti fi àyè gba ìdájọ́ tó gbé sẹ́yìn ẹnì kẹni lórí àwọn ẹjọ́ tí wọ́n pẹ́ ṣáájú ètò ìdìbò káàkiri tìbútọ̀rọ̀ lẹ́yìn. pẹ̀sẹ̀ wọ́n ṣọ́ lójú rẹ̀.

0: àtẹ̀jáde kan tí ó lédè láti ẹnu àdájúgbà yàrá kọ̀lẹ̀ yìí ni ó ní ọjọ́ ìṣẹ́gun onídàgbẹ́jọ́ ntọ́ṣọ́ kéde kan tó lédè látọwọ́ adarí ọ̀rọ̀ ròyìn fún ilé-ẹjọ́ ọ̀hún ọmọwé kẹtìrín obi christopher nílùú àbújá gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ẹ̀ múlẹ̀ ilé-ẹjọ́ òní yóò gbajúmọ̀ àwọn ẹgbẹ́ tó bá yín túmọ̀ lórí ètò ìdìbò síwájú nígbà tó ń sọ̀rọ̀ wípé ìgbésẹ̀ kankan lè dún láti parí gbogbo àwọn ẹjọ́ pàápàá jùlọ láti mú fífi aṣòfò níbàámu pẹ̀lú òfin ilẹ̀ yìí àti àwọn tẹ̀lé lórí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀‐èdè yìí. Àjọ elétò ìdìbò ilẹ̀ yìí INEC ti fún ẹgbẹ́ òṣèlú alátakò Nigerian Democratic Congress NDC láǹfààní padà láti kólédè orúkọ àwọn ọmọye rẹ̀ sójú ìtàkùn àjọ INEC àti orúkọ adarí àpapọ̀ rẹ̀ Senator Sarike Dixon àti ọmọye rẹ̀ fún ipa rẹ̀ Peter Obi pẹ̀lú ẹjọ́ tó lọ lọ́wọ́ lórí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú náà. Dixon lọ fún lédè nígbà tó ń sọ̀rọ̀ ní ojú òpó X rẹ̀ lónìí ọjọ́ ìṣẹ́gun. Dixon ṣàlàyé pé ìgbésẹ̀ náà ló jẹ́ ìgbésẹ̀ tó tọ́ pàápàá jùlọ pé kò tẹ́milọ́rùn lórí àjọṣepọ̀ kalẹ̀ jọ̀kan nílùú lọ́kọjà tó fagilé forúkọsílẹ̀ ẹgbẹ́ òṣèlú NDC. Ẹgbẹ́ bó ṣe wí Dixon tẹnumọ́ wípé ẹgbẹ́ òṣèlú NDC ló forúkọsílẹ̀ lórílẹ̀‐èdè yìí wọ́n sì tẹnu kọmíṣọ́ yọ sí àjọ INEC mọ́gútó. Gómìnà tẹ́lẹ̀ náà rí ní ìpínlẹ̀ Bayelsa wa ra owó ẹ̀bẹ̀ sáwọn tó ń bínú nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún parí àwọ̀ fún ìdàgbàsókè ẹgbẹ́ òṣèlú NDC. Akọ̀wé kan tó ń jókòó nílùú Àbújá ti gba onídùúró ọmọye fún ipò ààrẹ ẹgbẹ́ òṣèlú African Action Congress AA ọmọye ló ṣòwò lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wípé ó wù ọ̀daràn lójúpọ̀ ayélujára. Òní ìdájọ́ Muhammad Umar nínú ìdájọ́ tó gbé kalẹ̀ lónìí ọjọ́ ìṣẹ́gun ló ní kí ṣòwò rẹ̀ san owó onídùúró mílíọ̀nù lọ́nà ìgbà kó sì wá àwọn onídùúró méjì ìkan lára wọn ó ní kó jẹ́ ọbalayé ní agbègbè rẹ̀ ẹni kejì gbúdọ̀ ní ilẹ̀ nílùú Àbújá. Ilé-ẹjọ́ tún pàṣẹ wípé àwọn olùpẹ̀jọ́ ò ní kàn ṣe àyẹ̀wò àwọn èèyàn ṣùgbọ́n ṣòwò rẹ̀ yọ̀ǹda ìlọsókè òkun rẹ̀ fún igbákejì akọ̀wé àgbà ilé-ẹjọ́ ìgbà tó fi parí ẹjọ́ náà lẹ́yìn ìdájọ́ ọ̀hún onídàájọ́ náà yọ̀ǹda ṣòwò rẹ̀ fún àwọn agbẹjọ́rò rẹ̀ ṣòjókòrò ní ọjọ́ ajé ọjọ́ kẹfà oṣù keje ọdún tá a wà yìí. Ní ìpínlẹ̀ Kwara ilé ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara ti ṣàlàyé wípé iṣọ́ alágbàfọ̀ kan níná bàjẹ́ lòwúrọ̀ kùtùrà ònínà gbé táǹkẹ̀ ní ìlú Ìlọrin. Àtẹ̀jáde kan dé látọwọ́ adarí ọ̀rọ̀ ròyìn àti ìpolongo ìrìnṣẹ́ panápaná ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara Hasan Akeem Adekunle ṣàlàyé pé ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹyọ ní nǹkan bíi aago mẹ́ta òru tó jẹ́ pé ojú ìṣọ́ alágbàfọ̀ ọ̀hún. Ó tẹ̀síwájú wípé àwọn iṣẹ́ panápaná wọ́n gba ìpè pàjáwìrì ní nǹkan bíi aago mẹ́rin àbọ̀ ìdajì wọ́n sì gbìyànjú láti pa án náà kó má ṣàkóbá fáwọn ẹni tó wà ní agbègbè ìṣọ́ ọ̀hún. Ìwádìí fi hàn pé ọ̀nà wáyé látàrí àwọn ìlọ́ṣọ̀ kan tí wọ́n fi ẹ̀sùn ìrìnà tó sì padà gba iná. Tó ń sọ̀rọ̀ adarí iléeṣẹ́ panápaná ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara CFS Alábí Muhammad ké sí àwọn tó níṣọ̀ pàápàá jùlọ àwọn tó ń ṣiṣẹ́ àgbàfọ̀ kan ní wípé wọ́n pa ògbóná tí wọ́n lò láti dẹ́kun irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ ńlá mú wá sí etí gbọ̀nyìn láti kìnìún dáàbò tìpọ̀ sẹ́wọ̀n tó wà nílọrin nípìnlẹ̀ Kwara RMC ránpẹ́ yìí a lọ sílé òkèèrè ní South Africa tó ti kó èdè àwọn òṣìṣẹ́ ọlọ́pàá láti dẹ́kun àwọn èèyàn tó fẹ́ ṣe ìkọlù pàṣẹ fẹ̀hónúhàn tó wáyé ní ilẹ̀ ọ̀hún lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ kú ìkàlẹ̀.
1: Ẹ darapọ̀ mọ́ wa ní ìdàkùn káyélujára wa ìdàkùn ìbádọ́ rẹ̀ Facebook ìdàkùn abẹ́yẹfò Twitter àti Instagram lórí Diamond 887 FM Diamond FM Shining Supreme.
0: Ẹ káàbọ̀ padà ìròyìn ẹ̀kọ́ náà ni a mú wá sí etí gbọ̀nyìn láti kàn Diamond 87 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara. Ìròyìn ọ̀hún tẹ̀síwájú nínú ìpele àrísẹ́sà áfíríkà ní sanfúsà ti ké sí àwọn èèyàn tó ń bá ṣe fẹ̀hónú hàn nílùú ọ̀hún tako àwọn ààrẹ pé kí wọ́n ṣe àìdẹ́rùba ẹnikẹ́ni. Bí àwọn ẹ̀ṣẹ́ ń bẹ̀rù pé fẹ̀hónú hàn ló ṣe lásìkò bẹ́ sílẹ̀ ọ̀ṣẹ́ ọlọ́pàá ti kó àwọn òṣèré èdè láti dáàbò bo tìbútòrò ilẹ̀ ọ̀hún láti dẹ́kun lásìkò. Ìfẹ̀hónú hàn náà ò ní wọ́n ti fìlédè gbèdéke fún àwọn ààrẹ tó wá àṣẹ kí wọ́n kúrò ní ilẹ̀ náà. Pọ̀ àwọn ààrẹ wọn lè sá kúrò South Africa

0: fìlédè láti lè ṣe lọ́kàn ní south africa wípé àwọn ààrẹ tí wọ́n tó ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n wọn ti kúrò ní ilẹ̀ ọ̀hún púpọ̀ wọn ni wọ́n jẹ́ ọmọ ilẹ̀ adúláwọ̀. Pẹ̀lú bí ilẹ̀ Europe ṣe ń kojú ìpèníjà ooru àmójú àjọ elétò lágbàdo WHO ti ṣàlàyé wípé àwọn ìgbà ooru tó ń bọ̀ lọ́nà yóò ti gbóná jù báyìí lọ. WHO ní agbègbè ilẹ̀ Europe Dókítà Hans Arikulej ṣàlàyé nígbà tó ń sọ̀rọ̀ lánàá wípé ooru tó mú báyìí ló kéré sí àwọn tó ń bọ̀ lọ́nà kẹfà ó ní ooru máa mú jùlọ ní pàápàá jùlọ lákòókò yìí ọ̀pọ̀lọpọ̀ àti dágbére fáyé látàrí ìṣẹ̀lẹ̀ ooru àmújù. Ẹwẹ́ gẹ́gẹ́ bí àjọ lágbàáyé tó ń wo ojú ọjọ́ ṣe fìdí ẹ̀ múlẹ̀ wípé ní 30 oṣù kẹfà púpọ̀ ilẹ̀ Europe ní ìwọ̀ oòrùn àárín gbùngbùn àti gúúsù Europe òní yóò kojú ìpèníjà ooru àmújù. Lábala ìròyìn eré ìdárayá àsáré orí ọ̀nà ọmọ ilẹ̀ yìí tó bí àmúṣan ti tako ọ̀rọ̀ wípé ẹ̀rù ń bà á wípé ó fẹ́ máa fakọyọ nínú ìdíje Paris Diamond League lẹ́yìn tó fakọyọ nínú ìdíje ọ̀hún ní ọjọ́ Àìkú. Àsáré orí ọ̀nà àfogi ọmọ ilẹ̀ yìí ọ̀hún tó ń sa eré ibùsọ̀ ọlọ́gọ́rùn-ún kan ó ní ó fi ẹ̀yìn àwọn ọmọ ilẹ̀ Abel Grace Stark àti Alasha Johnson janlẹ̀ nígbà tó ń sáré ní ọjọ́ Àìkú. Àmúsàn ṣàlàyé wípé ẹrù bá hún láti máa fakọyọ lọ nínú ìdíje ọ̀hún. Ilẹ̀ Morocco ó ní ó ti wọ abala tó kàn níje àgbáyé tó ń lọ lọ́wọ́ lẹ́yìn ìgbà ṣùgbọ́n Nẹ́dàlandì pẹ̀lú àmì ayò gò 3-2 lẹ́yìn ìgbà tí wọ́n gba ìdíje pẹ́náìtì. Wọ́n pa ìdíje ọ̀hún ní pápá ìṣeré Monterrey ní ilẹ̀ Mexico. Ikọ̀ Atlas Lions ó ní ó fakọ ti amúlé rẹ̀ Yassin Bounoua sí ìgbìyànjú nígbà tí wọ́n gba pẹ́náìtì ọ̀hún láti jẹ́ kí wọ́n wẹ̀yọ sí ìpele tó kàn ti lọ kojú ilẹ̀ Canada. Agbábọ́ọ̀lù lọ́wọ́ àárín fún ilẹ̀ Morocco Ismaïl Sabari ló gba pẹ́náìtì tó kẹ́yìn fún ikọ̀ ọ̀hún láti wọ ìdíje tó kàn ilẹ̀ Morocco ló ń fakọyọ nínú ìdíje àgbáyé. Mẹ́nàndì wọ́n ti yọwọ́ kílàǹkù rẹ̀ kúrò nínú ìdíje ọ̀hún. Tó lẹ́ẹ̀kan sí àwọn kókó náà rèé. A sọ fún yín pé ìyàwó ààrẹ ilẹ̀ yìí ti padà sọ̀rọ̀ gbé ọ̀rọ̀ tó sọ lórí dídín àkàràtà. Ìyàpọ̀lẹ̀ yìí ló fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n ṣe ìrànwọ́ owó tó tó 1,500,000 naira fún àwọn olóko kéékèèké kọ̀ọ̀kan. Ẹ fi léde ìlànà lórí ìlànà tán lò láti gbé ẹgbẹ́ tó ṣáájú ètò ìdìbò. Àjọ INEC padà ti NDC láǹfààní láti ṣe ìforúsílẹ̀ àwọn ọmọdé rẹ̀ lójú ìtàkùn àjọ ọ̀hún. Ní ìpínlẹ̀ Kwara ka fún yín pé ìṣẹ̀lẹ̀ iná kan tó ṣẹyọ òwúrọ̀ òní ba iṣọ́ alágbàfọ̀jẹ́ ní táǹkì nílùú Ìlọrin. Ká ní ilé òkèrè tí kò ṣe ọlọ́pàá ṣáájú bí wọ́n ṣe ṣe fọ̀nà náà tako àwọn ààrẹ ní ilẹ̀ ọ̀hún. Lákòótán a ka fún yín pé àmúsan fún léde lẹ́yìn ìgbà tó fakọyọ nínú ìdíje kan tó ń wáyé nílẹ̀ Paris. 1994 ó ní ikọ̀ Super Eagles sílẹ̀ yìí gbéwúrò sójú ilẹ̀ Greece pẹ̀lú àmì ayò góò 2-0 díje àgbáyé 1994 ti America gbàlejò rẹ̀. Tó ìlòkun ìròyìn ẹ pàdé wa àgbáràbọ̀ lónìí fún ìròyìn àgbáyé wa ní Kẹ̀hìndá Mọ́rẹ́ 3.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Nàìjíríà Okòrè ni olóòtú ìròyìn Taiwo Adémi ló tú ṣe tí gbọ̀nyìn lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ kọ ọwọ́ lẹ́nu iṣẹ́.
1: ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́
2: tiléeṣẹ́
1: Diamond FM.
3: ẹ wá sẹ́ ẹ́ amòkú ti wà ìbàjẹ́ amòkú ti jí owó ìlú ṣùgbọ́n ọmọ olúwa náà ni kódà ẹ̀sìn kan náà látújọ ń ṣe. Ẹ wo
4: jẹ́ ká bo láṣìírí jẹ́ ká gbójú ń bẹ̀
3: ẹ́ àṣìírí ẹ̀ kò gbọ́dọ̀ tún lójú ewé.
5: Ẹdú o, ẹ jẹ́ aronú jinlẹ̀ o. Ṣé ẹ mọ̀ pé èrè ìwà àbàjẹ́ àti ìpinnu òdì kò mọ aráalé ẹlẹ́yàmẹ̀yà tàbí ojú? Ẹ jẹ́ a béèrè fún àkóyawọ́ fún àwùjọ àdéhùn tó dáa. Tó o bá rí nǹkan tí ò bójú mu, fi tú àwọn aláṣẹ tó tọ́ létí.
6: Ìmọ̀ràn yìí ló ń dé tí ì gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.

0: miracle.
1: Sey iwate.
0: Unless you expect
1: sey o ma te.
0: Si mi ba fowo si egbon mi o le se.
1: Sey to ba ya o ni denu le mo. Olopaja ka jare wo le gba na.
2: Eyin yan wa te ngbo wa nile akanfele se itowo fun yin ni e ma pade awon lolufe yin.
3: Se ma ngbadun e na ni e pade wa lago mejojojo Isegun Tuesday.
2: Nikan ni Diamond 88.7 FM. Lori eto ta pe ni idile wa. Nibi ti e ti ma gbo awon ere onise eleyi to ma tun idile e ni se ti ki je ke bi o daru. Lagbaro Olorun idile awa ati yin o ni daru o.
4: Lẹ́yìn lọ́pọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tòun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wọ́ òtútù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókò jàǹjàn látàárọ̀ sí ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gbá yágiyági àtẹlébàrè ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì Diamond 88.7 FM ìlọrin lójoojúmọ́ lágo mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM prompt lójoojúmọ́ àtẹlébàrè no dull moment chai yóò ti lọ.

iwájú la ó lọ. Àyíndé ẹgbẹ́ jẹ́là la ó wọ́n fẹ́. Iwájú la ó máa lọ. Ìràwọ̀ ìgbọ́jọ́ lẹ̀ kó sùn náà.

ọlọ́runẹ̀nilẹ̀ kó tó gbé fún ó jẹ́ gbá kẹ́dà ara ò lè rọ́nà lọ sẹ́ni ọlọ́run bá gbàdúrà fún lọ́mọ́ra ayé ń pè lọ́kùnrin lọ́mọ́ra ayé ń pè lọ́kùnrin ẹni ọlọ́run gbàdúrà fún lọ́mọ́ra ayé ń pè lọ́kùnrin. Oṣù Palẹ̀.

0: Malé.
1: Ebi ta n pa mi látàárọ̀.
0: Ebi ò ṣe nípa yín. Bí o ṣe nípa yín ṣe fowó kalẹ̀ ni ta fẹ́ fi róúnjẹ tẹ fi sọ pé ebi ń pa yín.
1: Báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí?
0: Báwo ni mo ṣe tún sọ̀rọ̀?
1: Ṣé mo wá lówó lọ́wọ́ ni ìfowó kalẹ̀ ni? Báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí?
0: Ẹ wo, òótọ́ ọ̀rọ̀ ni mò ń bá yín sọ báyìí.
1: Òótọ́ ọ̀rọ̀ ni tí wọ́n bá mi sọ ṣé mo lówó lọ́wọ́ ni ìfowó kalẹ̀ ni?
0: Ẹ wo, o tiẹ̀ ti wá sún mi, o ti sún mi lọ́rọ̀ ìtawà yìí. Gbogbo ta provision ni mo ti jẹ gbèsè sí. Gbogbo wọn pátá láti gba nǹkan àwìn lọ́wọ́ wọn tán. Kí ló dé gan náà? Ṣáwa nìkan ni. Ṣáwa nìkan la wà ládùúgbò ni.
1: Ìwo tí ọba dàbí ò ṣe ní sọ́rí Nàìjíríà náà jẹ gbèsè o. Àwa nìkan kọ́ la jẹ Nàìjíríà gan jẹ gbèsè. Gbogbo àwa nìkan kọ́ la jẹ gbèsè o.
0: Nǹkan tẹ ti ń sọ láti ogún ọdún lélẹ̀.
1: Yóò da náà ni.
0: Yóò da yìí náà ni.
1: Ó ṣé wò nígbàgbọ́ pé yóò da ni.
0: Mo bímọ ẹlẹ́ẹ̀kejì yóò da, kò tí ì dáná. Ọjọ́ wo ló tó fẹ́ da?
1: Ṣé bá ti a ti jọ kọ̀ kúrò pé à ní bímọ mímọ lẹ́yìn méjì tàbí?
0: Èmi ò tẹ̀lé kan.
1: Àti bí ọkùnrin abí obìnrin, kí ló tó wá kò tá ń wá kiri?
0: Èmi
1: náà ní kọ́ bí èmi gan ọ̀rẹ́dì pé kọ́ bí mi.
0: Àwọn ọmọ ò tí ì róúnjẹ jẹ. Òun ni àwọn ọmọ sunkún nílé yẹn, wọ́n ti lé wọn kúrò ní sùkúù. Kò sówó àròwó sanwó ilé ìwé.
1: Yóò da sórí ẹ̀sìn wa máa wò ó. Sórí ara ń fún mi.
0: Ó
1: dà pé fámìlì rẹ ni ogún ti wá. Fámìlì rẹ ni ń se mí.
0: Dádì Ṣukura, irú ọ̀rọ̀ wo lẹ̀ ń sọ lẹ́nu yìí báyìí? Èwo ni fámìlì?
1: Ìjọ ti fẹ́ ọ ni gbogbo nǹkan ti ń dàrú gudugudu mọ́ra wọn. Nígbà bí Ṣukura tàbí gbogbo àtìgbà mo ti ń fura pé ó dà pé ẹ̀rín ń se mí.
0: Mo rá mẹ́ẹ̀dì lẹ̀ ńgbà támẹ́ẹ̀dì ní kí n fẹ́ òun. Támẹ́ẹ̀dì náwó fún mi.
1: Irú ọ̀rọ̀ wà nù.
0: Pé ẹ máa tọ́jú mi.
1: Irú ọ̀rọ̀ wà
0: nù.
1: Irú ọ̀rọ̀ wà nù.
0: Ìṣó ti di pé mi ni. Ayé mi o.
1: Ṣé bẹ́ẹ̀ àti ẹ náà nígbà yẹn? Ṣé bó ńgbà tí a jọ ń fẹ́ra wa? Ìwọ náà sáàmù yẹn. Ó mọ̀ pé mi ń sèyàn bẹ́ẹ̀ náà.
0: Ẹ̀ ń ṣe
1: yọ̀ bẹ́ẹ̀ fún báwo. Ó tún dà ní. Ọmọ dà ló dẹ́gbẹ̀.
0: Tẹ̀lé Ahmed ń gbà wọn. Mo dẹ̀ ti wọ́n kábàámọ̀ pé mo fẹ́ yín. Etí ń mú mi kábàámọ̀.
1: Sọ̀rí ntọ́ wa ń sọ yìí. Ntọ́ sọ ọ̀rọ̀ lọ létí. Ọ̀rọ̀ lọ létí ni ntọ́ sọ yìí o. Ọ̀rọ̀ lọ létí ni ntọ́ sọ yìí o. Irú ọ̀rọ̀ tí ò wá nítumọ̀ wo lọ wá ń sọ yìí. Kò yẹ kọ́ máa sọ ọ̀rọ̀ yẹn náà. Èmi ò láìkí irú ọ̀rọ̀ tó ń sọ yìí o.
0: Ní ibi tá a ti bá dé yìí, alátùṣe mi, ó máa ma àtúnṣe ara ẹ̀.
1: Mo ní nǹkan tó máa ṣe. Wà láti ṣe kankan ò lè máa ti ṣe ara rẹ̀ o.
0: Mo mọ nǹkan tí màá padà ṣe torí ti ń sún mi.
1: Ó ní Májú
0: sówó. Dádì Ṣukura ó ti sún mi.
1: Yóò da.
0: Báwo ló tó fẹ́ da?
1: Yóò da.
0: Báwo ni yóò da? Yóò da látọjọ́ yìí.
1: Ṣé èmi àti àtàwọn jọ ń jìyà tá a jọ ń ṣe wàhálà yìí láti ìjọ yìí? Ṣé o nígbà pé yóò da ni? Ó kàn rí bẹ́ẹ̀ ni. A padà lo àwa náà ó ṣe àgbẹ̀ nǹkan rí sí. Lóòótọ́ àti jẹ gbèsè. Gbogbo àdúgbò wọn ti wà wá lónígbèsè. A ti gba gàrí àwìn, a ti gba àrẹsì àwìn, àti kò sí tá a gbà láwìn tán nínú ilé yìí. Ṣùgbọ́n síbẹ̀ náà jẹ́ káwọn aráàdúgbò mọ̀ fi wá sí yẹ̀yẹ́ ká mọ̀ fi wá pẹ̀ sí. Mo mọ̀ pé lóòótọ́ tiẹ̀ ta nǹkan fún ọmọ aládùúgbò wọn sọ pé gbèsè wa ti pọ̀. Owó ọlọ́run ní bá ní ṣe. Ọlọ́run bá wá sí àwọn náà lówó.
0: Èmi ò gbèsè tá a jẹ. Kò ti sún mi, ó tiẹ̀ ti sún mi.
1: O má jẹ́ kó sú ẹ o.
0: Má jẹ́ kó sú ẹ o. Èmi àti yín kọ́ mi tẹ̀lé bá yín ṣèyàn.
1: Níjẹ́ ó sú ọ ni.
0: Ó ti sún mi. Ó ti padà sún mi lọ́wọ́ tí mo wà yìí. Mi ò ṣe mọ́.
1: Wo.
0: Ẹ má wọ̀
1: ni. A jọ bí ọmọ ni, a jọ tọ́ ni, a jọ wo ni o.
0: Ọlọ́run àbá yín wò.
1: A jọ tọ́ wọn ni o.
0: Ọlọ́run ni wò.

0: dalẹ.
1: Ọ̀rọ̀ kan lè kú tí ẹ wà fẹ́ yé mi mọ́ o. Ṣé báyé bá tiẹ̀ wá ń sèyàn? Mo mọ ṣe bówó ṣe ń bẹ lọ́wọ́ mi kí n tó fẹ́yàwó. Mo mọ bí mo ṣe lówó lọ́wọ́ tí ìṣòwò kékeré tí mo mọ̀ pé àdúrà mi kí n tó fẹ́yàwó. Gba mo fẹ́yàwó yìí náà ni ara sì fún mi. Ara fún mi. Ṣé ṣe pé torí ìgbà ṣe ìyàwó yìí náà ìyá tí ń gba wájú gbẹ̀yìn lé wọn ní fámìlì ìyàwó mi ní gba wájú nígbẹ̀yìn irọ́ o kìnní kan o kìnní kan o sì ṣe ìyá ìgàn ní sìwá báyìí torí fámìlì tèmi mi rò pé mo léèyàn burúkú fámìlì mi tó lè máa ṣe mí kúmọ fámìlì mi tó lè máa ṣe mí fámìlì ìyàwó mi náà ń ṣe mí àwọn oníwèé jẹ́ lówó lọ́wọ́ bí ọ̀rọ̀ wá dé dùn yìí náà báyìí ọmọ yìí sísà tẹnu mọ́ ó ti sú òun o ó tiẹ̀ ti ń sú òun ó ti ń rẹ̀ òun o ohun tó ní ṣe kinní kan o ṣé yóò wá lóun ó fi mílẹ̀ pẹ̀lú ọmọ méjì ni tá a ti mọ méjì fúnra wa sì ṣe pé náà la sì gbìyànjú yìí náà sí àti yáwó àti yáwó èmi ò tiẹ̀ mọ ibi tí mo tún fẹ́ kẹnu sí mọ́ ó ti fẹ́ sú èmi náà o ó fẹ́ sú èmi bàbá adénù ń sìn owó tí mo jẹ bàbá adé ń sìn báyìí gbogbo ìgbà tó bá ti wá ń sìn abẹ́bẹ́ẹ̀dì mò ń kó sí lè jáde pé èmi rèé mo wà ń bí o bí ìbá wọn ṣe bí gbogbo ẹ ṣe wá lóhùn rí náà báyìí ń sìn báyìí ṣé bá sì wá máa lò lọ náà ní lóòótọ́ a lè lò lọ báyìí gbogbo àwọn gbogbo ibi tá a sì wá ṣẹ́ sí gbogbo iṣẹ́ tá a láàgbé lọ́wọ́ iṣẹ́ ọwọ́ yìí náà ni ò lọ iṣẹ́ ọwọ́ tí mo ní náà ni ò lọ kò sí kọ́sọ́mà kankan nígbà tí wọ́n lé kọ́sọ́mà dànù fún olúwẹ̀ a kàn jókòó ṣọ́ọ̀bù látàárọ̀ dalẹ́ náà ni olúwẹ̀ mọ́ tògbé nígbà bá sùn sí olúwẹ̀ ó tún dìde ó tún ṣe nígbà wọ́n lé kọ́sọ́mà mọ́ olúwẹ̀ la àwọn tán láwọn ó fún yàn ṣẹ́ tán máa ń kọ sára ògiri kiri kinní kan pàmọ́ tí ó a tún lọ síbẹ̀ náà fọ́wá náà a tún kó sọ́wọ́ fọ́wá náà àwọn eléyìí náà tún gbáyàn pẹ̀lú ìwọ̀nba séńjì tó yẹ ká tún fi jẹun mo lè yàn wọ́n fẹ́ kó síbẹ̀ ọlọ́run rọ́dà kò tí yé mi o àfi kẹ́yìn o bóyá kí n sì jẹ́ ń fi lọ ọ̀rẹ́ mi bóyá tí n bá tún fi lọ ọ̀rẹ́ mi tá a bá tún jọ fojú wo bóyá náà tún lè fún mi ní ìmọ̀ràn gidi o kò tí ẹ̀ wá fẹ́ yé mi báyìí.

0: ṣùgbọ́n ọ̀rọ̀ tó ń sọ látàárọ̀ rí pé musa mí kalẹ̀ musa mí sẹlẹ̀ látàárọ̀ ni torí ó gbọ́rọ̀ tó sáà ń sọ fún mi látàárọ̀ yìí ó tó ké ọlọ́mọ jẹ́ kẹ́yìn ò ní ẹ̀jẹ̀ ríru fa gbogbo tó ń sọ à ń sọ yìí.
1: ọ̀ṣà mọ̀ pé òótọ́ lèmi wọn bọ̀ sọ àsọ̀rẹ́ ẹ̀ ọ̀rẹ́ tí mo jẹ́ sí ẹni o.
0: ó sì ló ti sọ fún ẹ tẹ́lẹ̀ báyìí.
1: ó ti wá bá mi mí kan fẹ́ sọ fún ẹni ó ti wá èmi gan ti ń ron pé kí mo lè ṣe. mo dẹ̀ mọ́ tó ṣe jẹ́ tẹ́lẹ̀ mo mọ́ tí gbogbo nǹkan ṣe rí fún ẹ tẹ́lẹ̀ ó ti wá bá mi wò mo ṣáà ti ní kó farabalẹ̀.
0: ó sì mọ̀ pé ìní fámìlì rí ìní nìkankan tó lè fún mi lówó ìní ọ̀rẹ́ kan ìní nìkankan tí mo lè sátọ̀.
1: ó ga tó tẹ̀sí sọ fún mi pé ó ní pé òun máa kúrò ní báyìí.
0: pé òun fi mí lẹ̀.
1: òun máa kúrò ní.
0: n ti sọnu.
1: nǹkan tó sọ fún mi rẹ.
0: ṣe yóò wá fi mí lẹ̀ ṣe bó bá ti kọ́ ọmọ lọ́wọ́ ṣe bẹ́ẹ̀ mi nìkan ẹ mọ̀ bí màá sì mọ̀.
1: yóò kọ́ ọmọ tiẹ.
0: yóò kọ́ ọmọ kalẹ̀ fún mi obìnrin yìí ṣèyàn gidi o àbí sáwọn obìnrin ni kí a níwọ̀n yìí ṣèyàn gidi àwọn obìnrin ni wọn ṣe àwọn obìnrin ni ká níwọ̀n yìí ṣèyàn gidi àbóbìnrin ni yìí ṣèyàn gidi.
1: mo sọ yorùbá yẹn.
0: gidi ni ó yẹ kó wo pé à èmi tí mi ìrówó tí mi ìrówó yìí ṣe òun gan ló ń gbé ọ̀pọ̀lọpọ̀ bùkátà nu lé olóhùn ṣe lot of ṣé ní sì tí ìrówó tí ì rí kankan yóò kọ́ ọmọ dà fún un sílẹ̀ fún mi ṣé bí onípa àwọn ọmọ ni tó fẹ́ kébi ó pa ọmọ rẹ̀ kú ni pé kì í ṣe yẹn gidi.
1: nǹkan tí màá sọ fún ẹni pé
0: ó ara tiẹ̀ ń kan mí o ara ń kan mí o
1: calm down
0: ó ara ń kan sínú àwọn ara ń kan mí o
1: ara
0: ń kan sínú àwọn
1: calm down nǹkan tí màá ṣà sọ fún ẹni máa bẹ́ máa kàn máa bẹ pé kó sì
0: kí n kàn máa bẹ ṣé gbogbo àná mò ń bẹ náà ṣé máa tó.
1: ọ bẹ tó ni.
0: kí n máa bẹ pé kó máa fara dà kó máa fara dà ọmọ pé ara yìí sára ìyá o wọn yìí jìyà lé àwọn o wọn yìí alára máa ń mọyà lòun o
1: àwọn yìí jẹ
0: wọn yìí jìyà lé àwọn o.
1: ṣé ìgbà tí wọn náà fẹ
0: ọyọ mú lé àwọn o ọdọ mi lòún ti mú
1: gàrí
0: o.
1: gàrí ló mu mi rẹ wa ni change bá ní kí n tẹ wá fún ẹ wo anú ẹ gan ṣe mí nǹkan tí máa ṣàṣọ ni kó máa bẹ máa ní kó calm down.
0: kí ni mo wá fẹ́ ṣe ọ̀rẹ́ kí ni mo fẹ́ ṣe ṣé gàrí náà wájà ìsàn ni síbi gàrí náà ló mọ tó fi ń sanra ọba tó ń sanra nínú lémi o síbi gàrí náà ní mu síbi fítámì náà ní gàrí mo ṣe mu gàrí ó sàn ń wé lọ́rùn.
1: ṣé tó bá jẹ́ àbúrò obìnrin náà ń ṣerú ilé fún ṣé wo náà lè gbà ní.
0: mo sì ṣèkà ní ọ̀rẹ́ ṣé mo fi ṣèkà ní
1: ṣé
0: mi ìlówó lọ́wọ́ ni ṣé mo fi ṣèkà ní.
1: mo pọ̀ ṣèkà bó kò ń ṣe bí kò wá mọ kanra mọ kò ń ṣe bí kò wọ́n kanra mọ.
0: ṣé mo wá kanra mọ ní ìkanra mọ ní ìkanra mọ.
1: wọ́n ti sọ̀rọ̀ fún mi gan-an ijó tó sọ̀rọ̀ fún mi wo omi ẹkún fẹ́ lè máa jábọ́ lójú mi.
0: wo lóòótọ́ wo ìyá ń jẹ wá lóòótọ́ irọ́ ò dá ìyá ń jẹ wá o
1: ìyá ń
0: jẹ wá o nínú ilé wa ìyá ń jẹ wá o ìyá ń jẹ ìyá burúkú ń jẹ wá o ìyá burúkú ń jẹ wá o bó bá wò mí dáadáa bí bá ṣe pé mò ń fi akọ gbé mò ń lo jìṣẹ́ kínní mò ń fi ń gbé wa ìyá ń jẹ wá lóòótọ́ o ìyá burúkú ni ọkọ lọ́mọ jẹ kí ìyá jẹ yìí ni o.
1: ọlọ́run
0: máa tọ́jú yín ọlọ́run tọ́jú ọ̀rẹ́ family ẹ ní ṣe mí o family rẹ ní ṣe mí.
1: bóyá kò kúkú lọ sí diamond fm kọ lọ báwọn èèyàn kan bẹ́ẹ̀ pé kan bọ ohun nǹkan tó lè máa ṣe ń bẹ́ẹ̀ bóyá gate ló máa ṣe ni
0: gbogbo ohun tó wù kí n kó kò sí tí ń wá tán kò sí tí ń wá tán àní mo ti bọ́ sọ́wọ́ fọ́wọ́nà gan fẹ́ gbowó òru gbà mọ́ni kẹ́tẹ̀ jẹ́ ń gbowó
1: tí
0: bá ṣiṣẹ́ oṣù kan
1: tí bá gbowó kan máa fún ní nọ́mbà taiwo adeyemi ó máa ó dà pé ọ̀rẹ́ mi dáadáa o ní nǹkan tó lè bọ ṣe.
0: o ìsàlámọ̀ràn gidi.
1: orí ìsàlámọ̀ràn gidi. kí ni mo tún.
0: sẹ́bi àti jẹ̀mí tó ijó ló tẹ̀ kó kàwé mi kó ní kí n gba 15 naira o kódà kó jẹ́ ìrìnà lọlé ká.
1: tí bá ní màá fún ẹ ọ̀rẹ́ ẹ.
0: ìwọ náà ṣe yẹn gidi èló lọ wá mú jáde ṣé tó ọdẹ náà wá ní
1: o tó ọdẹ náà
0: lówó ṣé ìdọ̀tí.
1: ọ̀rẹ́ mo wọ
0: ṣé tó ọdẹ náà kí ló tó wàhálà kò lè ra oúnjẹ kankan kò
1: rà. ìjọba sọ fún ẹni máa tùyàwó ẹnu máa rọ pé kó ṣáà
0: tìgbà díẹ
1: náà ni
0: mo ti gbú ẹ
1: ṣọtí gbọ
0: mo ti wọrí tí máa ti ní jẹ máa lọ àtúmọ tábà ní náà tábà délé náà sàmọ tábà jẹ máa lọ. kódà ọlọ́mọ mọ̀ ṣe tìyàn níyà ọlọ́mọ mọ̀ pé tìyàn níyà àbí ro kí wàá lélẹ̀ yìí báyìí ìyàwó ló lòun fẹ́ kọ̀ mílẹ̀ yìí báyìí ìyàwó fẹ́ kọ̀ mílẹ̀ ọ̀rẹ́ náà kò yíṣọ onímọ̀ràn gidi ọjọ́ sàmọ́ bá tèmi ẹ̀ mọ́ ní sàmọ́ lọ́ba ibi tí mo bá sáà tiẹ̀ rí kí n máa fẹsẹ̀ rìn lọ.

0: Ah, báwo ni nǹkan sukura?
1: Yes, sir.
0: Báwo ni gbogbo ẹ?
1: Adúpẹ́
0: lọ́wọ́. Báwo ni sukuu rẹ náà?
1: Adúpẹ́ sir.
0: Ṣé gbogbo ẹ sá ń lọ? Báwo ṣé ò sá sí ìyọnu?
1: Kò sí ìyọnu dádì.
0: Tọ́, a ní rí ìyọnu lágbára Ọlọ́run.
1: Àmì o.
0: Kò ní sí ìyọnu lágbára Ọlọ́run.
1: Yes, sir.
0: Tọ́nsìn báyìí.
1: Dádì mi àní mo mà ní mọ́mì mi. Mo rí wọn.
0: Ta ni?
1: Mọ́mì mi. Mo rí wọn lọ́jà.
0: Ìyá rẹ̀?
1: Ẹ̀.
0: Nígbà ńgbò lọ rí lọ́jà.
1: Àná náà ni mo rí wọn. Kódà wọ́n ti bímọ. Ọmọ yẹn náà fine.
0: Níbi tó kó lọ. Ó ti bímọ níbi tó kó lọ.
1: Wọ́n ti bímọ.
0: Ìyẹn náà da. Ìyẹn náà da ara tí mo ń sọ fún ọ náà nù. Ṣé ìwọ náà rí ibi tí ìyá rẹ̀ bá yí ara rẹ̀ jẹ́? Ọ rí ibi tí ìyá rẹ̀ tó bá yí ara rẹ̀ jẹ́ dé? Ṣé ibi tó bá dúró tiẹ̀ ń sìn wọ́n nísìn ọ̀dì náà pé kì í ṣe ìyá rẹ̀ ń sìn báyìí? Ó yẹ kó pé ọrí kinní kan kò yẹ kó pé ìyá rẹ̀. Ṣùgbọ́n sọrí báyìí ara tí mo sọ fún wọn náà nù. Ìfarabalẹ̀ ni o. Nígbà tí ó ti ìyá rẹ̀ ó fẹ́ mi lọ́dún náà lọ́hùn. Ọ̀rọ̀ àsìkò ọ̀rọ̀ tí tó mo kàn ń fún ọ ní kékeré inú ọ̀rọ̀ ni o. Nígbà tí ó fẹ́ mọ̀ pé ní nǹkan kan o tó fi fẹ́ mi o. Ìwọ̀nba tí mo sì nígbà náà a dúpẹ́ fọlọ́hún. Ṣùgbọ́n nígbà gbogbo ẹ̀ wá lóhùn rí bó ṣe rí ọrí kò lè dúró tì mí mọ́. Ó sá lọ ó lọ rí fọ́kọ̀ mí. Wọ́n lọ ló ti bímọ sí ilé ọkọ̀ tó lọ ń sìn báyìí. Ọmọ ti dàgbà tó ọmọ ọdún mélòó ni?
1: Ó ṣe bóyá 6 years. Bóyá ọmọ 6 years.
0: Kò ọmọ sí 3 months ló máa jẹ́ àbí kínní. Ọwọ́ gan ọ̀dọ́mọmọ. Gbogbo tíyá rẹ̀ gan kò lọ́dọ̀ mi ń sìn báyìí kò tíì ju ọdún mẹ́ta lọ tíyá rẹ̀ kò lọ́dọ̀ mi. Ọmọ ń ganu ọmọ tó ti ganu tó. Tíyá rẹ̀ kò lọ́dọ̀ mi sìn kò tíì ju ọdún mẹ́ta náà lọ. Ṣùgbọ́n síbẹ̀ náà ara tí mo ń sọ fún ẹ náà nù. Ara tí mo ń sọ fún ẹ nù. Farabalẹ̀ o. Kojú sẹ́kọ̀ọ́ ẹ̀. Tó bá ti kojú sẹ́kọ̀ọ́ tiẹ̀ sọ ìwélé tó kù kékeré ni. Kékeré ni o. Sọrí ìyá rẹ̀ ibi tó bá tiẹ̀ dénú tí ó mọ bá lọ bẹ́ẹ̀ kò sí ọnu. Báàbí mi ò tiẹ̀ wo mọ́ tiẹ̀ dárúkọ rẹ̀ létí mi mọ́ mi tiẹ̀ fẹ́ gbọ́. Mi tiẹ̀ fẹ́ gbórúkọ ìyá mọ́ tiẹ̀ mọ́ pé ìyá rẹ̀ orí. Kódà tó bá rí gan mọ́ sọ fún mi pọ̀ rí. Tó bá pàdé mọ́ sọ fún mi pọ̀ pàdé rẹ̀ o. Sọ ti gbọ́ Ọlọ́run mọ́ bá ti wá jẹ́ o. Ní tí mo ní kọ́ lọ mú wa nǹkan. Tọ́ dákun lọ bá mi sáré ṣe. Ọjọ́ tí sí báwa náà nílé ni adúpẹ́ fọlọ́run. Ṣé bọ́lọ́run ti ń gbà fún wa? Ṣé ta ló mọ̀ pàwa náà ló adẹni tí wọ́n rọ́wọ́ wọ rí? Àwa náà ti ọlọ́run wá ń gbà fún wa. Ṣé báwa ládẹni tí ń lo mọ́tò yìí? Àwa náà kọ́ la ti ń lo mọ́tò yìí? Àwa náà kọ́ sáré àwa tá à ní ọ̀kadà tá à ní kankan tẹ́ tá à ní kẹ̀kẹ́. Ṣé báwa náà la ti ń lo mọ́tò yìí? Ọlọ́run ti ń gbà fún wa. Ara wa la wà ń sìn báyìí ọlọ́run ti gbà fún wa. Lẹ́nu ìgbà tó kúrò nínú ilé bóyá gan ló kó ẹsẹ̀ òsì wọnú ilé gan sáàmọ̀ ni. Lẹ́nu ìgbà tó kúrò nínú ilé ńsìn àti kọ́lé ara wa. Ṣé bọ́dún tó kọjá náà la kó lọ bẹ̀. Àtún tira mọ́tò lẹ́nu ọdún tó kọjá. Kí làwa ní dúpẹ́ tiwa fún? Kó mo bá tiẹ̀ lọ. Sórí eléyìí tọ́ dẹ̀ ń bá mi sọ pé sẹ́mi ní fẹ́yàwó mi ni. Ìfẹ́fẹ́yàwó mi because sórí bí mo ṣe wà yìí mi ìfẹ́ni tí màá fẹ́ tó máa wá dánú lérú tó máa forí ẹ̀yìn ọmọ gbára yín ìwà tàbúrò ẹ̀ tó máa wá kẹ̀yìn ara yín síra yín tó máa dánú lérú tó máa yìn lé ẹ̀yìn ọmọbìnrin burú. So bí ejò lobìnrin ṣe rí so kéèyàn ó kúkú fi wọ́n lẹ̀ kó mọ́ kó sá fún wọn for now. But bí wọ́n ṣe dàgbà ń sìn àbúrò ẹ̀ náà tó bá ti dàgbà lẹ́fù yẹn tí wọ́n náà ti dàgbà tó náà ti dàgbà oya sáré ọkàrè láì sáré lọ sí ẹni tí mo ní kọ sí
1: ọkàrè láì
0: ẹyin oya sáré lọ sí wa sáré lọ sí.

0: sukura ọtí ẹ sukura pẹlẹ ọdọ abọ ti ẹ ṣe wọlé ohun sukura sukura ọdọ abọ ti wọlé sọ ọgbọn tán ni ìyá rẹ sọ ọ ń gbọ
1: ìyìn
0: tí ìyá rẹ sọ ọ ń fẹ èmi èmi òun fẹ padà wá sínú ọdọ o sukura o sọ fàyè gbà yá rẹ o kó padà wá ní olé yìí o ìwé àtàbúrò rẹ o ṣé
2: ẹyà
0: tó ọrẹ mọ sọrọ o sọ bá àwọn mi ni nítẹ́ bí ó ṣe inú mi ló wà èmi mo kàn ń bi wọlé rè nítẹ́ mi ń bi wọ́n ni èmi kàn ń bi wọlé rè ni mo ń bi wọlé rè ni kí wá ni kí ni ṣé ìwọ náà fàyè gbà pé kí ìyá rẹ parí wà ní olè.
1: rárá dájú.
2: ṣùkúra
0: ọmọ parí
2: ṣùkúra
0: ọmọ náà òun ò fẹ́ rí ìyá àwọn sójú mọ́ òun ò fẹ́ kí ìyá àwọn ní olè.
2: ìyá ẹ mọ̀ ni
0: ìyá rẹ ni kí ni
2: ìyá nìyẹn
1: ọmọ
2: sukura ma sọrọ
0: báyìí ebi ló jọ ewì fún bàbá rẹ lóye ọmọ náà.
1: ṣé ìwọ tí dádì mi ṣe ń gbà tó ṣe fi
0: wọn
2: kàn. sukura gbogbo ẹ yé mi.
0: bọ
2: ìyá nìyá máa jẹ.
1: tí dádì mi máa dájú
2: kú ọmọ máa ronú. àwọn náà gbé ẹ fún oṣù mẹsàn-án.
0: o ma wò lè fún àwọn ìyá sọ kankan mọ mo ma ti n se.
2: àwọn náà dẹjẹ
0: sórí
2: ìyá nìyẹn ò máa jẹ
0: sukura. ìyáwó ni ìyáwó jẹ irú ìyáwó ni ṣe ìyálélé yìí
2: máa wo nǹkan tó ti
0: ṣe àbí ìyá ìyálélé àbí ìyá.
1: ó fi odindi àwa méjì kalẹ̀.
0: mọ̀dà ló ń jarí ọmọdé kí ni ọmọdé lọ́dọ́ ọmọ yunifásitì lọmọ kékeré ọmọ tó ti wọ́n fẹ́ẹ́ sì lọmọ kékeré. wo jẹ́ sọ kan fún ọ
2: sọ́rí kò ń ṣe nǹkan gidi
0: tí mo gbìn sínú ọmọ èmi gbìn kan sínú
2: wọn
0: ṣé obìnrin rẹ nu yóò wá gbọmọ ọdún ta ló wá lọmọ tó bá tẹ gbọ ẹgbọn tó ma yín sọ mo wá fẹ pe olórí ẹbí tiwa náà olórí ẹbí wa tó bọ sí gbogbo tó ṣẹlẹ olórí divorce kí ni
2: divorce náà
0: ó ṣe pé divorce ẹkẹ fúra ilé ni yẹn náà náà divorce
2: ó kàn gbá
0: tá ìdí ẹ ni má pe ìyá tiẹ má pe olórí ẹbí wa náà ọgbọn tí wọn sọ mo ń bọ wo jẹ lọmú fóònù mi wá nílé jẹ mú fóònù mi wá.

0: Hello.
1: Hello,
0: brother. Ah, ha, ẹsẹn jari awon yẹ gidi ni mo n pe yi.
1: Ẹ
0: seun.
1: Adejoke ni latosin.
0: O ti edun, ẹ seun.
1: Brother mi e mo gba o.
0: Ah, e gba.
1: E mo se mistake gba o.
0: Ti so ma lele wa, e se wa gba pada.
1: Gbogbo wa la so fun yin pe keyin mo mo na yawo, e si na.
0: Emi o lu o, nkan lo la ni o, in lu o.
1: Ẹlọ wáyàwó mi kẹfẹ́ kó mọ tọ́jú àwọn ọmọ rẹ̀.
0: Tó
1: bá di jọ nǹkan mọ àwọn ọmọ rẹ̀ ẹni kó wá jòkó kó ṣèṣe
0: ọ̀tọ̀.
1: Ẹ má fẹ́ padà
0: yìí. Ẹmi ò sí ẹ̀ nífẹ̀ẹ́. Ẹ lẹ́fẹ̀ pa ẹ ṣe wa àǹtí mi. Ẹ ṣe àǹtí mi. Sọ́rí sáà tí mi sọ báyìí. Family
2: ọ̀rẹ́. Sọ́rọ̀ náà sọ yẹn ni.
0: Ọ̀rọ̀ kọ́ igbe ni igbe ni igbe létí fẹ́ńdọ̀ ni igbe lẹ́nu fẹ́ńdọ̀ ni wọ́n. Hello. Ẹ ṣeun.
3: Ẹ wo ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí láti rí òrí àgbà kò tẹ́ ní òun
0: náà. Kí kọ́kọ́ kí n yọ ẹyin rẹ̀ àbí kíni kí n ṣe.
3: Ẹ bá lè rí yẹn yọ. Ibo lẹ̀ yín
0: sí
4: wọ́n àtàlẹ̀ tàlẹ̀ jẹ́
0: sí.
3: Ìgbà tí èèyàn kọ̀ yín kalẹ̀ pé kò sówó ṣé wọ́n ń tọpọ̀ olùsílẹ̀ yín mọ́ orí olùsílẹ̀ mú wáyé nìyẹn.
0: Tọ̀ kò yé mi o.
3: Ẹ o tọ́ fún àwọn ọmọ tó ti bímọ kalẹ̀ tí bẹ́yẹn máa wò torí ọmọ ni.
0: Ọmọ méjì tó lọ o.
3: Ẹ wá sá àwọn ọmọlẹ.
0: Ó wá lọ rí bímọ síbòmí wọn nísìnyí olóhùn fẹ́ padà.
3: Ó bá ọtí ronú para rẹ̀ nígbà àwọn ẹ̀ padà sọ pé kẹ máa forí ti pé ọ sì lè dá.
0: Tọ̀
3: iye tó pọ̀ wọn lè pa ní
0: sí. Tọ̀ kò yé mi o.
3: Ẹ̀bá ń gbá ọ̀rẹ́ mi sí.
0: Ẹ fún ìlú lílù tiẹ̀ kékeré mà nù lílù tiẹ̀ kékeré nù ọ̀rẹ́ mi ni n bá yọwọ́ ẹ̀sẹ̀ sí á lura wa á sì túká. Ẹbọ ọrẹ mi ni eléyìí kékeré mà ni ṣùgbọ́n kẹ́mi wá gbélé ìpadà ọ̀rọ̀ tí ò ní tùmọ̀ tí ò tiẹ̀ ṣe gbọ́ ọ̀rọ̀ tí ò ṣe gbọ́ ni. Hello. Ẹyin.
5: Kì í má gba padà mọ́.
0: Kì í má gba padà mọ́.
5: O yọ pé o sì kò láìsí kí náà.
0: Kò sáìsì kí lára rẹ̀ bóyá nǹkan ló ń fìyà jẹ mí.
5: Ọ̀nà ìlú fìyà jẹ nígbà tí wọ́n lọ tán náà lówó dé. Náà lọ ní mọ́tò.
0: Ará tiẹ̀ fún mi sí ìyá alákàrà lé wọn. Ìyá alákàrà lé wọn ṣe ní sẹ́jú pàkó pàjọ ojú ọmọ ni mo fẹ́ fẹ́ ọmọ òun. Ṣe ní sàn sẹ́jú sí mi sẹ́jú sẹ́jú sẹ́jú. Kó má jẹun gan ló kọ́gun ja ayé mi. Ìní fìyà jẹ ayé mi táyé mi fi rí báyìí ní tó wá gbàdúrà mi gbà mo lè dànù. Èmi ò sì mọ̀ pé kínní àwọn ọmọ rẹ̀ sì ní sìn ín ọlọ́run sí àwọn ọmọ alágbàlú bí fún mi ń sìn ṣùgbọ́n nígbà náà lọ́hùn ara fún mi ara fún mi sí ìyá òun ara fún mi. Àbọ̀ mi. Hello.
6: Hello, ẹ kọ́ ọ̀lẹ́sà.
0: Ẹ ṣeun.
6: Ẹ kú ètò.
0: Oo.
6: Wọ́n ní ìgbà àkọ́jú là ń mọ̀ rẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
6: Bẹ́ẹ̀ bá gbà òsì tó kó lọ yóò tó kó wọlé padà.
0: Nígbà yìí ò sí mi ń ṣe wá gbà padà.
6: Kò rí táwọn ọmọ rò ọ̀rẹ́ yín ti sọ fún yín wọn ọmọ ń tán sọ ni o.
0: Ń bá ẹ̀.
6: Ọmọ ọmọlẹ̀ látò dídí ọdún kẹyìn yín wọn wò ó wá lọ fẹ́ wò ní
0: sùn. Eléyìí ń mọ̀ ọ́. Ó níbi tó mọ̀.
6: Olóò ní dáyín padà sẹ́yìn.
0: Àmì ẹ̀ mọ̀ sẹ́hùn. Ẹ mọ̀ ẹ̀ ṣe ń jàre. Sẹ́rí tọ̀rẹ́ mi ẹ tí ẹ fi tọ̀rẹ́ mi lẹ̀. Ọ̀rẹ́ mi ń gbà wọn máa bí gan ọjọ́ wọn bí gan ọjọ́ tí ò sí máa sọ ni. Ǹjọ́ wọn bí ó ní tó ṣẹlẹ̀ ǹjọ́ wọn bí. Ìpìtàn fún ni ń sì padà pìtàn lójú rẹ̀ pé sọ́rí ọ̀yìn sí òyìn gidi ńgbà wáyé gan kíní ọ̀dálẹ̀ ayé rú náà níjọ́ wáyé ọ̀dà nǹkan rú náà ní ọ̀yìn sí èèyàn gidi àmọ́ èyí tí ìráyè tiẹ̀ lẹ́ni ẹ sáà fi tiẹ̀ lẹ́hun títẹ̀ wọn àmọ́ ni kì í sáré rán ó jẹ́ ń pe ìyá mo ti ní mo fẹ́ pè ọmọ yẹn náà mo sì fẹ́ pè ẹ̀gbọ́n mi kan si mo fẹ́ pè ìyá rẹ̀ náà kí n ṣàlàyé kán mọ bó ṣe ń lọ bó ṣe ń ṣẹlẹ̀ o torí oúnjẹ lẹ̀ ń dẹjọ́ oúnjẹ wájú ń dẹjọ́ o oúnjẹ yìí ó dá sọ o. Ẹ̀lú.
1: Ẹ̀rọ ayé
0: kẹ wọ
1: ọmọ.
0: Ẹ̀yìn.
1: Kẹ́
0: ẹ fẹ́ wọ
1: padà o.
0: Ẹ ń sọ̀rọ̀ nù.
1: Láti mọ rí àwọn yẹn.
0: Kò ní rí access kankan sáwọn ọmọ mi.
1: Ẹ dá.

0: kù ń tó ẹ̀ bàbá bímọ síbòmí ní ìsinmi tó tún ti bí síbòmí yẹn kò ní lè wọ àmọ́ jẹ́ kọ́ mọ rí àwọn ọmọ
1: o lè àwọn ọmọ gánlá àwọn òfẹ́ kó wá àwọn òfẹ́ rí àwọn ọmọ gán ti ń sọ pé àwọn òfẹ́ rí.
0: àwọn ọmọ ṣì ń ṣe ọmọ kékeré ni
1: wọn ò sọ ọmọ kékeré o wọn ti dàgbà níwọ̀n báwo àwọn ọmọ làwọn òfẹ́ rí kó máa lọ ẹ wo kò sí ìyá àwọn kankan wọn làwọn ọmọ làwọn ò fẹ́ rí kì í ṣe ìyá àwọn àwọn ọmọ gan ò gbà bí ìyá àwọn mọ àwọn ọmọ gan làwọn ò fẹ́ rí ṣé àwọn ọmọ fi tipátipá sọ pé ọmọ mi ni ẹ ṣeun.
2: ẹ rọra sà dádì sukura ṣeré mi ó gbà obìnrin ní ọ̀nà ọmọdé òsì yẹn mọ wo kinní tó di pé èèyàn kẹrù kú ọkọ ò máa lù ọ lójoojúmọ nísìnyí ẹbí kú lérí pé kò lówó lọ́wọ́ àbí kílẹ̀ ní lọ́wọ́
1: lówó náà ni
2: kẹrùkú ọ̀ wá pa àwọn ọmọ kalẹ̀ lẹ̀ ó kù díẹ̀ pàtó o fọ́kùn bá ń lu lójú máa lu ìyàwó lójoojúmọ́ èmi ò bá rú obìnrin bẹ́ẹ̀ mọ́ ẹ̀ pé kí ló kú.
1: ṣé bó tiẹ̀ ti lọ ibi tó kó lọ tó ti lọ lójúmọ́ ni wọ́n lù lójúmọ́ mi tó lẹ ni. ẹ ṣe ń jàre
3: tó kú kó lọ tó kẹrù lọ́sìn tó lọ rèé bímọ ẹyọ kan sọ́hun ṣé bí wọ́n lù lójoojúmọ́ ni bóyá tẹ̀ tí bí mi gan tá a gbọ́ bóyá ẹyọ kan la gbọ́ pó bí bóyá tí bí wọ́n mi gan sọ́hun sì táwọn ògbọ́n
1: ṣé bí wọ́n lù lù ẹ̀ lónìí bí wọ́n ṣẹ̀ wá rántí pé wọ́n padà sọ́dọ̀ tèmi kò lè padà o. ọ̀rọ̀ àláfíà kan ló wà lẹ̀ yìí o ọ̀rọ̀ jàngbọ̀n ni o.
4: tóbi tó lọ́n mo fẹ́ wàásù fún ẹgbà obìnrin ẹgbà padà
1: kí
4: ìṣẹ̀lẹ̀ ló kọ́ lọ́n
1: kí n gbà padà
4: ẹyẹ ẹgbà padà
1: àtọmọ tó ti bí síbòmí.
4: má gbọ́ ó ti mọ àṣìṣe ẹ̀
1: ìgbìmọ̀
4: náà ọlọ́run ti kọ́ lọ́gbọ́n ẹjẹ́ kó padà wá dọ̀dọ̀ wọ
1: ẹ̀ẹ́dọ́jọ́
4: mọ́ ẹ̀.
1: kó padà wá kí nǹkan tó dàrú kí nǹkan tó dàrú.
4: ẹ foríjì.
1: kí nǹkan tó dàrú.
4: Tó
1: ga
4: wílé ayé.
3: ọ̀dà o èmi ò lè gbà padà ìgbà tó wà nù lémi gan gbogbo ẹ dàrú mọ́ra wọn ni kí n tó wá gba padà kẹ́rìndínlẹ́ tó tún dàrú ẹ ṣeun ẹ wo èmi ò lè gbà padà o.
1: ẹ̀lú ẹ ṣeun èmi ò tiẹ̀ nígbà.
5: ẹnu gbà tọ.
1: èyí nígbà o.
5: ẹjẹ kó àwọn obìnrin yòókù lọgbọn. èyí kan náà tó ṣe fún ọrẹ yín ìgbà kan náà. tó náà ti kó tó ti jẹ́ ọ̀mọ́lẹ̀ láti kékeré tó lọ yányán nù. àdéhùn ẹ̀rọ fẹsẹ̀ ti nígbà tọkọ ní láàrín tó wá dé ní ọ̀nà àfẹ́ òun tó wà wọ ọmọ. ẹ má ṣe tún kẹsẹ̀ ọ̀dàdà kan wọlé padà mọ́ ẹ gbúdọ̀ gbá o.
1: ẹ nígbà èmi ò nígbà padà o.
5: iyún náà kó kó àwọn ìyókù rẹ náà lẹ́gbọ́n.
1: tọ ẹsẹ wo èmi ò tiẹ̀ nígbà pa ẹsẹ ń jàre bá mi.
3: èmi ò nígbà padà o ìsìn wa gbà padà ẹsẹ ń jà wọn ni mo gbà padà kí n wa gbà padà tán kí gbogbo ẹ ò tún dàrú kó tún dàrú kó tún yá kó tún lòun tún lọ kó tún lọ rèé fẹ́ lòmíì kó tún kú kó tún lòun tún dé padà again lẹ́yìn ọmọ bíi méjì mẹ́ta tó bá tún lọ bí kó tún lòun tún ti dé o kó tún ti yá kí kó tún dàrú kó tún lòun tún lọ again èmi ò lè ṣerú ẹ ẹ ṣeun.
6: wọn ń gbà rẹ padà o.
1: èmi ò tiẹ̀ lè gbà.
6: Street
1: tó ti ẹwọ̀ yẹn gan street ayé ni ó já gan ó já gan o ó já àrókùn so ẹ ṣeun
3: ó já gan o ó ti gbéra ẹwọ street ayé tó wọ̀ yẹn bà ní o àwọn sísan máa ń kọ bíi 999-333-222 àwọn street tó jáwọ̀ nìyẹn àwọn street tí ò ní nọ́mbà ó ti jáwọ̀ ayé wa. so bó ṣe wà yẹn
1: mi ò tiẹ̀ lè fẹ́ rú ẹ̀ omi lè fẹ́ mọ́ o mi ò lè fẹ́ mọ́ bó ṣe wà yẹn o ẹ̀lú.
3: tọ ẹ wo ebi tó tiẹ̀ wá dé yìí ọ dé dúró yìí ó ti lápẹrẹ o jẹ́ ń pẹ nìkan sí i.
1: kí n pẹ nìkan sí o ẹ̀lú ẹ ṣeun ẹ ṣe ẹ ká san.
0: àbúrò mi ò gbà mọ́.
1: eyín tí ẹ gbà mọ́ èmi náà ò gbà mọ́.
0: ó ti kú pé ẹ̀sùn pálọ̀ tó ní jẹ́ padà sẹ́yìn o.
1: àmì o.
0: tó bá dùn bí tó lọ kò ní wá sí i yóò bá tó dá lọ́gbà padà o.
1: ẹ ṣeun. ẹ ṣeun
3: èmi ò pẹ́ ni. a dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ pè wá lọ́sàn-án ní lórí ètò tá a pè ní nídìílé wa agbóyin náà ládúpẹ́ fún kò ní bàjẹ́ ìdílé wo ní dàrú ológo tọ́lọ́hún ibi tọ́rọ̀ dédó náà ní pàápàá jùlọ ìyẹn tó ń ṣẹlẹ̀ nínú ìdílé kan náà ní. àwọn yẹn ní kó má gbà padà àwọn kan ní ó gbà padà. wọn pe yóò bá bọ̀ wọn tó wá kó sí ọkọ̀ ta tó wá kẹ̀yìn sí ọkọ̀ ta tó wá kó wọ́n.

0: gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kó àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ ẹlẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
1: Láti inú yàrá ìròyìn Diamond 88.7 FM ìlọrin ìròyìn.

kan sọ ẹni ṣọ́kì láti padà Monday 8.7 FM Ìlọrin. Ẹni tí ó jẹ́ Commissioner Àgbà tí ó jẹ́ adalé adélé fún Commissioner Àgbà láàrin orílẹ̀-èdè Nàìjíríà sí ilẹ̀ South Africa Alexander Ajayi ni ó ti kéde wípé ìjọba àpapọ̀ yóò bèrè fún owó iṣẹ́ àti àwọn dúkìá àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà tí wọ́n ti fi sílẹ̀ sí ilẹ̀ South Africa látàrí ètò ìtí ìjọba ń ṣe láti kó àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà tí wọ́n fẹ́ finú fídọ̀ kúrò ní orílẹ̀-èdè náà padà wá sílé. Ajayi sọ̀rọ̀ yìí lónìí tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun látàrí bí ọ̀rọ̀ àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà mìíràn ti ṣe tún kéde bí nífẹ̀ẹ́ láti padà dé sórílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ètò láti fi kó àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà kúrò lórílẹ̀-èdè South Africa ṣiṣẹ́ ń tẹ̀síwájú lábẹ́ ìṣèjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà. Ìletò ìdìbò ilẹ̀ wa yìí náà kìtì kéde wípé kò dín ní mílíọ̀nù kan ààbọ̀ àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tún forúkọ sílẹ̀ fún gbígba káàdì ètò ìdìbò alálòpẹ́. Àjọ ìletò ìdìbò ilẹ̀ wa kéde ọ̀rọ̀ yìí nílùú Àbújá lọ́jọ́ ìṣẹ́gun. Wọ́n jẹ́ kò dín mọ̀ pé èyí ṣe àfikún àwọn tí wọ́n tún forúkọ sílẹ̀ gba ti láti pàṣẹ ètò ilé-iṣẹ́ yìí náà kìlọ̀. Ẹni tí ó jẹ́ olùdíje sípò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú NDC ti kéde wípé òun ti parí gbogbo àwọn ẹ̀yẹ tí lè fi gba fọ́ọ̀mù eléyìí tí ó yẹ ní gbígbà látọwọ́ àjọ elétò ìdìbò ilé wa. Ó kéde ọ̀rọ̀ yìí lórí ìtàkùn ìjọba X rẹ̀ lónìí. Ní ṣọ́kì kò ní jọba láti lè ṣe wàdà Monday 8.7 FM Ìlọrin ètò tí ọpọ́n sí kàn báyìí ní ètò àdéléparí látẹnu Ọláyinka Ajani Ajibade ẹ máa bá wa kalọ̀.

0: saidi.
1: Ẹ jẹ́ ń kọ́kọ́ lọ sọ́mọ́. Bàbá ẹ̀ta àti ìyá ẹ̀ta. Oyin lè mọ̀ pa bíbẹ̀ta Nàìjíríà abẹ́ ni. Lóòótọ́ àwọn tí ń bíbẹ̀ta pẹ́ ìbẹ̀ta tá a bí tí gbogbo wa jọ yọ̀ sí. Ìyẹ́gbẹ́ alábòsí ṣe fẹ́ máa ṣe máa láàmú bẹ́ta tá a bí lẹ́nu ìjọ mẹ́rin tí gbogbo wa ń dunnú. Bí n bá dákọ̀ kí n lẹ ìbẹ́ta wo la bí, mo sún ọ̀pẹ́ ìgbọ́dọ̀ gbé gbági, àìjẹ́ bẹ́ẹ̀ máa fàwé ẹgbẹ́ ẹ̀yìn yanu ẹgbẹ́ yìí ni. Ṣé àwọn mọ̀ pé ń gba bí ìbẹ́ta, tá ìbẹ́ta àti ìyá ẹ̀ta bí ìbẹ́ta, ṣé ẹ mọ̀ pá ìṣèkó mọ́, ṣé ẹ rántí pá ìṣèkó mọ́. Gbọ́ ó ní pé a ti ń palẹ̀ mọ́ ọkọ mọ́ lọ́wọ́ ìkómọ ẹ̀ta, èmi ti wá wò pé kò mẹ́ta lọ fà gan o. Èèyàn ó jẹ wọn mú o. Ẹ wọ́n ganu o. Àwọn sẹlíbírìtì àsìkò ìjẹ wọn rèé o. Ẹni bá lọ sọrí mo fẹ́ lẹ́ni bá lọ́kọ̀ ojú àmẹ́jẹ ń sọ.
0: Ọgọ́rùn-ún àtúndé o. Èmi lápè ní ìfẹ́ ní láti.
1: Victor Ọlọ́run ó fún ọ lálàáfíà. Engineer Victor ó lálàáfíà. Sáà máa gbìyànjú àti máa gbé kinní wa ìlúra. Ó gbọ́.
0: Ìlọ̀wẹ̀rẹ̀ ṣáìdì òṣùpá.
1: Ìwo ló máa ń gbé lura ń bẹ̀? Ṣé ètò olórí fífọ́ ni àbí ta lára ríro? Torí ó wúlò fún un.
0: Ìyàtọ̀ o.
1: Ṣé wọ́n rí wọ́n wá ní ìkómọ wọ́n fẹ́ ṣe o? Wọ́n ní ẹni ẹ̀yìn. Wọ́n wá lọ ti post owó aṣọ ẹbí. Èmi náà ń dá tèmi lọ́wọ́ báyìí. Mo ń dájọ́ lọ́wọ́ kọ́lọ́run ojú o. Kí àsìkò ìkómọ ó tó dé tàbí káṣó ó tó tọ́lẹ̀. Bí ò bá wá bàbá wá ríra nu ilé bójú ọ̀pá kan. Ìgbóra mi pín. Èmi náà ó bójú ká fi ta scarf dání lọ́bẹ̀. Lẹ́yìn bá ní wọ́n ní àwọn alóyè oṣù tètè kan social media mú lọ o. Lọ́ba ní owó aṣọ ẹbí Thanksgiving Latifu àti mo bí pé ipe owó aṣọ ẹbí 400 ọ̀sọ̀. Ipe àwa tá a bá yín yọ̀ tá a pariwo lórí rédíò. Ipe a mà bí bẹ́ta o. Àfẹ́ àwa olówó nìkan lẹ̀ ń fẹ́ níbi ìkómọ Thanksgiving. Ń gbọ́ ọbẹ̀ wọ́n ṣàbò sí un bọ́ ẹtí mo bá ti máa ń ṣe lórí social media. Òun ni mo bí ń pẹ́ bá lọ dáhùn. Ló bá ní thank you very much kìrìtì kò insult sí ẹ̀. Ó bá ní the Thanksgiving aṣọ ẹbí is actually 450k not 400k. Can't wait to celebrate with ṣé loved ones wọn ṣága wọn ọmọ wàrà ìyá lórí 400k. Ẹ dákun yìí ṣe loved ones lórí 450k o. Ó ní kì í tiẹ̀ ṣe 430 ló pọ̀. Kì í ṣe 400k tẹ́sọ pé ó pọ̀ 450k tí ẹ wà ní. Àwọn ò lè wé láti celebrate pẹ̀lú àwọn loved ones. Ibẹ̀ ni mi ti wá mọ̀ bóyá loved ones ni mí àbí ń ṣe loved ones lórí ọ̀kẹ́ yìí ni o. Anyways, congratulations in advance. Mo bí pé ẹ ti Latif o. Thanksgiving àwọn ẹ̀ta wa. Aṣọ ẹbí ti bọ́ tèmi mò ń ta ti lọ́rin o. Fókè ẹ kó wa aṣọ ẹbí yín wá. Mo ń gba visa báyìí. Bá mo wo aṣọ ẹbí èèyàn bíi mẹ́wàá. Ó yẹ kó wo visa mi àti flight mi pé àti ẹlẹ́bẹ̀ lọ́wọ́ Engineer Victor kò dé Ghana rí. Lẹ́yìn tó bá ń lọ sí Ìbàdàn tó bá gba wá.

0: ojú pápákọ̀ òfurufú wa ìkọjá bóyá ló dé bẹ̀rẹ̀ kò wọ bẹ̀rẹ̀. Pẹ̀lú ẹnjíníà Victor ọlọ́run ó rántí ìwọ náà sì kú tọ̀nù lágbára ọlọ́run láìpẹ́ láì jìnà. Ẹ jẹ́ ń kú olórí ibẹ̀ yẹn kí n tún tẹ̀wájú. Gbàgbọ́ sí tún ṣẹlẹ̀ entertainment industry. Sẹ́rí ìṣàbòsí ẹbí ń bá dákọ̀ bẹ́ẹ̀ bá gúgú ẹ̀ ó sì ṣe kẹ́ ẹ̀ ti gbàgbé orúkọ òǹṣeré bí irun torí ojú ẹ̀ tí mo jẹ́ yẹ ẹgbẹ́ tí ń bá gúgú ẹ̀yìn lè rántí ojú òǹṣeré òun náà bẹ́ẹ̀ bá rántí pé púpọ̀ náà pa àwọn tán ti tètè mọ bílẹ̀ ṣe ń lọ wọ́n ti tètè japa lára àwọn tó tètè japa ló ń ṣeré ìwà à ń pè ní títí ọ̀ṣìnáwọ̀ ẹ lọ gúgú ẹ̀ rojú ẹ̀ ẹ̀ sì rántí rẹ̀ bẹ́ẹ̀ bá jẹ́ àwọn tí ẹ̀ ń ṣe Gen Z o. Èmi ìgbà tẹ́mi rí ohun láàrin tí ọ̀sìnáwọ̀ àti òǹṣèrébìnrin míì náà búkì fagbuyì ṣé fagbuyì ló ń jẹ́ ó dàbí pé fagbuyì náà nígbà mo rí interview tó tari ẹ̀ mo èmi wò pé àǹtí yìí ọba ní trouble dey sleep yanga go wake am òun ni àwọn nǹkan tàǹtí tó ní ẹ sọ̀rọ̀ ó yẹ kéyìí ó máa jára ẹ̀ lẹ́ẹ̀kan má jẹ́ ń ṣe sọ nígbà tàǹtí wá gba tó bẹ̀rẹ̀ sí ní ṣe interview ní ẹ̀rẹ̀ pé instagram interview ni àwọn òǹṣeré ń ṣe fún àwọn ẹgbẹ́ díẹ̀ nù tó wí tèmi mọ́ yóò padà lẹ́yìn.
1: ó dùn wọn tó yà yẹ máa kù kí ni mo ò forúkọ bẹ́ẹ̀ níbo ni so back to ọ̀rọ̀ yẹn àwọn yẹn set up with epsilon.
2: who did that
1: so that wọ́n fún wọn tó yà yẹ máa kù one hour live with that for 3 years so that one hour phone one hour frame you understand a lot of things happen a lot of things
0: ẹ jẹ́ kó láàrin yẹn kó má gbà kó wá irun tó wá ń sọ ní experiences wọn ní movie industry kó tó di wípé àwọn fi movie industry sílẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí àwọn báyìí set òun àwọn báyìí wọ́n ṣe gbá àwọn báyìí wọ́n ṣàwọ́ ó ṣàdákọ tóyìn ibẹ̀ ló ti dákọ lizzie anjorin náà mo ní what a long week this ó ṣàdákọ lóríṣiríṣi ńgbọ̀ wá yá ṣé mọ̀ yìí pé máa sọ̀rọ̀ bó ṣe wọ̀n ẹ́ máa fi làákà èkún o èmi máa ń sọ kínní kan pé freedom wà lóòótọ́ àgbàpọ̀ wà nù constitution àmọ́ freedom after speech ṣó ṣù ọ̀ fún ẹ ṣá àṣẹlẹ̀ ẹ̀ mọ̀ pé sìkò ìtẹ́ bá rántí tó jẹ́ bá mọ tó yà ìmáàkù tá a lò lọ́wọ́ ìtóyà ìmáàkù tò ní ìmú nsọ́mí ìsọ́ta náà o kì í dájọ́ silence ni ó dẹ̀ pé wọ́n ti wá fi àǹtí hun bóyá àwọn ọ̀wọ̀ pé ọ̀rọ̀ tó sọ o so lè wá dìfẹ́ǹdì rẹ̀ nílé ẹjọ́ o ó dàbí pé àwọn kankan ti lọ́ndájì òun làǹtí bá bọ́ ta wọ́n bá láwọn òṣòyìn sẹ́ẹ̀tì àwọn ọ́ọ̀pù níbi wá wò táa gbọ́ àbóǹkálẹ̀ yìí náà gbọ́ ta ló sẹ́ẹ̀tì yàn tó yà ìmọ̀ abẹ́ ẹ̀gbọ́n sì ni ṣe ẹ̀ ń jàmàlà lọ́wọ́ ń gbẹ̀ ń gbọ́ ni ló bá lóun ò sọ bẹ́ẹ̀ ẹ tún wo padà ṣe lẹ́yìn
1: that Toyin Ayemaku set up and that was the reason why I left the industry. I don't know why she put that headline, but I'm sure because she removed the interview from Instagram last year, and I think she just brought it back. I don't know when she brought it back, maybe the day before yesterday or yesterday when I was called, when my attention was called to her. I don't know, but I don't care about, but I just know because I'm still trying to fathom the motive behind that headline. Toyin Ayemaku set me up and I left the movie industry. Trying to fathom the motive behind it, but I came up with is that she's just looking for traffic. But looking for traffic, you don't care about the person that did the interview. You don't care about it just because you are looking for traffic.
0: Ẹjẹ́ ń tún padà sí ìjọ fọ́nrán mò ń wò ẹjẹ́ padà olóhùn ò sọ ẹ pé headline yẹn irọ́ ni traffic ló fi ń wá òun ló sọ̀rọ̀ nígbà yẹn ẹgbọ́.
1: Toyin had nothing entirely nothing because in that interview that I did Toyin's name was not the only one I mentioned.
0: Lẹ́yìn ìgbà tó ń dìfẹ́ǹdì ara ẹ̀ rí o.
1: I mentioned a lot of people's name.
0: Now kò dákọ Toyin àmọ́ ńgbà táwọn bí kẹ́ ó lọ wọ wá wọn níbi ó ti dákọ Toyin rí ẹgbọ́.
2: who did that
1: one hour phone one hour frame you understand a lot of things happened since along
2: okay, so many things. How set up to way
1: like it was dating
0: Epsilon that time. Sẹ̀ǹgẹ̀ kí ni ń wá di gbàgbọ́s àwọn wípé kí ló ń ṣàwọn òṣèré wa yìí náà

0: ba o se gide olowo ile bo ku injiya
1: ani eja elo
0: sugba ko won so po won ma folowo sugba ku ti o ba ni vision ohun o le fe ohun o le ma bokun injiya ma mu gari ma je pe to ba lo lowo yo pada mo ohun olopolopo won pada mo ni ba won jiya awon eyan ya bo eyi ye mi londa ko me bi mo nlonu won ni yi pe double standard fẹ́ kí bàbá rẹ̀ fógún kó fọ́gbọ̀n àmọ́ under the committee àwọn kan sọ pé àwọn tó fẹ́ lọ bẹ́ẹ̀ níyàwó kẹta ìyàwó kí a choice náà ń kí sí pé wọ́n fògùn fẹ́ wọn wọ́n ti fi wọ́n gbẹ́sẹ̀ lé wọn àwọn mọ̀ pé mẹ́ta ti ń bẹ lẹ́kọ́ tó lọ dì kẹrin dì karùn-ún àwọ̀tẹ̀fà àmọ́ ilé ìṣe kejì ń tòun ihun tó fẹ́ fúnra ẹ̀ nu òun náà adọ́ọ̀tì lòun náà ẹ bá ijó ìdá.

0: ẹ gbá fọ́nrán yẹn fúnra yín.
1: Mi ò lè bá ọkùnrin bí ò ní pé ẹ mọ̀ pé àwọn ọkùnrin ọ máa ń ya aláìmoore. Àtìgbà tí mo ti di òṣèré tó ní gbajúmọ̀, máa sọ pé ó ní àwọn àǹfààní fún mi, torí gbá lọ síbì kan mo rí pé àwọn fans mi, àwọn tó fẹ́ràn iṣẹ́ mi, wọ́n máa ń kí mi dáadáa, ó máa ń wú mi lórí. And disadvantage tí máa ni pé ó ti ní pé èèyàn ní láti ṣọ́ra fún nǹkan tó bá ṣe online or níta, torí social media ń sìn, tó bá sọ eléyìí

0: bẹ́ẹ̀ là ń ti bá fọ́sùn wọn so jẹ́ nǹkan àjẹkí.
1: A pàdánù ẹlẹ́gbẹ̀dẹ́ àdó àgbà ọjẹ́ òṣèré lórílẹ̀‐èdè nàìjíríà lónìí. Gbogbo ẹgbẹ́ òṣèré pátápátá ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti ń pòsìtì ẹlẹ́gbẹ̀dẹ́ àdó báyìí tó sì ń bá gbogbo ẹbí ẹlẹ́gbẹ̀dẹ́ àdó tí wọ́n bá wọn kẹ́dùn kò ìpapòdà àgbà ọjẹ́ òṣèré ni. Ẹ jẹ́ sójú òpólẹ̀ fẹ́yìn ẹgbẹ́ alábòsí ó yẹ ganuwa ganuwa. Ẹganuwa ẹganuwa kí lẹ rí táwa ò rí rí happening supplings wo lẹ̀yìn ganudẹ́ ẹ má jẹ́ ń lọ TikTok ṣe rí TikTok yẹn abáníká máa sọ̀rọ̀ ẹ̀ ó máa máa gba táìmù wa wọ́n fà ájá fúnra wọn o ajá wọn fà ájá ẹ̀yin tẹ bá máa ń lo TikTok dáadáa ẹ máa mọ àṣà bíi ọlọ́ṣẹ ẹ máa mọ tẹ́ ẹ bá tiẹ̀ mọ gẹ́ẹ̀ kan tó ń pè boss lady ẹ máa mọ gẹ́ẹ̀ ẹ máa mọ ọkọ àwọn single father bí àwọn single mother dẹ̀ ọkọ àwọn single mother wọ́n fà ájá gidi mo wà ń bẹ̀ àní alẹ́ ní ìsun bọ̀rọ̀ torí ọ̀rọ̀ ọlọ́rọ̀ gbogbo data mi tan àfìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní rí yọ̀dẹ́ 5 MB mo ní lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ kí mi nínú ọ̀rọ̀ ìbàyẹ̀ ọlọ́rọ̀ bó ṣe ń fà ájá fúnra wọn yẹn àwọn bẹ́ẹ̀sì díẹ̀ ṣe rí boss lady yẹn ó máa ń wà ní ọ̀dọ̀ àwọn ọkọ̀ àwọn single mother ibẹ̀ ló máa ń wà ara àwọn family member kọ́ sí member ọkọ̀ àwọn single mother ni ó wá dípò sanwó influencing fún àṣàbí láti bí oṣù mẹ́fà wọ́n láyé 1.5 million wọ́n lá àǹtí àṣàbí ọlọ́sẹ̀ ò sáà ṣe kò ṣe iṣẹ́ yẹn tán gbé lé lọ wá ní ọ̀rọ̀ sáà di pé wọ́n pe àṣàbí ọlọ́sẹ̀ ó sáà ní tán bá máa lọ sí ohun òrówó nígbò sáàyà ọ̀rọ̀ dọ́dọ̀ ọkọ̀ àwọn single mother lọ́sàájú àgà àṣàbí ọlọ́sẹ̀ wọ́n fà ájá fún ẹmọ̀ fúnyàn lórí TikTok àtòótọ́ àti rọ́ gbogbo ẹ̀ ní ara bú ẹ̀ wọ́n ra gbogbo ẹ̀ wọ́n bu ọlá àwọn èbú tí ìṣe tiẹ̀ wọ́n yá èbú bú ọ wọ́n yá kí gbogbo ẹ̀ ṣàkùn fọ́fọ́fọ́ bí TikTok ṣe nínú gbogbo èbú tó bá bá lórí TikTok tó rò pé òótọ́ ni ó tọ́ ra ẹ̀ wọ́n lè ní àṣẹ bí bàbá rẹ̀ ṣe bó ń tata lọ́jọ́ àdúmọ́ta irọ́ ni o wọn mọ bàbá rẹ̀ rí o bí TikTok ṣe rínú ìwọ tó bá máa ń sábà gba TikTok gbọ́ ẹ̀lẹ́ o ẹ kú kalẹ̀ so bí mo ṣe wá ń sọ̀rọ̀ lọ àǹtí ń gbọ́ táwọn ẹ̀rọ sá máa di pé ó yá àǹtí àṣàbí ọlọ́sẹ̀ ló ṣàṣọ máa ṣọ́rítì mo lọ́ọ̀kì máa ṣọ́rítì tá à ń tí ń lò láàrin o ẹnu mi kọ́lẹ̀ tí máa gbọ́ gbogbo ẹ̀ ó ti gùn jù wàhálà TikTok máa ń pọ̀ so ìyẹn ṣàpò ó padà polówó yẹn ó padà polówó aṣọ tó gbowó ẹ̀ láti bí oṣù mẹ́fà tó lóhun ò rówó ń gbọ̀n gbọ́ evidence jáde tọrí pa àkáǹtì ẹ̀ lówó wọ̀ ó ṣàpolówó aṣọ ṣé wá rẹni tó wá lọ ẹni tó wá jẹ́ family member community member ọkọ̀ àwọn single mother tó gbé ẹjọ́ àṣàbí lọ bá ọkọ̀ àwọn single mother bó ṣe di ẹ̀kọ́ sí ọkọ̀ àwọn single mother ló bá lọ di bẹ̀rẹ̀ sí àṣàbí àǹtí àṣàbí ẹ ṣe ojú òní tíyìn ẹ ní ìjábọ̀ ló bá mo fẹ́ tó ká amẹ́ríkà nìyí wà mo fẹ́ kí wọ́n amẹ́ríkà ẹ̀yìn àyín màá gbò tẹ́yìn nìyí bá dọ́dọ̀ àwọn ọkọ̀ àwọn single mother tó ti lọ bojú ara ẹ̀jẹ̀ lọ́dọ̀ àti àṣàbí tó sọ gbèjẹ́ oníjà nìyí bá dúpẹ́ pé pẹ̀lú bí mo ṣe faraya tí mo gbèjẹ́ bí ó wá padà lọ sẹ́tù ìjà pẹ̀lú ẹni tí mo gbèjà ẹ fún ohun tí mo tó bí wọ́n bá fẹ́ràn kó máa yìn nẹ́rì tí ẹlẹ́yìn ní ọlọ́ta nígbà bá parí ìjà ó kùbí tó fojú sí kò ní jù bá ń lọ tó bá rí bákan náà àjẹ́ àwọ̀gbà 0913655692. ẹ wá o èmi ò lè máa fi data mi máa lọ ṣàmẹ̀bọ fún yín wá kẹ́yìn má wàá rí kọ́ káàdì tẹ́yìn náà fìfì tí yín kun o yóò dìjà o ọ̀rọ̀ wa máa padà dórí TikTok á fàjà fúnra lórí.
2: Hello.
3: Hello, Midola Yinka.
2: Hello.
3: Ẹ̀pẹ̀lẹ́ o.
2: Ẹ ṣeun.
3: Ẹ kú ètò náà.
2: Ẹ ṣeun. Ẹ
3: kú àtúntò nù látàárọ̀.
2: Ẹ ṣeun. Orí ọ̀rọ̀ yín náà.
3: Orúkọ mi ni Bọ́lájí láti ẹ̀láwó lọ́wọ́.
2: Mr. Bọ́lájí, iṣẹ́ iná máa ń ganu social media ni. Kílẹ̀ rí lóyá kílẹ̀ rí.
3: Wọ́n ní èmi fẹ́ sọ̀rọ̀ nípa iṣẹ́ sọ ní nǹkan tẹ̀ kan sọ káyọ̀. Dẹ́ ìgé mo fẹ́ nípa ti Akin Ọláìyá yẹn ẹ rí kọ̀ọ̀kan.
2: A sọ lọ́sẹ̀ tó kọjá ẹ sí mítìnì ní ẹ̀wá pàdé ni.
3: Ẹ̀wá pàdé. Mo ṣe mistake mi ò sí ooo.
2: Ẹ̀wá pàdé ẹ máa sanwó fine. Ẹ máa san fine.
3: Ó ga gan. Ṣé rí nípa ìgé tí kò nípa ti àwọn tó yàn án mọ́.
2: Títí ọ̀ṣìn
3: kò ní àròjinlẹ̀ ni tó bá ní àròjinlẹ̀ ni kì í ṣe irú ọ̀rọ̀ yẹn lèèyàn máa ń gbé sórí social media rẹ̀ somebody ẹ̀kẹ́ sọ́ndì kò ó ṣe irú ọ̀rọ̀ yẹn lèèyàn máa ń social media tó ṣe nìyẹn ó tún wá sọ láì ṣe pé bóyá ó sọ pamọ́ ó sọ síbi tí gbogbo ayé àti rí ni ó tún wá ń pa
2: ó tún wọ́n ò sọ bẹ́ẹ̀ imagine
3: kò mọ nǹkan tó ṣe
2: kò ẹnà rẹ̀
3: ọ̀sán ayé kì í ṣe nǹkan tó pamọ́ ó yẹ

0: jẹ́ ọmọ yẹn lórí tó ní bàbá mi ìyàwó mo ti gbàgbó.
1: Ẹyin èyí jẹ mí Afọláyan.
0: Èyí yẹ mí kẹrí kò sí nǹkan tó sọ tó bà nígbà
1: náà. Ọ̀bí èmi náà wò bẹ́ẹ̀.
0: Ìdí tó bá wu bàbá ni bàbá lè
1: tọ̀.
0: Ìyàwó tí bàbá lè sọ ọmọ tí bàbá bá rẹ̀ ti lè bí ni bàbá lè
1: tọ̀.
0: Ó ń kú un lọ́kàn ló sọ yẹn.
1: Tọ̀.
0: Tó kò sí pírọ́blẹ̀mù ńbẹ̀.
1: Tọ̀.
0: Kẹrí gbogbo nǹkan tẹ́ ẹ sọ lé ni kò sí ní ti ńbẹ̀. Kò sí bí ò lè ṣẹlẹ̀.
1: Bẹ́ẹ̀ni. Ẹ̀sìgbọ́n.
0: Èèyàn máa forí pamọ́ nínú. Ọgbà mẹ́sì èèyàn máa ba ẹ lórúkọ
1: jẹ́
0: máa
1: ṣe ìgbìyànjú rẹ̀. Èyí ti gbọ́n, èyí ti gbọ́n.
0: Nǹkan tó ò ṣe wọn sọ pé ó ṣe.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọlọ́run
1: máa fi àṣẹ̀sìn. Kò ní bàjẹ́ bá mi. Kò ní bá àwọn àgbààgbà bẹnu ẹgbẹ́ alábòsí yìí o. Ṣéyìn dádì wa náà máa ń ṣèké. Ẹ má jọ gbọ́ o. Ṣéyìn dádì wa náà máa ń ṣèké. Ẹyì káyì. Ẹ do you know Amadu? Ṣelegalese Amadu. Hello, ta ló wà nbẹ?
2: Hello.
1: Ẹyin. O kọ ibẹ ti n gbe. Ọ̀dọ́ Ahmed, aya gbọ́ yìí. Oya, ẹ dá sí.
2: Wàhálà wàhálà wàhálà, Ọlọ́run ní wàhálà.
1: Àmì. Àmì.
2: Ṣé mo ti tún já ìyàwó
1: rẹ? Mo rí yun náà. Mo rí yun. Ṣé mo pé gẹ́yìn ló kọ́kọ́ bẹ̀rẹ̀? Gẹ́yìn ló kọ́kọ́ bẹ̀rẹ̀? Ṣé ẹ rí fídíò? Ó fà já o, ó fà já o. Ṣé mo pé gẹ́yìn ló kọ́kọ́ bẹ̀rẹ̀?
2: Ó ní ìyá rẹ̀ gan tó máa ń pè wọ́n.
1: Ẹyin.
2: Tóun
1: tó ń sẹ́ndì owó sí. Tóun
2: tó ń
1: sẹ́ndì owó sí. Ẹyin gẹ́yìn náà ti dáhùn. Ṣé ẹyin èèyàn ń ṣe èké? Ẹ ṣàgbápọ̀ èké.
2: Lẹ́gbẹ́ Màyámì.
1: Ẹyin.
2: Òun náà sì ó dráàgì KCK1.
1: ìrìyìn ìnipa rọ ìrọ ọdà.
2: Ó dráàgì rẹ̀ ó lẹ́rù ni.
1: Kí ni tẹ̀ wá táàgì mi?
2: Ó lóun ti ń lówó lọ́wọ́ ti pẹ́.
1: Ìyẹn lẹ́gẹ́.
2: Lẹ́gẹ́
1: ń ṣeré ni. Lẹ́gẹ́ ń ṣeré ni. Lẹ́gẹ́ ń ṣeré ni.
2: Bá a fò gidi.
1: Ẹ wá táàgì mi ó sì ń jù má lọ wà. Kò dọ̀gbẹ́ yìí mi.
2: Ìṣe ẹ̀dẹ̀ sọ nípa Wúmà tó ní bọ́ọ̀lù. Òun ti òun fẹ́ ra lẹ̀ òun fẹ́
1: ra lẹ̀ ọkọ. Ẹyin.
2: Wọ́n sọ pé àdírẹ́sì lòun.
1: Ẹyin.
2: Àárọ̀ yìí lò. Mo wá ń rò lọ́kàn mi pé kí tíyẹn bá ṣe náà ni wọ́n máa tẹ̀. Àti wọ́n ti di ọyẹ kóun náà fura síra rẹ̀.
1: Wisdom.
2: Wọ́n ò lè mọ ara wọn rí.
1: Ẹyin òótọ́ ni òótọ́ ni.
2: Wọ́n ò lè mọ ara wọn rí. Oṣù wa jẹ́wọ́ nìkan ni wọ́n ń dra ìjà rẹ ni tó jáde fún ọjọ́
1: yìí. Ọ̀rẹ́ pé wọ́n fún òun nílé wọn ọ̀jẹ̀ kóun ra lẹ̀. Wisdom.
2: Ìgbà tẹ̀lé kan náà ló ní méjèèjì. Fóun náà wo kó yẹra rẹ̀ wò.
1: Ẹ ṣeun àdúpẹ́. 09136556952 lórí ẹ̀dẹ̀lẹ́bàrẹ̀ celebrity gossip tán bá máa kó wa báyìí aláìwú gbọ́ ẹ̀yẹ́gbẹ́ ẹ̀wọ́sìn máa kó pátápátá. Omidan kílẹ̀ tó ganu sọ̀rọ̀ wa gbogbo wa lọ́mọ àkó máa mú wọn lọ́lé gbogbo léyìn kọ̀ọ̀kan gbogbo wa ni. Bóyá ẹ̀yin náà kún nígbà tẹ́mi dálẹ̀ ẹ máa san wájú ilé ẹjọ́ pé sẹ́mi ẹ̀ fi kún. Hello.
3: Ẹgbẹ́ alábòsí.
1: Ẹni mọ̀ tí ò ní wọ̀ ọ́ Ààrẹ Jedley ní mọ́tò wa.
3: Akinye ẹ kó tó.
1: Ẹ ṣe àdúpẹ́.
3: Orúkọ tèmi ní General Sagbodori Gbàtaiwo.
1: Ó yà.
3: Ẹ jẹ́ bá wa sọ̀rọ̀ sí ti àpọ̀tù náà nǹkan pẹ̀lú Saidi Òṣùpá.
1: Ṣùnà ìrìnyún náà ń lè rí gbogbo táàgì mi.
3: Wọ́n yin tatu rẹ̀ di Òṣùpá.
1: Ẹyin kí ni wá wí. Ó sì ti ṣe fọ́nrán tó fi bẹ̀bẹ̀ o. Ẹ tó kù pé ẹnu mi lẹ́ ti gbọ́ dítèsì yẹn. Ìrọ́.

0: eighty eight to seven.
1: Fami Orodo ya. Kí gbogbo ìdí ó máa jẹ́. Kí ló jókòó ayé níwájú ògbó Olúwa? Gbogbo ènìyàn nínú Ìlọrin àtàgbègbè ẹ̀. Olúwa ti sọ̀rọ̀ o. Àṣẹ ti jáde. Pé kí gbogbo wọn péjú pẹ́sẹ̀. Fún ìsìn ìbápàdé pẹ̀lú ìfọ̀rọ̀yà. Fún ìlàjì ọdún. Make service with anointing oil. It's going to be mighty. The end sick rushing wind. Ago méje òwúrọ̀ 7 AM. Ọjọ́ Sátọ̀dé. July 11. Nípàdé àṣẹ ìbápàdé pẹ̀lú ìfàmì òròyà. Gbogbo àpáta lájọ nínú òróró titun fún àánú tuntun láti lè rìnrìn àjò ògo tuntun. Lẹ́yìn tó kò tọdún yóò fi parí. Ayé àti gbégbá ọpẹ́ sì kú o. Ìwọ ni kò dìde nílẹ̀ kájọ pàdé. Sikosoland district headquarters. Ti ń bẹ lẹ́yìn Monaco Hotel. Ìyànà Sapati Gamọ̀ ìpínlẹ̀ Kwara. Yàrá àwọn ọ̀nà ṣe Ọlọ́run tó ń bọ̀. Evangelist Larry Blessing. Evangelist Samson Ìdàdá. Pẹ̀lú Evangelist Bola Discovery. Ló máa forí fọwọ́ Ọlọ́run sọ̀kan. Abẹ́kẹ́ bàbá wa. Wòlíì Fẹ́mi Dáìró JP. Bàbá àníyànjú ẹ̀. Tálífù 08.
2: Hallelujah.
3: Mo kí Ọlọ́run tó dá ọrùn wọn ayé.
2: I greet God the creator of heaven and the earth.
3: Mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run níbi gbogbo tí ẹ ti ń gbọ́ ohùn mi.
2: And all God then whatever you are hearing my voice.
3: Níbi gbogbo tí afẹ́fẹ́ ìkànnì yìí fẹ́ dé.
2: Everywhere the wave of this frequency gets to.
3: Jọ mo fẹ́ ko bá mi wá omi rẹ sí ẹ̀gbẹ́ rédíò.
2: Get water by a radio side.
3: Bá mi wá omi sí ẹ̀gbẹ́ rédíò rẹ.
2: Get your water by a radio side.
3: Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ wà.
2: As the Lord liveth and the Spirit does.
3: Àánú máa ń àkókò yìí.
2: Àmì Jésù.
3: Gbọ́ wá omi sí ẹ̀gbẹ́ rédíò rẹ.
2: Get water by your radio side.
3: Mo fẹ́ súre sí omi yẹn.
2: I want to bless that.
3: Láti dá mi láti gbàdúrà sí.
2: As I've been led to pray on them.
3: Tí n bá dẹ̀ ti gbàdúrà sómi yẹn tán.
2: When I pray on those water.
3: O lè mú.
2: You can now take
3: them. O lè fi fọ orí rẹ.
2: And wash your
3: head. O lè fi wọ́n ilé rẹ.
2: You can also sprinkle your
3: home. O lè lo fún ṣọ́ọ̀bù ẹ.
2: You can also use it for your shop.
3: Wá omi yẹn sí ẹ̀gbẹ́ rédíò rẹ.
2: Get that water by your radio device.
3: Bẹ̀rẹ̀ àdúrà yẹn báyìí.
2: Starting the prayer right away.
3: Tí Olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ.
2: Earth is the Lord and the fullness thereof.
3: Ayé àti àwọn tí ó tẹ̀dó sínú ẹ̀.
2: The water need adjo dear him.
3: Irẹ̀ sọlẹ̀ lórí òkun.
2: For he has established upon his seas.
3: Ó gbé kalẹ̀ lórí àwọn ìṣọ́ omi.
2: And set it upon the floods.
3: Ta ni yóò gun orí òkè Olúwa lọ?
2: Who shall ascend into the love of the Lord?
3: Tàbí ta ni yóò dúró níbi mímọ́?
2: Who shall stand in his holy place?
3: Ẹni tó ní ọwọ́ mímọ́.
2: He that has a clean heart.
3: Àti àyà funfun.
2: And a pure heart.
3: Ẹni tí kò gbọ́kàn rẹ̀ sókè sí asán.
2: That has not lifted his soul to vanity.
3: Tí kò sì búra ẹ̀tàn.
2: Nor sworn deceitfully.
3: Òun ni yóò rí ìbùkún gbà.
2: He shall receive blessing.
3: Ní ọwọ́ Olúwa.
2: From the Lord.
3: Àti òdodo.
2: And righteousness.
3: Ní ọwọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀.
2: From the God of his salvation.
3: Èyí ni ìran àwọn tí ń ṣe àfẹ́rí rẹ̀.
2: Something that see their face.
3: Tí ń ṣe àfẹ́rí rẹ̀.
2: That see their face.
3: Ọlọ́run Jákọ́bù.
2: O God of Jacob.

0: gun ọ̀rẹ́ yẹn kò ní borí ẹ lórúkọ ẹ̀sùn o ò ní ṣe àṣetì o ò ní ṣe àṣàyàn o ò ní ṣe àṣeyọwọ́ àṣeyọrí ni wàá ṣe àṣeyọrí wàá ṣe ọlọ́run àwọn wòlíì kò gbọ́ àdúrà kí àánú kò yanjú ọ̀rẹ́ abá ọ̀dá májẹ̀mú. Májẹ̀mú tí ebi ò ní fi pa ọ́ tí ò ní fi pa wọ́n mọ́ rẹ̀ abá ọ̀dá àánú dẹ̀ yanjú ọ̀rọ̀ rẹ̀ Jésù Olúwawa.
1: Nípa ìfàmì òróró yà kí gbogbo ìgbà jẹ́ kí ló jókòó ayé níwájú ògbó olúwa gbogbo nínú ìlọrin àtàgbègbè ẹ olúwa ti sọrọ o àṣẹ ti jáde pé kí gbogbo wọn péjú pèsè fún ìsìn ìbápàdé pẹlú ìfọ̀rọ̀lóyàn fún ìlàjì ọdún media encounter service with anointing oil its hands of the lord will fall in rushing wind ago méje òwúrọ 7 a.m. ọjọ́ tọ́jú 11 nípàdé àdúrà ìsìn ìbápàdé pẹlú ìfàmì òróyàn gbogbo apáta lájọ nínú òróró titun fún àánú tuntun láti lè rìnrìn àjò ògo tuntun lẹyìn tó kò tọdún yóò fi parí ayé àti gbégbé ọpẹ sì kú ìwọ dìde nílẹ̀ kájọ pàdé ní csa tí ń bẹ lẹ́yìn monaco tí ìlànà sapati gama ìpínlẹ̀ kwara yára àwọn ọ̀nàṣẹ́ ọlọ́run tó ń bọ̀ evangelist larry blessing àtàwọn ọ̀mí evangelist samson dada pẹ̀lú evangelist bọ́lá discovery ló máa forí fọwọ́ ọlọ́run sọ̀kalẹ̀ lábẹ́kẹ́ bàbá wa wòlíì fẹ́mi dá ìró jẹ́ bí bàbá àníyànjú ẹ̀ tálífò 08324-0479 rí ipò wà ní ẹ̀ o.
0: Orúkọ mi ni Wòlíì àti ajíhìnrere Fẹ́mi Joshua Dairo.
2: My name is Prophet and Evangelist Fẹ́mi Joshua Dairo.
0: Tí gbogbo ènìyànjú ẹ̀.
2: Popularly known as Bàbá Àníyànjú ẹ̀.
0: Látinú ìjọ Christ Apostolic Church Greenland ilẹ̀ Àníyànjú ẹ̀.
2: From Christ Apostolic Church Greenland, the land of search by mercy.
0: Tí ó wà ní ẹ̀yìn Monarch Luxury Hotel tí àwọn kan mọ̀ sí Miriam Hall.
2: That is behind Monarch Luxury Hotel known as Miriam Hall by other people.
0: Iná Sapati Ìdojúkojú Olóró Estate.
2: Sapati Junction opposite Olóró Estate.
0: Gomo Road Ìlọrin Kwara State.
2: Gomo Road, Ìlọrin, Kwara State.
0: Gbogbo ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi.
2: All God's children hearing me.
0: O máa ń rí mi lórí ètò yìí.
2: You usually listen.
0: Ní irú àpò. Gbogbo ọmọ tó ń gbọ́ mi.
2: All God's children hearing me.
0: O máa ń bá mi pàdé lórí ìkànnì.
2: You usually come encounter with me.
0: Ní gbogbo ọ̀sẹ̀.
2: Every week.
0: Nítorí ìpàdé àdúgbò gbé kalẹ̀ ní ilé ànúyànjú ẹ ní gbogbo ọjọ́ Thursday.
2: Because of the prayer program that is set by God every Thursday.
0: Ọjọ́ Thursday.
2: This coming Thursday.
0: Mọ gbàgbé àti wà nílé ànúyànjú ẹ.
2: Don't forget to be there.
0: Ó máa lágbára gan.
2: It will be very powerful.
0: Mo wà nílé.
2: I am fully at home.
0: I will be at home.
2: Mo wà nílé.
0: Mo dẹ̀ fẹ́ kí wọ́n náà rí pé ó wà ń bẹ̀.
2: And I want you to ensure that you be there.
0: Ní ọjọ́ Thursday tó ń bọ̀ yìí.
2: This coming Thursday.
0: Bí Olúwa ti mi ẹ wá.
2: The Lord liveth and his spirit.
0: Àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Mo fẹ́ fi àkókò yìí sọ fún ọ.
2: I want to use this time to meet
0: nípa ìpàdé alágbára tó ń bọ̀.
2: By the reason of that prayer program.
0: Ní July 11.
2: July 11.
0: Tí a máa ń ṣe lẹ́ẹ̀mejì lọ́dún.
2: That is usually held twice in a year.
0: A ti ṣe ti February.
2: We've done that of February.
0: Ó ku July.
2: Remaining that of July.
0: A máa ń fi òróró gbàdúrà.
2: We usually pray with anointing oil.
0: Sórí ní oṣù keje yìí náà.
2: See this 7th month of.
0: Eléyìí tá ń wò níwájú yìí.
2: The one we are looking at.
0: O gbọ́dọ̀ wà ń bẹ̀.
2: You must also be.
0: Lọ́ra òróró rẹ.
2: Go and get.
0: July 11. Ago méje àárọ̀.
2: By 7 a.m.
0: A máa jọ pàdé nílé ànúyànjú ẹ̀. Gbogbo ènìyàn ti ń wá.
2: People are coming from all.
0: Fún anointing service yẹn.
2: Eléyìí
0: tá a ṣe ní February.
2: The one we had in February.
0: Ẹ̀rí rẹ̀ ò tí tán lẹ̀.
2: The testimony is still ongoing.
0: Mo fẹ́ kí ìwọ náà darapọ̀ mọ́ àwọn ẹlẹ́rìí.
2: I also want you to join the testimony.
0: Ìwọ náà gbégbá ọpẹ́.
2: I'm a thanksgiver.
0: Torí àánú.
2: Because mercy.
0: Ó máa dàpọ̀ mọ́ májẹ̀mú ìfòròyàn yẹn.
2: We commune with the covenant of that anointing. Adé
0: gbé odidi.
2: And we.
0: Ọlọ́run tó ń gbọ́ mi.
2: All God's children hearing me.
0: A ṣì wà nínú májẹ̀mú.
2: We are still in that month of covenant.
0: Tí a bá ń sọ̀rọ̀ nípa oṣù kẹfà.
2: We are talking about the 6th month.
0: Tá a bá sọ̀rọ̀ nípa ojúrere.
2: If you are not talking about favor.
0: A ti sọ̀rọ̀ nípa ẹ̀.
2: We are yet to refer to it.
0: Ẹ gbọ́ mi sà.
2: Listen to me.
0: Oṣù kẹfà yìí. Oṣù ojúrere ni.
2: Month of favor.
0: Oṣù ìròyìn ayọ̀ ni.
2: The month of good news.
0: A ṣì wà nínú ìrìnàjò ojúrere.
2: We are still in the journey of favor.
0: Tí ènìyàn bá ń wà ní abẹ́ ojúrere.
2: If a man is operating under favor.
0: Tí ayé rẹ̀ ń rìn nínú ojúrere.
2: And the life is operating in favor.
0: Àwọn nǹkan kan á ṣẹlẹ̀ sí.
2: Starting to happen.
0: Nínú ẹ̀ náà ni màá sọ.
2: And part of which I'm going to share.
0: Ṣùgbọ́n kí tó lọ sínú ìyẹn.
2: But before I go into that.
0: Ẹ jẹ́ ká lọ sínú Psalm 102.
2: Psalm 102.
0: Then.
2: Psalm 102 verse 13.
0: Yes.
2: Ìwọ́ dìde.
0: Ìwọ́
2: sì ṣàánú fún Sioni.
0: Ìwọ́ ṣàánú fún Sioni.
2: Nítorí àsìkò àti ṣojú rere.
0: Nítorí àkókò àti ṣojú rere sí.
2: Nítòótọ́.
0: Àkókò náà dé.
2: Yes, sir.
0: Gbogbo ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi.
2: All God's children.

0: lórúkọ Jésù a máa fi yẹn ká òfin tó gbé kalẹ̀ lọ́fíìsì ẹ tí kò fi vẹ́vọ̀ ẹ̀yẹn òfin tó gbé kalẹ̀ níbi tó o ti fẹ́ gba kọ́ńtíráàtì yẹn òfin tó gbé kalẹ̀ tí wọ́n fi fẹ́ fi sípò yẹn lórúkọ Jésù atú òfin yẹn ká atú òfin yẹn ká àtìyẹn Romans 9 verse 15 to 16 ó ní ẹ̀ àánú fún ẹni tí èmi yóò jà nù fún èmi yóò ṣàánú fún ẹni tí èmi yóò jà nù fún inú àwọn tí ọlọ́run máa ṣàánú fún oṣù tó ń wọnú ẹ lọ yìí ọ Jésù ó máa wà ńbẹ nínú àwọn tí olúwa máa ṣàánú fún ọ Jésù máa kà ọmọ wọn gbogbo ọmọ ọlọ́run tó ń gbọ́ mi ohun méje yìí ló máa ṣẹlẹ̀ sí ọ bọ̀ máa sọ méjì ń bẹ̀ báyìí tá a bá dénú ìpàdé ní ọjọ́ Thursday máa máa sọ yòókù
1: máa lo use Joseph as a case study
0: àkọ́kọ́ ni eléyìí
1: this is the first
0: kò sí kẹ́ni tó lè pa ẹ́
1: you will not be killed anyhow by
0: kò sẹ́ni kẹ́ni tó lè pa ọ́
1: you will not be killed anyhow
0: tí o bá ń rìn nínú ojú
1: if you are waiting in favor
0: kò síbẹ̀ nìyẹn ṣe lágbára tó
1: no matter that power of that person
0: kò lè pa
1: cannot be
0: gbogbo àwọn ẹ̀gbọ́n Joseph
1: all the siblings of Joseph
0: wọ́n fẹ́ pa ni
1: they plan to kill him
0: nítorí ìran rẹ̀
1: because of his vision
0: nítorí ohun tó lórí wọn ò padà rí pa
1: ekejileleyi this is the second
0: tí ènìyàn bá rìn nínú ojú ere
1: a man is operating in favor
0: wọn ò lè pa ìran rẹ̀
1: your vision cannot be erased
0: oh my god wọn ò ní lè pa ìran rẹ̀
1: your vision cannot be
0: báyìí lolúwa wíṣẹ́
1: sin the law
0: ìran tó gbé wáyé
1: the vision that you have brought to
0: the world ohun tó wáyé wá ṣe
1: your purpose of birth
0: ẹnikẹ́ni ò ní dádúró
1: mi jésù
0: mo gbọ́ létí mi
1: I heard it in my ear
0: iye ẹ̀yin tẹ́ ń rò pé
1: ìgbà
0: wo ni ogun máa tán
1: that when will your battle be ever over
0: ọ̀gá òun rò pé ìgbà wo logun rẹ̀ á tán
1: when will your battle be over
0: àǹtí òun ronú pé
1: sister you are thinking that
0: ìgbà wo ló máa bọ́ lọ́wọ́ ogun yìí
1: when will you be free from this battle
0: èmi sọ fún ọ bí wàá ti sọ fún mi báyìí
1: I'm telling you as the Lord said to me
0: now wípé láìpẹ́ yìí
1: that in no distant time
0: ní kíákíá yìí
1: very soon
0: ó máa bọ̀ yẹn bẹ́ẹ̀ lolúwa wí
1: so said the Lord
0: a ṣe ojú ere sí ẹ ọ̀nà rẹ̀ àdẹ̀là ẹ jẹ́ à ń pa ní àárọ̀
1: Thursday morning
0: ó máa lágbára
1: it's very powerful
0: Christ Apostolic Church
1: Goshenland
0: ilẹ̀ ó wà ní ẹ̀yìn Monarch Luxury Hotel tí àwọn kan mọ̀ sí Miriam
1: Hall some people know as Meti Junction
0: ìdojúkojú olóròrò ẹ̀sìn
1: Gama
0: Road Ìlọrin Kwara State mọ̀ ṣe bí ẹni pé o gbọ́ tó gbòòrò o lè gbòòrò mọ gbàgbé pé tó o bá dẹ̀ ti gbòòrò o lè gbé gbòòrò tó o bá dẹ̀ ti gbé gbòòrò ìgbòòrò ni wà á máa gbé rí wípé a pàdé kí ẹnikẹ́ni mọ̀dà ọdún ó mọ̀ fi ẹ̀sìn tàbí àṣà mọ̀ fi rẹ̀ dúró pè mí sórí nọ́mbà yìí
1: 08032404977
0: kẹ́nìkan sọ fẹ́nìkan pé lọ́dún yìí àánú ju ẹ̀

ìtúsílẹ̀ láti bọ́ lọ́wọ́ ogun ẹ̀sìn ọjọ́ pípẹ́ pẹ̀lú àdúrà ọ̀nà àbáyọ breakthrough lábẹ́ ìfàmì ìròyìn ọ̀pá wòlíì májẹ̀mú àti àwọn olórin ẹ̀mí tí wọ́n máa pẹ̀lú bàbá olùgbàlejò prophet and evangelist olúwa ṣ

0: Fọ́dà ṣẹ́gun.
1: A ní ìgbàgbọ́ pé abùkún fún nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yìí. A gbà ní àdúrà kí Ọlọ́run ṣe yín ní olùṣe ọ̀rọ̀ rẹ̀. Fún àdúrà, ìmọ̀ràn tàbí ẹni ìbéèrè, ẹ lè pé bàbá wa sí orí ẹ̀rọ yìí 08034044133. Lẹ́ẹ̀kan sí 08034044133. Kí Olúwa kí

ẹ̀wọ̀n bá a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún rí ọ̀fẹ́ ńlá tó fún wa láti wà láyé láti wà láàyè káàbí ọ̀sẹ̀ ọlọ́run bá ti ń bẹ lókè tó ń ṣiṣẹ́ wa a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ọdún 2026 a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún iṣọ́ fún gbẹ̀wá fún àwọn èèyàn tí wọ́n yí wa ká àmọ́ àdúpẹ́ lọ́wọ́ rẹ̀ o àwọn èèyàn tí wọ́n yí wa ká àdúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ìdajì ọdún 2026 ọ̀pọ̀lọpọ̀ ò ti rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ohun ló ti ràn ọ̀pọ̀lọpọ̀ omi ni àdúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún oṣù kẹfà yìí o òní tó jẹ́ ọjọ́ tó kẹ́yìn nínú oṣù májèkú jẹ́ ọjọ́ tó a o àti gbogbo àwọn olùgbé wa ọlọ́run wọn bá mi ọlọ́run mi àdúpẹ́ o àdúpẹ́ lọ́wọ́ rẹ fún rí ọ̀fẹ́ ńlá tó fún wa àdúpẹ́ púpọ̀ fún july tí ń bọ̀ lọ́nà àdúpẹ́ lọ́wọ́ rẹ fún ìtókùn nínú ọdún 2026 ẹ kàlẹ́ ẹ káàbọ̀ sórí ètò láwọlé sùn ní ìkànnì dán àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run bá tó ń sọ wa láti máa ṣètò lóòrèkóòrè ní ìgbàkúùgbà lórí ètò yìí ẹ láǹfààní láti sọ síta bọ́rọ̀ náà ṣe jẹ́ lọ́kàn yín kí láwọn nǹkan tẹ́ ń là kọjá kí láwọn nǹkan tí ẹ ń fojú finá àwọn nǹkan tó fa ìjákúnyìn àjò yín ní ọ̀rẹ́ tàbí láàrin ojúlùmọ̀ tàbí láàrin lọ́kọláyà tàbí láàrin mọ̀lẹ́bí ẹ sọ síta ni wọn láláìdá ọkọ yín á gbà yín nímọ̀ràn ní àyín iṣẹ́ ọlọ́run bá mi ni nọ́mbà tẹ́ sọ síta sí 09159 1011 0916 15 1011 oní nọ́mbà tẹ́ fi voice note ránṣẹ́ sí yálà látọ̀rẹ́ whatsapp tàbí àtẹ̀jíṣẹ́ orúkọ títẹ̀mí ni adéolú

Ọlọ́run bá mi lólòmí láti máa sọ̀rọ̀. Ọlọ́run bá mi náà lólòmí láti máa ṣiṣẹ́. Ọlọ́run bá mi náà ló ń lò yín láti gbọ́ mi. 0916-159-1011 Látòrí Facebook ẹ̀tẹ́ Diamond 885 TV. Ẹ lára ní láti rí mẹ́mbẹ́ Diamond 885 TV. Kábíyèsí o. Ọlọ́run bá mo dúpẹ́ fún rẹ̀ fún láti fún wọn lálẹ́ òní. A dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún àǹfààní láti fún àwọn èèyàn tí wọ́n sọ síta. Èmi fẹ́ràn láti máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá. Nítorí kì í ṣe ń pa agbára wa ni ọ̀nà àbáyọ fi ń dé bá àwọn èèyàn tí wọ́n sọ síta. Àwọn èèyàn ni wọ́n ti sọ síta nígbà kan rí. Ṣùgbọ́n bóyá wọn ò ní ìgboyà láti tún sọ síta lẹ́ẹ̀kan sí. Tẹ bá dẹ̀ fẹ́ sọ síta, gbìyànjú láti fi ránṣẹ́ lẹ́ẹ̀kan sí. 0916-159-1011 Ó ní nọ́mbà tẹ́ fi voice note ránṣẹ́ sí tàbí àtẹ̀jíṣẹ́. Àwọn àtẹ̀jíṣẹ́ kan wọn ní àyìn ìgbẹ̀ náà la gbéyẹ̀wò. Ẹ fọkàn yín balẹ̀ níbikíbi tẹ bá ti ń gbọ́ wa. Ẹ má mi kan. Ẹ má dà á kọ yín o bẹ́ bá mọ̀ bó ṣe jẹ́ gan nu. Inú mi dùn láti ṣètò lálẹ́ òní. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan láti rí. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn ọmọ Nàìjíríà ń fẹ́ látọwọ́ ìjọba. Ṣùgbọ́n ẹ jẹ́ ń fi àsìkò yìí sọ̀rọ̀ yìí láàrin ìṣẹ́jú kan sí méjì. Ẹ dákun má da ìdọ̀tí sínú gọ́tà. Tẹ bá dé ìlú Èkó, alàgbàlugbù omi ló sì. Tẹ bá dé àwọn apá ibì kan nílẹ̀ Yorùbá, àgbàrá ti gbé àwọn. Tẹ bá dé àwọn apá ibì kan, àgbàrá ń kọ̀wé sí wọn ṣùgbọ́n wọn múra. À ń fásikò yìí sọ fún àwọn ìjọba tí ń bẹ ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n ti wà lónìí. Ẹ sọ fún àwọn tó wà ní ẹ̀ka àyíká àyàn Ministry of Environment. Ẹ jẹ́ wọ́n ṣiṣẹ́ wọn láàkóta wáyé. Ẹ ṣiṣẹ́ yín bí iṣẹ́. Ẹ má bẹ̀rù ẹnì kankan. Ẹ ṣiṣẹ́ yín bó ṣe ẹ̀kẹ́ ṣiṣẹ́. Nítorí ìkànnì ìbàdẹ̀ ẹ̀rú yóò kàn tọmọ o. Tójú ló mọ̀ tarátọ̀ rẹ̀ ni gbogbo ẹ̀ yóò jalè o. Ẹ ṣeun púpọ̀. 0916-159-1011

0: ọmọ kan ti gbàgbé kò fún lóyún náà kó tó di wípé wàá lọ nípò fẹ́ lọ dànà bẹ́ẹ̀ wọn á kàn máa gbà ẹ̀ ǹjẹ́ irú nǹkan bá yẹn dà mo fẹ́ kí àwọn ọmọ nàìjíríà kan bá dá sí.
1: Ọ̀dà ẹ̀yin aráalé wa ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ṣe ń bọ̀ yìí mo fẹ́ ká máa fi ọgbọ́n ọnú gbé ká dẹ̀ máa wo ọ̀nà àbáyọ sí àwọn ọ̀rọ̀ náà ẹ já lọ sórí WhatsApp ká sáré wo àwọn ọ̀rọ̀ mẹ́ta yìí àti àwọn ìmọ̀ràn táwọn yẹn ti ń fi ránṣẹ́.
2: Ẹ kalẹ́ o, ẹ kú àtàárọ̀, ẹ pété dáàmọ́dù níbàjẹ́ o. Orúkọ mi lẹni tọ́lọ́mà láti ìlú ti ọlọ́mà. Mo fẹ́ dá sí prógámù tí í ṣe ni. Ní tọ́lọ́mà yáyàn lówó tónikẹ́ni ẹ lọ́wọ́. Ẹ rí i ní kúkúrú èdè mi fẹ́ gba ẹni ẹ nímọ̀ràn kó fà lé ọlọ́run lọ́wọ́. Ìjà èèyàn ìjọ ọlọ́run ojú èèyàn lọ ṣe ń gé ti báyìí. Bíkọ́ tó bá ní kóhun ṣì máa kọ̀ntínà àti máa sìn ìrọ̀ níbẹ̀ òdúró ọlọ́run sọ.
1: Ẹ̀dà ìṣeun fún ìmọ̀ràn tẹ fún wa ẹ já fi lé ikùn.
3: Sí ní èdè ìmọ̀ràn láti ọmọ ọ̀dọ́ ọ̀dọ́ ọmọ nìjẹ́ ìrere kẹ́rin nínú ọ̀dọ̀ mi tí mo bá wá bí alẹ́ bára bí olùgbà di àsín ó lè wá mú lé ó sì aago ìbẹ́ẹ̀dì wá èyí máa ń pa mí nígbà mi máa pa nípa bíi méjì nínú irun lé nígbà tí ń pa èyí máa agogo tó fẹ́ di time to time bí wọ́n tó bíi méjì mẹ́ta méje mẹ́ta báyìí yíwá torí erí aṣọ bẹ̀ṣítì yíwá gbàmí wà gbàmí wà dẹ́pẹ́ mo ní mọ pray lọ́wọ́ gbogbo yìí mọ ọ̀dọ̀ muslim mo ní wọn ṣàjọ́ àná lórí ń gbà mí láyé mo kàn lè mú kan pàlẹ́ tẹ́jú kábàá yìí kàn bá sí lórí bẹ́ẹ̀dì ìdúródé tẹ́sí pé kọjá àti àgbẹ̀ yìí gbéyà ló mú kọ́ ní ọ̀dọ̀ wa ẹ̀jọ̀ dákun kí ló lè fà á àdẹ́pẹ́ kí kan báwọn kí ló lè fà á
1: ẹ̀dàkùn kí ló lè fà á o ẹ̀dàkùn ẹ̀ bá ń gbéyẹ̀wò.
4: Hello, ẹ kalẹ́ o, ẹ kú òtò, ọlọ́run yóò mọ ọ̀rọ̀ yín lọ́wọ́. Orúkọ mi ni ẹni tí ọlọ́run mọ̀. So ẹjọ́ mo fẹ́ sọ síta ni, ó ní kinní kan tó ń bọ́dà máìndì mi. Ẹjọ́ ọ̀nà méjì ló pín sí. Àkọ́kọ́ ni pé wọ́n ní ọmọbìnrin kan tó máa ń wá sí tí mo ti ń ṣiṣẹ́. So wíwá rẹ̀ ó máa ń disturb mi wípé báwo ni. So ó wá ní ẹnìkan tó wà lẹ́gbẹ̀ẹ́ mi tá a jọ ń ṣiṣẹ́. So yóò máa sọ fún ẹnìyẹn, ẹnìyẹn máa ń sọ fún mi pé ọmọ yìí fẹ́ fẹ́ mi ni. Mo á sọ fún wọn pé ọmọ yìí ò fẹ́ mi o, nítorí pé ó ti ní ti ń fẹ́ ni pé kò lè fẹ́ mi. So mo sáà ń ṣàlàyé fún wọn báyẹn. So lẹ́nu àná sí òní, òní ó wá clear sí mi. Mo ọmọbìnrin yẹn wá síbi tí mo ti ń ṣiṣẹ́. So ẹ wá ń sọ fún mi pé ẹ wá ń sọ fún àwọn tó wà ní sọ̀rọ̀ àbí mi sí mi pé èmi ni ẹ fẹ́ òun ni pé èmi ti sọ pé èmi ò lè fẹ́ òun. Mo ní nígbà wo ni mo sọ gbogbo irú nǹkan báyìí? Ó wá ní kò lè yé nínú àwọn ọ̀rọ̀ tèmi ti sọ síwájú ni èmi ti sọ. Mo á ní èmi sọ bẹ́ẹ̀ because èmi kọ́ lọ Ọlọ́run mi sì lè sọ pé èyí fẹ́ nìkan àbí ìní fẹ́ nìkan, ṣùgbọ́n mò ń gbàdúrà pé kí ìfẹ́ Ọlọ́run kó ṣe. So mo wá fẹ́ jẹ́ kí àìyàn ọmọ Nàìjíríà gbà mí nímọ̀ràn. So nírú situation bá ìgbà wo lèèyàn le gbé? Because nírú òní yìí kódà wọn tó tún wà ń sọ́ra ní sì mi sọ mí di aláìníṣe pé bóyá èmi ni ìfẹ́ something like that. Ó minú ló minú ẹjọ́ kí àwọn ọmọ Nàìjíríà kan gbà mí níyànjú. Mo pè ní ọjọ́ kan. So bí mo ṣe wá pè mo wá drop call. So ọ̀nà ìní nọ́mbà rẹ̀ wá dá nọ́mbà mi padà. So ìgbà tí nọ́mbà rẹ̀ dá nọ́mbà mi padà, so èmi wá ń try àti sọ pé ẹ̀lú ẹ̀lú. So ẹni yẹn wá sọ̀rọ̀. So instantly ọkùnrin ni ara ń

0: láwọlé sùn. La sọ ọ́ síta.
1: Ẹ ló ẹ kalẹ̀ o, orúkọ mi ni ẹni tó fẹ́ sọ síta ni o.
0: Ṣé ẹni tó bá dákẹ́? Tara rẹ̀ bá a dákẹ́ ni.
2: Mo bá ya nǹkan tó sú mi, ikú ò ṣe kú fún mi ni, ẹ pé ikú rọrùn fún mi ni, àti ní kí n gbé ka jẹ.
0: Wọ́n fi ronú para rẹ̀.
3: Ẹ wá ń ṣe bí wípé fún mi gan, ikú rẹ̀ àti ń wá.
0: Gbìyànjú kò sọ síta lórí.

0: Ọlọ́run ti bàrán sí Ọlọ́run jẹ́, eléyìí ó ti tú jọ tán. Ìgbà tó yáwó lọ́wọ́ ọmọ ìjọ tí ò dẹ̀ san padà. Ẹjọ́ séjọ yẹn lè tẹ̀síwájú. Mo kàn máa rọ obìnrin yẹn ni pé kó kùn. Ọlọ́run tí òun lé ni kó tó mú ni. Ọlọ́run á ṣèdájọ́ fún tó yẹ pé ó lóòótọ́ ló gbowó lọ́wọ́ obìnrin yẹn tí ò dẹ̀ dá padà. Ìyàwó ìrántí èsì ni o, kò sí ìyàwó ìrántí Ọlọ́run.
1: Ó dá ẹsẹ̀ mo dúpẹ́ o, ẹsẹ̀ mo dúpẹ́ o.
2: Ẹ kalẹ̀ olóòtú. Ṣé rí ọkùnrin tó sọ pé àwọn èèyàn sọ pé òun ò nìkan ṣe tó ti pé tó ti kọ̀ yẹn ò drop lọ́dọ̀ rẹ̀ tó wá padà wá ń bínú pé kinní ó yẹ kó fura pé ọkùnrin then òun náà tó ló gbé kọ̀ yẹn last so ó ti yẹ kó ti pé ẹni tó gbé kọ̀ yẹn tó jẹ́ ọkùnrin yẹn gangan definitely ẹni tó ń fẹ́ nìyẹn ó wà nílé ọkùnrin yẹn nìyẹn so ó ní láti kíyèsí ara o ó ní láti kíyèsí ara ọkàn mi nìyẹn orúkọ mi ni ẹni tọ́lọ́run mọ̀.
3: Ẹ̀lú ẹ̀kálẹ́.
1: Ẹ̀kálẹ́ mọ̀.
3: Kú ètò. Ẹni tó sọ pé òun yá ìyàwó pásítọ̀ lówó ẹ̀wò kò palẹ̀ Ọlọ́run lọ́wọ́ kó má wulẹ̀ béèrè mọ́ kò fẹ́ sán ni kó palẹ̀ Ọlọ́run lọ́wọ́ kò fẹ́ sán ni kó má lọ sí níjà. Torí ẹlòmíràn kàn fi ìgbàgbọ́ bojú ni o. Ẹnì kejì yẹn kó ètò lọ fẹ́ ìyàwó mi ẹni yẹn ò ní fẹ́ o. Ẹni yẹn ò ní fẹ́ kó lọ fẹ́ ìyàwó mi Ọlọ́run á pèsè ìyàwó tiẹ̀ fún.
1: 0916159 Alright. Ejabu Kole. Hello. Hello. Talema. Eba mi gbohun soke. Eshe oma.
4: Ejade tula.
1: Yes, ma. Eshe oma. Ẹ̀rọ
4: ta eléyìí tẹ́mi fẹ́ dá sí ń bẹ̀ fi àkọ́kọ́ lẹ obìnrin tó ní ìyàwó pa lówó àwọn èèyàn ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ kó fà sí kóòtù Ọlọ́run kó kàn sọ fọ́lọ́run ní òbú o ló yá ní o tọ́ba tọ́lọ́run bá tó bá fẹ́ kí n ṣe fún mi kó sọ fọ́lọ́run Ọlọ́run fẹ́ ká ní ara wa jẹ́ ẹ. I don't think I'm sure about it. Ni ó bá máa wá àdẹ́lẹ́ ìdíje àti ilé ọkọ ló wà òkọkùnrin yẹn kó kíyèsí ara o bàbá náà o yóò dára fún
1: àmì ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ o ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ o fẹ̀yìntì ìmọ̀wà àtẹ̀yìntì ẹ̀fà àtẹ̀yìntì ránṣẹ́ látọ̀rọ̀ whatsapp ìbá ìjẹ́mọ̀ràn ẹ̀já mọ̀ bó bá yẹ pé sọ síta ni ẹ̀já mọ̀ ẹ má jò dàpọ̀ mọ́ra wọn.
5: Ẹ ò lótú. Ẹ kú iṣẹ́ ọba lórúkọ Jésù. Ẹ ṣé o. Ọ̀rọ̀ tí tẹ́lẹ̀ dá sí bẹ́ẹ̀ ni ti ìyàwó pásítọ̀ tó gba owó lọ́wọ́ ọmọ ìjọ ẹ̀ tó yà ní owó tí ó dá owó yẹn padà. Kí wọ́n máa yẹ kó fi ilé kó falẹ̀ Ọlọ́run lọ́wọ́. Because tọ́ba jọ ń falẹ̀ nígbà tó sọ pé fìsítì wo ló ṣe fún un. Eléyìí wo lọ́nà nígbà tó kó fún un. Kò dé léléyìí lóòótọ́. So kó falẹ̀ kó tu Ọlọ́run lọ́wọ́ tó bá wù kó fún tó bá wù kó má fún Ọlọ́run nìkan ló bá dákẹ́ dájọ́ Ọlọ́run nìkan ló lè dá láàrin wọn tí wọ́n jẹ́ kan tí mo rí bẹ́ẹ̀. Eléyìí tó sọ pé òun fẹ́ àfẹ ọ̀nà tí ó fi sọ pé kó lọ sáfù kó lọ skul kó lọ sáfù kó ìgbà tó padà dé tó lọ bá ìyàwó sí ọ̀sọ̀ pé òun ò sí mọ́ á bẹ́ tako ó tè fi sílẹ̀ kì í ṣe ìyàwó ẹ ó ti ní ọkọ mi tó fẹ́ fẹ́ nìyẹn kì í ṣe ìyàwó ẹ. So I better go to see Ọlọ́run àpèsọ ìyàwó fún alánà fún so ọjọ́ tó tẹ́ mi rí bẹ́ẹ̀ o.
1: Ó dá ṣeun ẹ̀ṣẹ̀un adúpẹ́ lọ́wọ́ yín fún ìmọ̀ràn tẹ́ fún wa àmọ́ lórí o ẹ̀já gbẹ́kọ̀ bí méje sí mẹ́ta ká tó lọ rí ta. 0916159101 Hello ẹ̀ka lẹ́ o. Hello.
6: 0916159101

0: Ε, καλό.
1: Ε, καλό.
0: Εσύ.
1: Αν εγώ να σε του ίνιου.
0: Μόν πάει. Μόν πάει, σα. Κοντά. Μόν τι σε τον. Ελώ, ε, καλό. Ε,
2: κοίτου.
0: Σα.
2: Λάκη λίγο, τα είπα, γίνω λίγο ακόμα.
0: Εσύ, μόν σα, λάτσε, όταν είπα, του.
2: Èyí tí èyí náà fẹ́ dá sí ni ìdí tí gbowó lọ́wọ́ ìyàwó pásítọ̀ tó gbowó lọ́wọ́ ọmọ àjọ kò ní bẹ̀rù ọlọ́run o. Báyìí kó ní bẹ̀rù ọlọ́run ni kò ní dìnà pé òun ò gbowó lọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn ọ̀jọ̀gbọ́n ṣe ń sọ látàárọ̀, èmi ní bìlíìfù pé ó padà wá tọrọ dárígbọ ilé obìnrin yẹn o. Ṣùgbọ́n kó wá tètè padà kó ronú ẹ̀ padà kí ìdájọ́ ọlọ́run tó dé lórí ẹ̀ o.
0: Ẹsẹ̀nsá.
2: Ó ní obìnrin kan máa ń wá síbi iṣẹ́ òun.
0: Wọ́n jọ wà níbi kan.
2: Tó bá mọ̀ pé obìnrin yẹn wù ó bá sọ̀rọ̀ kó fẹ́. Tó bá sì wà mọ̀ pé kó wù ú ó fi sílẹ̀ jẹjẹ́ títí ẹ̀ kó mọ wulẹ̀ dà láàmú rárá. Gẹ́gẹ́ báwọn yẹn ṣe ń sọ, òun ọkùnrin tó ní òun tó fẹ́ di tó fẹ́ da omi títì sí lọ́kàn yẹn kò sí nǹkan kan, ó lè ṣe fáwọn ilé.
0: Kódà sá. Ẹ ṣeun adúpẹ́ o, a mọ̀ lóore o fún ìmọ̀ràn tẹ fún wa lónìí. Ẹ̀lọ́ ẹ̀ka alẹ́ o.
3: Ẹ̀lọ́ ẹ̀ka alẹ́ o.
0: Ẹ ṣeun.
3: Àtàrà fún yẹn mọ̀ rí wí o.
0: Ẹ ṣeun. Àmì.
3: Ẹ ní ṣiṣẹ́. Ẹ jọ ẹni tẹni ó yá ìyàwó pásítọ̀ lówó ẹ̀. Láì kó o gbowó lọ́wọ́ ẹ̀. Láì sí ìyàwó pásítọ̀ ẹ̀ kìdí láì kó o gbowó.
0: Ó lóun gbowó lọ́wọ́ ẹ̀ kó lọ mẹ́rin wá.
3: Kó sọ fún ọkọ ẹ tó jẹ pásítọ̀ ṣe jẹ kọkọ ẹ náà mọ bí àwọn èèyàn ṣe wá ń sọ yẹn kó wá fà sí kòtò ọlọ but kó jẹ kí ọkọ ẹ gángan mọ pé òun yá ìyàwó yín lówó ìyàwó yín ò dẹ dá padà ní kò lọ mẹrin wa kó dẹ sọ fún ọkọ tiẹ gángan kó dẹ kúrò ṣọọṣì kó fà sí kòtò ọlọ ọmọ abẹ tó bọ.
0: Ọ̀dà ẹ̀ṣẹ̀un ẹ̀ṣẹ̀un dúpẹ́ o ẹ̀ṣẹ̀un. Gbogbo àwọn ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ẹ láǹfààní láti gbẹ́kun rẹ̀ tí a bá padà dé nítorí àwọn èèyàn tí wọ́n ń gbọ́ wà torí tá a bá tún sọ ǹtìn tún sọ bàbá tún padà dé yóò rí bákan bákan àfi ṣe àwítúnwí ọ̀rọ̀. So arọ̀ yín pé kẹ wá nǹkan fìdílé kì í ṣe ìyàwó pásítọ̀ nìkan ló sọ síta bẹ́ẹ̀ náà ni ẹlòmíì náà sọ síta arákùnrin kan náà tún sọ síta nípa àwọn nǹkan tó ń dojúkọ wọn nílé ara wọn tí àwọn èèyàn ò fi bẹ́ẹ̀ ní òye ọ̀nà àbáyọ ṣùgbọ́n a tún gbogbo ẹ̀ sọ síta bàbá padà dé ìkànnì diamond fm lẹ́ ń gbọ́ ẹlẹ́mbẹ́ ọ̀hún à ń bọ̀.

0: alagba to ba mori kewe ategbo ni fi daju ko gaga bi aisan ba lugo si lagu ara kase re lete bibi to ba ti togbo togbo ti godi to tona titi dopin agba isegun loro kan baba duro dede are dakole baba wa nbe lagba onisegun ibile to ma ba ti se lo ewe ategbo sawuta ispani ja lagu ara ara ma ku tai tai ka ti soju se lodo ololufe odogun ohun igbe ayo ti e tin detailo mi esi o eya ara ti o si se bo ti ye ko si se gbogbo e lo ni o ti are lo se pataki gbogbo kudie kudie to ba ti bi lagu ara re tete ma bo lodo baba duro dede are dakole ọkùnrin tó bá ti ń bọ̀ wá orógbó mẹ́sàn-án ni kò mú dání orógbó mẹ́sàn-án obìnrin nǹkan ju nǹkan lọ́mọ gbà pé bàbá dúró déédéé ààrẹ dákọ́lẹ̀ sórí 06-5491-7057 06-5.
1: Dédé wòye ò gbogbo ara lé èmi náà ni tiyín tó tọ́hún ni bàbá dúró déédéé ààrẹ dákọ́lẹ̀ bàbá olórógbó mẹ́sàn-án fọkùnrin méje ni fún obìnrin níléeṣẹ́ bàbá dúró déédéé gbogbo ilẹ̀ ti mọ̀ pé àìsè nǹkan mìíràn lẹ́yìn àwọn nǹkan tó lè ṣe ìdójútì ọkùnrin lágbolé ìfẹ́ lágbolé olólùfẹ́ bàbá dúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ bàbá wà ńbẹ̀ tí obìnrin bá ti ń sọ fún òun ọkùnrin wípé what man can do woman can do ta àbùkù ń bọ̀ díẹ̀díẹ̀ nu tètè máa bọ̀ wá dọ̀ bàbá dúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ ìwọ ọlọ́mọ ọkùnrin tó bá kù díẹ̀ káàtó tètè wá kàn fún agbára rẹ lọ́dọ̀ bàbá dúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ mo ti wà roundabout gèrè alimi níbi tẹ́ ti ń bọ̀ wá lọrin nípínlẹ̀ kwara gèrè alimi roundabout ẹbẹ̀rẹ̀ ráṣíà mo ti wọkọ̀ ìkọ̀ tẹ́lẹ̀ náà ni 07065491 ẹtúbọ̀ lẹ́ẹ̀kan sí 07065491 bàbá dúró dédé ààrẹ ìdákọ́lẹ̀ ni ẹbí dádì mọ́mì ààrẹ ìdákọ́lẹ̀ ni ẹbí rí fún.

sì gba mọ̀ràn lóríṣiríṣi sí ọ̀nà àbáyọ látẹnu àwọn ọlọ́gbọ́n onímọ̀ olóye àtàwọn tí wọ́n ti nírò là kọjá ìrí láwọlé sùn ní déédé aago mẹ́sàn-án àṣáálẹ̀ gbogbo ọjọ́ ajé Monday ọjọ́ ìṣẹ́gun Tuesday àti ọjọ́bọ̀ Thursday lórí ìkànnì Monday.

0: dábò padà sórí ètò láwọlé sùn ní ìkànnì diamond fm ẹ̀kàlẹ́ ẹ̀kọ́ dídé àsìkò níbikíbi tí ọwọ́jà kànnì bá fẹ́ dé ètò láwọlé sùn lẹ́tọ̀ kan tẹ́tì láǹfà láti sọ ó síta lórí àwọn nǹkan tó ń gbé yín lọ́kàn ta ẹkún àdásùn tó ń fa àròkàn tó ń fa ìjákulẹ̀ tàbí ìrẹ̀wẹ̀sì sọ́kọ yín láláì dáko yín ẹ sọ ó síta àwa ní àyín a gbọ́ ọ̀rọ̀ náà sórí afẹ́fẹ́ yálà látòrí voice note tàbí àtẹ̀jíṣẹ́ nọ́mbà tẹ́ sọ síta sí 0916-159-1011 orúkọ ti tèmi ní Adeolu Adetula ẹ̀sùn púpọ̀ ọ̀rọ̀ mẹ́ta kan bẹ́ ńlẹ̀ ẹjẹ́ láti bi ọ̀rọ̀ ẹnì kẹta tí ó máa rí asín nínú yàrá rẹ̀ ó ní gbogbo ló ti bọ́ ọ̀nà láti dènà kinní yìí bó ń bá ṣàlùwà látà bí wọ́n bá ń gba àdúrà báyìí nínú yàrá tó dé mùsùlùmí ló ń tù wọ́n ní asín kò jẹ́ káwọn gbà ẹjọ́ kinní àti wípé kí ló ẹ̀yìn ìjọ́rọ̀ àkọ́kọ́ ọ̀rọ̀ kejì ẹ̀wẹ̀ tí ń bẹ́ ń wájú mi lórí ká ti sọ̀rọ̀ nípa arábìnrin kan tí wọ́n jọ wà níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ ó ní lọ́pọ̀lọpọ̀ ìgbà lárábìnrin yìí wọ́n jọ ń bára wọn ṣe ṣùgbọ́n bóyá kọnu ìfẹ́ sọ̀rọ̀ arábìnrin yìí ni arábìnrin fi sọ pé arákùnrin yóò ní òǹfẹ́ arákùnrin gẹ́gẹ́ nìkan jẹ́ nìkan tó yóò fi lọ́kọ̀ ọ̀bà yóò fẹ́ nìkan tó ń fẹ́ obìnrin tí yóò bá rìn dáadáa arákùnrin ní ọjọ́ kan ló ń bá pe arábìnrin àbí bóyá arábìnrin ṣe àṣemáṣe pé nọ́mbà náà ló ń bá pe padà ló bá jẹ́ wípé nígbà tó ń pe padà ọkùnrin ló gbé fóònù ó lóun wá ń wò pé àṣírò arábìnrin ṣé ó lọ́kọ ni níbo ni ọ̀rọ̀ rẹ̀ já sí arákùnrin wá ń bèrè mọ́ bó o ló ń ṣe kó ń kojú arábìnrin kó ń béèrè ṣó ni sílé ọkọ ló wà ni àbí kárákùnrin gbójú kò ń bẹ́ẹ̀ ó jẹ́ ọ̀rọ̀ kejì kẹta ẹ̀wẹ̀ níbi tí màmá kan sọ síta lórí bàǹtàbátà tó ṣe 50,000 arábìnrin òun sọ pé bóun bá rí owó yìí gbà ó owó tóun dúró dè tóun fẹ́ gbà òun yóò dá padà fún arábìnrin tó yá òun lówó yìí èyàn arábìnrin tó yá ìyá ìyàwó alàgbà ní owó owó yìí ti ń lọ ó ní gbogbo ìgbà tóun bá béèrè owó yìí pé ẹ dákun ẹ tí wàá rówó yìí dá padà ni ara tí wọ́n yá lówó ó ní kan lọ mú ẹ̀rí wá ó ní kò sí nǹkan tó jọ wípé ó papọ̀ ǹjẹ́ ṣé arábìnrin tí wọ́n ṣe lóore bàǹtàbátà tí wọ́n fún owó tó tó 250,000 tó fẹ́ jowó olówó mọ́lẹ̀ ni ó ń tọ̀ wá ń bèrè pé mo ṣe yín lóore ìyàwó alàgbà ẹ̀ bá ń gbowó mi ìmọ̀ràn olè fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta láàrin ìṣẹ́jú bíi mẹ́fà tí mẹ́wájú mi 0916-159-1011 Hello, Ekale.
1: Hello, Ekale, Mr. Adetula.
0: Yes, bon va pelu yin.
1: Hola, that's okay. Look at Gumbone Lom. Look at Anani Lombuma Shop. Ili Arabo.
0: Eshem.
1: Gumbo Nigeria, si nina yifu wa yubo eto nyan on yu badi. Se, ili riti, to jen wa yi sene, yoko be dasi. Ili kos, topik nyan na wa okay. Ili kwe dada ni ki yo fo belu yu koto fe yan o. Sọ pé àǹtí kan sọ bẹ́ẹ̀ fúngbà tó ń lọ fi wọn pé àìfìjẹ́ káwọn ọmọ fún yẹn kọ obìnrin ní tó ṣe tẹ́lẹ̀ tú wọ́n ti pariwo fúnjọ́ tó yọjú síbẹ̀ pọ̀ ọmọ yẹn tálípà àwọn fámílì àwọn jìbìtì ẹgbẹ́ tó yọjú sílé wọn ó láwọn wà òkè ìwà òkè tí wọ́n ju tiẹ̀ lọ́wọ́ ti sọ pé kó náà lọ sáàfù tó lọ sáàfù ni ìyá yẹn ó ti ní plan láti fi ọmọ yẹn fún ẹni tó wù ẹ̀wọ̀n ìyá yẹn lọ́mọ obìnrin bí ẹ ṣe jẹ́ yẹn lérí ẹni tó sọ síta náà pé òun gbé kọ òun fẹ́ fẹ òun fẹ́ fi gbà òun fẹ́ sá o bọ̀dá yẹn gangan fúnra i'm very sorry wọn ká pàtì fẹ obìnrin àwọn kan bẹ́ẹ̀ ọ̀gá mr adetula àwọn fẹ́ bìnrin fún wọn ni o lọ́dọ̀ ẹnu yẹn dòkọ nìyẹn fẹ́ fẹ́ bìnrin inú kádàrá àwọn kan wọ́n fẹ́ yàwó fún wọn ni àmọ́ ìṣẹ̀rẹ̀ obìnrin yóò ṣe tá àti fẹ́ wọn àwọn ni kí wọ́n tẹ̀síwájú láti wá five lọ́dọ̀ ti pè mí kọ́ mọ́ fà á lé ọlọ́run lọ́wọ́ o wọ́n yọjú sọ́lọ̀ fún ara wọn ni o.
0: One on one.

0: tí o jẹ mọ a lọ sí tọọchì ìtàláyè yẹn pé obìnrin yẹn bí wọn kọẹṣẹ kó ní tí wọn lẹrìí àtàn bá lẹrìí kó púfẹ rí tí wọn bá lẹrìí lọdọ títì mi kí wọn yọjú síyàwó sí ọkọ pásítọ kọkọ gangan ìyàwó ń yá tú ọrọ àfi kì lọwọ mi n ò sì fẹ san tí ò bá tún wá lè sí yẹn kò pọsibù kí wọn mọ fóònù nọmba pásítọ yẹn nílẹ ìgbọmọ ìjọ làwọn náà tí wọn sẹẹsì pẹsì sí pé ìyàwó ń yáwó lọ ní déètì báyìí déètì báyìí déètì báyìí wọn sì dì náà pa àwọn òní fún mi àmọ mi ìyọǹda owó yẹn wọn bá tún wá láwọn lè fi yẹn kí wọn tún láti máa lọ chọọchì yẹn wọn bá tó bí oṣù mẹta kí wọn wá rí sí àǹdí wọn pé ìjọ dáa kí wọn àwọn ní kwẹsàn bí wọn bá sọ ọmọ gbọdọ láyé ìdá ti béèrè kwẹsàn ní chọọchì kí wọn ìjọ dáa kí wọn yáwó kẹni wọn sì dì náà kọmọ fún yẹn lówó ó fúláṣí pásítọ nìyẹn ìyàwó pásítọ ìdá wà lọ bí tù àmọ gbogbo ìjọba fẹ́ ṣe kí wọn kárí ọkọ tó fẹ́ àwọn náà sí ilé wọn máa yẹ kí ìkẹ́kọ̀ọ́ pamọ́ fún ẹni yẹn
1: ìmọ̀sán
0: gbèsè ní o gbogbo ẹni tí ìbá san gbèsè ẹni rèé gùn èkejì ẹni tí ìbá san gbèsè gbèsè èyí rí ṣe inú ayé àwọn kan máa ń dì náà tí wọn dúró lérí pé ó lè rẹ ènìyàn máa ní agbára gan àwọn ọ̀dọ́ ká mọ́ gbàgbé láti tọ́ kan o tára tí ọmọ ẹni tí àwa fi ó dà wọ.
1: ẹ̀lọ́ ẹ̀ kálẹ̀ o.
2: ẹ kálẹ̀ o.
1: ẹ ṣe wọn tó pẹ́ o.
2: adúgbò bọ́lá àná àmọ́ gbọ́ pé ó sì máa ń wúlò fún wa àná tó ń pè jù iye wọlé tó lọ lọ́wọ́ la pè lálẹ́ yìí adúgbò fún ọlọ́run. àná ní ká kí ni látòyìn alóòmọ dá sétò yìí ọlọ́run fún yín ṣe
1: òpàlọ́. ẹ ṣeun máa rí adúgbò lọ́wọ́
2: yìí ọlọ́mọ láti ìlú ìgbẹ̀nà.
1: ẹ ṣeun. bẹ́ẹ̀ bá fẹ́ fún wa mọ̀ràn ààyè wà fún yín látòrí WhatsApp 091-15101. tẹ́ ẹ bá tẹ̀ fẹ́ bá gbàdo pọ̀ wípé ẹ fẹ́ sọ síta orí nọ́mbà náà nù bẹ́ẹ̀ bá tẹ̀ ti sọ síta tá a ti dà yín lóhùn ẹ dákun ẹ fàtẹ̀ ìjíṣẹ́ ránṣẹ́ sí wa ní àyìn ká mọ̀ bá ṣe gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ tá a dà yín lóhùn láti bẹ̀. àwọn àtẹ̀jíṣẹ́ kan sì wà ní àyìn tá a tiẹ̀ ti débi pé a mọ̀ nǹkan tá a fi ṣe kalẹ̀ o. Hello, Ekalew. Ekalew, my show.
3: I'm a show. tí wọ́n bá jẹ ẹnìkan lówó tó bá sùn nísìn ẹnìyẹn tó ti nítorí tíra báìbù ọgbẹ náà ló fi kalẹ̀ pé tá a bá kú ibẹ̀ àìfowó san tó ti yé gbogbo téèyàn bá ṣe tẹ́nìyẹn bá ṣe ìṣẹ̀lẹ̀ ní òṣìṣẹ́ kọ́dà kọ́mọ́dì ìyàwó yẹn gan sọ́kàn rárá kọ́mọ́dì sọ́kàn kó kàn sílẹ̀ fẹ́lẹ́ hàn gẹ́gẹ́ bíi tí bàbá ìmọ̀mí wa ìyá àdúrà láti ọ̀kan ní ìtiwọ́n sọ kó sọlọ́kàn àìpẹ́sí ìgbọ̀n lóhùn bíi ìgbọ̀n láyé ìgbọ̀n lọ́rùn tó ti dé èèyàn bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì ọkùnrin tó ní obìnrin tí mo ń wá sí ẹgbẹ́ òun ẹgbẹ́ pátápátá ṣẹ́yìí pé tí àwọn ọ̀rẹ́ ọkùnrin yẹn tí wọ́n fi ń sọ pé bóyá kò sí ọ̀sìn kò sí ọ̀kan ó lè jẹ́ pé obìnrin yẹn gan kí wọ́n fi gbẹ́ tó ti yé pé bábà ìpínlẹ̀ àbò òtí yìí òun ò fẹ́ pé òun fẹ́ fi ọ̀kan yányá ni tó fi nígbà tó dáwọn títí máa ń wá òun àti pé ó bá dẹ̀ lè ṣe kọ́ lọ́ọ́ yọkun ṣe kun ṣe kó dẹ̀ wá jẹ rẹ̀ ẹ̀ ní ṣètò ṣe o
1: ọwọ́ ẹlẹ́gbẹ̀gbẹ̀ tọ́ yín o. ẹ ṣeun ẹ̀lọ́ ẹ̀ kálẹ̀ o. ẹ ṣeun.
4: pátánù.
1: ẹ ṣeun.
4: yẹ́rí ẹni tó yá ìyàwó pásítọ̀ yẹn kẹ́ni yẹn kó mójú kúrò orí sábà ń fa ọ̀rọ̀ yìí tó bá ń lọ jù ìyàwó pásítọ̀ lẹ ó lè ṣe nípa o torí tí ò bá ní nǹkan tó ti wà nínú ẹ ṣe gbogbo lọ máa mẹlẹ́rìí ó máa mẹ́rìí wá tó rẹ́kà kó mójú kúrò lè rọ̀wọ́ ẹ.
1: all right ẹ jẹ́ ń gba ìmọ̀ràn yìí tó jẹ́ ìkẹta àgbà kẹ́yìn lórí ọ̀rọ̀ ìyàwó pásítọ̀ yìí ká wá bá ẹyin tẹ sọ síta á dà yín lóhùn látòrí WhatsApp.
5: ọmọ bá ṣe àpètò ẹ̀kọ́ tààrà a kò gbìyànjú

0: Peter Banola Madasi, ẹkú àtúnṣe. Ṣé rí ẹni tí ó sọ̀rọ̀ ṣeré torí kò nọ́mà kí a sì wọnú ibi téèyàn ń sùn kó dẹ̀ ló lè sùn bó làyíká ẹ̀ ṣe rí. Yàtọ̀ sí pé èèyàn rẹkọmẹ́ndì ogun pé òkè nǹkan báyìí lè pa àbólè lé wọn lọ, kò sí ohun tí ò léèwọ̀ tóbi dórí èèyàn. Of course wọ́n máa rí ìrìkúrì ìyẹn á tún kúrò lórí asín gan ìfúnpẹ́ni ò ní rí bẹ́ẹ̀ irú àyíká o bó lọ ìṣà tí ó mọ́tótó bẹ́ẹ̀ ó ṣe ìyẹn nìyẹn. Then ẹni tí ó yáyàwó pásítọ̀ lówó ṣé káàṣì ló fún ni tó transfer tẹ́nìyẹn bá ní kò ní ẹ̀rí transfer tó ṣe kan nìyẹn àti pé kì í ṣe irú owó yẹn lèèyàn máa ń filẹ̀ fún yàn in this current economic reality. Ìyẹn dẹ̀ pé rẹ̀ ìyàwó pásítọ̀ tó bá jẹ́ tòótọ́ ló fún ìyàwó pásítọ̀ yẹn lówó. Of course ó ní bó ṣe lè rin nǹkan ẹ̀ at least tó bá kó fún nípò kẹlẹ́ ní cash ibì kan ṣáà ló ti gbà kó tó dúpọ́ wá kó fún. So kó lọ fẹjọ́ ẹ̀sùn yẹn tó jẹ́ adé orí ìyàwó pásítọ̀ yẹn pé tòun tó ṣẹlẹ̀ rí mi dẹ̀ ní fẹ́ kọ̀rọ̀ di ariwo báyìí báyìí báyìí ni. So kó gbìyànjú àti ọ̀rọ̀ à ń fi kalẹ̀ filẹ̀ fọlọ́run kẹ̀ ọlọ́run gan ni a gọ ẹkọ́tọ̀ dẹ́nẹ́. Ẹni tí ó ń sọ̀rọ̀ ń pa obìnrin ọkùnrin gbé tọkùnrin bá gbé kọ̀lù yẹn kò imply pé obìnrin tí ọkùnrin gbé kọ̀lù ẹ̀ ń ṣe ṣìná. The important thing is ó yẹ kí ẹ̀yàn lè wà buoyant enough bold enough I mean sorry láti lè confront àwọn situation bẹ́yẹn. So yàtọ̀ sí pé òun spy àbó òun háàkì fóònù obìnrin pé ta ló ń pè àbó òun yẹ fóònù o as in you should be bold enough pé okay mo pè ń gbà bye bye ọkùnrin ni mo gbọ́ ta ni adẹ́jọ́ náà and if you find out something from it ilé iṣẹ́ tí mo lè fẹ́ lóbìnrin yẹn ò lè wọ́n tó bá yẹ pé bàbá àbí relation ló gbé kọ̀ọ̀kan má ṣùnà judge or assuming it was ọkùnrin mi you should be bold enough as a man to confront that kind of a situation ẹkọ́tọ̀.
1: Ọ̀dà ẹja wa tẹ̀ wájú báyìí kí a gbọ́ ọ̀rọ̀ míì. O 916-159-1011 òní nọ́mbà tẹ́ sọ síta sí ẹnìkan sọ síta ìṣẹ́jú márùn-ún ni ó ti pọ̀ jù ẹ gbìyànjú láti gé kúrú sí ìṣẹ́jú mẹ́ta sọ síta láàrin ìṣẹ́jú kan sí méjì sí mẹ́ta àgbéyẹ̀wò ẹ má jẹ́ kí sọ síta yẹn ju ìṣẹ́jú mẹ́ta lọ ẹ dákun ẹ já gbọ́rọ̀ yíyẹ̀ wò náà.
2: Ẹ kálẹ̀ sá èmi lẹni tọ́lọ́run mọ́ ẹjọ́ mo fẹ́ síta ni ọ̀rọ̀ ṣẹlẹ̀ wípé èmi àti wáìfì mi nígbà tá a fẹ́ra ìfẹ́ ń bẹ́ẹ̀ sí pẹ́pẹ́ àbímọ ìkíní àbímọ ìkejì nígbà tá a ti bímọ ìkejì yẹn ni misunderstanding ti ń wáyé because dáàdì ẹ̀ pẹ̀lú mọ́mí àwọn ọ̀jọ́ gbé papọ̀ so tí ó bá ti di pé misunderstanding wáyé láti lè rí owó ọkọ̀ báyìí ọlọ́sọ́dọ̀ mọ́mí ẹnìyẹn àlọ́mọ ìfẹ́jọ́ mi sùn. So mo bá dẹ̀ tún ya àtúnpadà wá ó ṣàṣe máa ń ṣe nìyẹn àdẹ̀tún máa ní misunderstanding lórí. So ó wá tó time tó yẹ pé dáàdì ẹ̀ ṣàlàyé so kó tó pé wọ́n kú dáàdì ẹ̀ náà ti bá a parí ìjà lóríṣiríṣi bọ́ ń gbà dáàdì yẹn ṣàlàyé sí a kò gbọ́rọ̀ sí mi lẹ́nu mọ́ tó yẹ pé mo bá sọ ẹyọ kan báyìí aṣọ méjì ni tó yẹ pé tí wọn kan bá ti lè ṣẹlẹ̀ a pè mọ́mí ẹni straight gbogbo tí mọ́mí ẹ̀ bá wá ṣe lọ́mọ wá tẹ̀lé. So oníjọ́ kan tí parent mi wá bèrè pé ta la láṣẹ ni ìwọ àti ọkọ àtàwọn parent ẹ̀ ó láwọn méjèèjì bọ̀ tí wọ́n bá ní mo sọ̀rọ̀ ẹyọ kan ọ̀rọ̀ mẹ́wàá ló máa padà fún mi tó yẹ pé kì í ńlá kó láàrin mi ojoojúmọ́ la fi máa ń jà. So of recent ó bá ti di pé misunderstanding ṣẹlẹ̀ láàrin mi àti ẹ̀ yóò kàn máa jáde kò ní dágbére tí mo lè pe bó ló ń lọ a ní òun fẹ́ lọ ríyàn ni òun fẹ́ lọ ṣègbà òun fẹ́ lọ ṣàwo bẹ́ẹ̀ la ṣe ń kó pọ̀ lásìkò ìgbà tá a ṣe ọdún iléyà yẹn tán so ni problem yẹn wá tiẹ̀ wá burú gan to the instance pé ó ti kẹ́rù kú ni ó dẹ̀ ti lọ pẹ̀lú àwọn ọmọ bọ̀ mo ṣì nífẹ̀ẹ́ àwọn ọmọ yẹn odò mo ṣì ń fún wọn lọ́wọ́ oúnjẹ mo ṣì ń take responsibility lórí àwọn ọmọ yẹn but tí mo bá ti di pé mo sẹ́yìn owó pé káwọn ọmọ yẹn fi jẹun tí mo bá sọ̀rọ̀ lórí whatsapp mo bá ṣàlàyé ọ̀rọ̀ fún gbà gbogbo tó ń ṣe yìí kò ní mínì ṣàmàrọ̀ra okú tí bàtà mi rẹ̀ bó bá ṣe wù ẹ́ ó lè máa rìnrìn àmúṣàgbére ibi tí mo bá lọ yóò dẹ̀ mọ́ ìpè fún mi mo ṣe pè fún mi so wọ́n á wò pé ẹjọ́ kí ni mo lè ṣe lórí ọ̀rọ̀ yẹn.

0: ẹgbẹ́ arákùnrin yìí ọ̀rọ̀ mú ọ̀tọ̀ síbẹ̀ ó ní àfikún kan.
1: Ẹ kálẹ̀ sá òkú ṣe ni sá so àná tí ẹbí mi ní kọ́ṣọ̀ yẹn fóònù mi ti kún gbà yẹn ni tí ẹ bèrè náà mo ti ṣàlàyé fún yẹn and the worst part tó wà níbẹ̀ ni wípé tí misunderstanding bá ṣàlàyé lára mi àti ẹ̀bá yìí yóò mọ kígbe tí yóò mọ ṣépele mi and to the extent pé bá súnmọ́ àjàbí tó bá súnmọ́ mi ó lè gbà mí lójú ó lè gbà mí lẹ́ni àwọn but torí ìfẹ́ tí mo ní tó jẹ́ kí n mọ ṣe gbogbo tí mo dẹ̀ ń ṣe yẹn látìgbà tó dẹ̀ ti káwọn ọmọ kúrò nílé báyìí nísìnyí mo wà so worried kódà to the extent pé kò sígbà tí mẹ́pẹ́ mo bá rántí tí mi kì í fi sunkún sanujú ọkọ̀ fún mi so ẹ dákun torí tó lọ mo fẹ́ kẹ́ bá mi sọ síta káwọn èèyàn fún mi nímọ̀ràn so tí wọ́n bá fún mi sí yẹn ni màá tẹ̀lé kí n fi ní rest of mind ẹ ju ẹ dákun torí ọlọ́run.
0: Kódà ẹ̀yin alára wa ti ń bẹ̀ ẹ sì púpọ̀ o 0916 1111 ẹ̀lú ẹ̀ kálẹ̀ o.
2: Ọmọbadé Tula.
0: Ẹ kálẹ̀ sà ṣeun.
2: Mo kì í yín ẹ̀kọ́ àtàárọ̀ sà.
0: Ẹ mà ṣeun máa dúpẹ́ lọ́wọ́ yín.
2: Ẹ ní ṣe lásán o.
0: Àmì o.
2: Orúkọ Jésù ẹ rí rìn bẹ́ẹ̀ o.
0: Àmì sà ṣeun.
2: Diamond wà wà ní jóná o.
0: Àmì ẹ ṣeun.
2: Ọmọ nìyí tó látago máa jí dára o.
0: Àmì ẹ ṣeun.
2: Ẹjọ́ ṣé mo ṣe lè sọ sí ti ìyàwó pásítọ̀ àbàtì kúrò ń bẹ̀.
0: Ọ̀dà ẹja ṣe kámọ́kámọ́.
2: Ọ̀dà fẹ̀ ṣe sà ṣé rí ti ìyàwó pásítọ̀ yẹn kéèyàn bá ní owó ó yà kò sọ pé òun ní owó. Ẹ jẹ́ kẹ́ni tí ìyàwó pásítọ̀ jẹ lówó kó lọ fẹjọ́ sun ọkọ. Ó bá wá rí pé bóyá wọn ò fẹ́ san owó yẹn àbẹ́lẹ̀ tàbí nǹkan kan ẹ jẹ́ kó lọ kán lọ bá kọmití ìjọ ló jẹ kọmití chọọchì owó yẹn máa jáde
0: ṣùgbọ́n
2: tó bá jẹ́ pé wọn ò wá ní owó yẹn torí pé ìyàwó ò ní ni kì í ṣe pé kò fẹ́ san tó dẹ̀ tún lọ sọ fọ́kọ náà torí pé wọn ò kì í ṣe pé wọn ò fẹ́ san wọn ò ní ni ẹ jẹ́ kó yáfẹ́ fọlọ́run ṣùgbọ́n tó bá pé ṣe ni wọn ò fẹ́ san owó yẹn ẹ jẹ́ kó lọ bá kọmití ìjọ nípa kọmití ìjọ owó yẹn á jáde ìyẹn lọ bẹ́ yẹn jẹ́rí ti ẹni tó ṣe ẹ̀sọ́ tán sìn èmi á kàn bẹ́ kó ṣe sùúrù nọmba one ìyàwó yẹn tí ó fẹ́ ṣèta bẹ́ẹ̀ ni sà ìta ti wà lójú ìyàwó yẹn tá pé bí arákùnrin ṣe sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ló ṣe rí o ó ti wà rẹ fi lọ tipẹ́tipẹ́ kó tó ti pẹ́ ṣe wá kẹ́tù ṣe ṣe kó máa ṣojúṣe ẹ̀ lórí àwọn ọmọ yẹn ó lò fún rè bó pẹ́ títí ọmọ á mọ bàbá ṣùgbọ́n kó máa ṣojúṣe ẹ̀ tó di pé ìyàwó ń fọyàn létí ń ṣe kinní kan ṣe gbogbo ẹ̀ lẹ́yìn tọkùnrin bá lo obìnrin sìn àwọn obìnrin lọ́ máa gbèsè yẹn ṣùgbọ́n inú mi dùn pé kò fọ ọkàn ìyàwó àbẹ̀ní tàbí kan kó lọ ra fi sílẹ̀ ẹ jẹ́ kó lọ síta ẹ jẹ́ kó lọ kẹ́kọ̀ọ́ tó bá ti wá kẹ́kọ̀ọ́ níta ṣe àwọn wọn lóbìnrin tó wọn bá ti dán lẹ́yà ọkọ méjì wò wọn nímọ̀ bó ṣe rí so ó ti láwọn nǹkan tó ti ń tàn án tó ẹjẹ́ lọ tó bá ti lọ padà àlàáfíà ni tó bá lè gbà padà náà àlàáfíà ni but ohun tó jẹ́ kó ọmọbìnrin yẹn ṣe nǹkan tó ṣe ni pé ó ti lójú níta ó ti ní nǹkan tó fẹ́ ṣe tí tèmi ni pé kàn ṣe sùúrù jẹ́ kàn máa ṣètọ́ wọn lórí àwọn ọmọ wọn ó jẹ́ ìmọ̀ràn mi.
0: Ó dà ṣe mo dúpẹ́ ẹ ṣeun. 0916 159 1111 a níbi ìṣẹ́jú kan ká tó lọ rí ká lẹ́ o. Yes sir.
3: Hello.
0: Ẹ ká lẹ́ o.
3: Ẹ kú ètò.
0: Ẹ ṣeun.
3: Orúkọ mi ni ọ̀gá sínìọ̀ nìkàlẹ́ kìmọ̀ fún tàdáwà mọ́sálẹ̀ gbogbo.
0: Ẹ ṣeun.
3: Ẹkùnrin tó sọ tán síta ní tẹ ọ̀gá sínú ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ìyàwó rẹ̀ tó ti kú ńlẹ̀. Ẹ rí tọ́rọ̀ bá ti dàbáhùn ara rẹ̀. Ẹ rí bóbin bá ti di pé ní sítẹ́mì ọ̀ka. Ẹ̀kẹ́lẹ́ tí wàá kú ńlẹ̀ kó sì páàkì sẹ́gbẹ̀ẹ́ kan. Ó máa bá ti tiẹ̀ lọ. Ó bá yá tó ń se fọ́sẹ̀ ìyẹn ti kó ní ó tó wá ń se fọ́sẹ̀ ìyẹn tó wá ń sọ̀rọ̀ tútù. Kò ní ìdùn kó bá wù kọ́ wọlé wọn wọ̀ ní ojú kò lábẹ́rẹ́. Ọ̀kọ́ kàn yìí ká mọ̀lẹ́bí rẹ̀ ọmọ ní ojú kò ní abẹ́ wọn. Lórí tí wọn bá ti lè mọ̀ kí wọn tó bá wulẹ̀ fún ìṣẹ̀lẹ̀ sí ọ̀nà wọn ti béèrè. Ọmọ náà tó bá padà yá. Hello.
0: Mo ń bá
3: yìí. Tó bá padà yá sí ọmọ. Ó yẹn bí ọ̀rọ̀ bá ti rí báyìí kò nẹ́nẹ́. Ọ̀kan padà sẹ́nu torí ó dé ó sì lọ náà lọ́rọ́ ní ayé. Mẹ́ta. Tó bá ti wá rí báyìí kò fẹ́ àlọ́kànbalẹ̀. Tí ọba rọra rọra tí má di pé má ní hun lẹ́mẹ̀wá. Ọlẹ́ ọmọ sọ́ọ̀tì ni o. Sọ́ọ̀tì báyìí ti sọ́ọ̀tì ní ti ń jìnnà bá ti gbé nínú ọ̀kì ló kù. Ọmọ para rẹ̀. Dámọ̀dé ní báyìí.
0: Ọ̀rẹ́t sà ẹ ṣeun adúpẹ́ o. Ó dà láàrin ìṣẹ́jú kan sí méje ẹ jẹ́ ń sáré tajà. Ń bá padà dé ẹ dá sí ọ̀rọ̀ yìí bí àmọ̀ràn míì bá jẹyọ̀ táwọn èèyàn bá sọ síta látọ̀dọ̀ mi ní àyìn ẹ làǹfààní láti bọ̀ ìkànnì.

0: ìbọn.
1: Láṣẹ lẹ́ tòní. Nọ́mbà lẹ́sùn ni 0916-159-1.
0: Básìkò àdábàsì tó bá
1: ọ̀rọ̀ gbèsè. Sọ síta sórí nọ́mbà náà. Ọ̀dà.
2: Ọmọọba Tunku Ètò ẹ̀kú àtúnṣe. Pierre ente tó sọ̀rọ̀ ìyàwó kó ń gbà wọ́n yìí ó máa ń ṣe pé kó má pè níyàwó kò níyàwó ohun tán jẹra wọn lọmọ tọ́lọ̀n tí ní kó bí fún yẹn. Ìyàwó lẹ́ńtán pè lálùbàlẹ̀ tá a gbọ́rọ̀ sí ẹlẹ́.

0: tó máa mọ̀ pé ó wà kò sí tí ẹni yé máa wà láyín ju gbígbólóhùn àsọ lọ onítẹ̀bá ti ń jà yóò gba ẹ lójú yóò máa gbé ẹ ṣe pé pé tó ń ṣe òní nípa lórí iṣẹ́ nǹkan tíṣẹ́ ò lọ dáadáa torí òun fàyà lù àyà pẹ̀lú ẹ̀ then kẹ́ni ilé gùn lẹ́mìí ó ṣe mí rí ń sọ ìmọ̀ràn tí mo ní pé ohun tó fẹ́ máa ṣe gẹ́gẹ́ bí oṣù àwọn ọmọ ẹ̀ kó jẹ́ kó wà documented kó má kó káàṣì fún kó máa send owó tó bá lè send kó wá obìnrin fẹ́ pé ẹnu ẹ̀ lè ka tó lè pàṣẹ fún pé jòkó sí ìta tó wà lójú ẹ̀yẹn kó jẹ́ kó lọ àmọ́ ìgbà tí ó wá dé ó máa ti bọ́ àmọ́ ìyẹn tọkùnrin yìí bá to ọkùnrin ṣe ni ọ tó lè make decision tí ò ní jẹ́ kí emotion pé àwọn ọmọ mi kó máa tá ẹ̀ dáhùn tán bá kó àwọn ọmọ yẹn kúrò nàìjíríà ó máa ṣayé o àti pé táwọn ọmọ yẹn ò bá rí gẹ́gẹ́ bíi bàbá wọ́n máa pẹ̀lú mí bàbá o òní kó kọ́kọ́ mójútó ṣe ara ẹ̀ kó tó gbèsè ayé ara ẹ̀ bí nǹkan máa lọ síwájú kó tó di pé ó máa ronú pé òun fẹ́ wá obìnrin mi àti pé ilé pè ni tó bá jẹ́ pé bọ́kùnrin ṣe ronú o lọ̀rọ̀ rí kò ń ṣe ìyàwó kó má pè é ìyàwó ẹ̀ àti pé ǹjẹ́ ni yìí ti gbìyànjú àti fi tó ìyá ìyàwó ilé tí gbogbo àwọn ìgbésẹ̀ tó ń gbé kọ́ àwọn nígbólóhùn àsọ kó ya kúrò lé kó máa lọ ọ̀dọ̀ ya ó ti ìyẹn ṣe ìyàwó so kẹ́ni yìí máa ń parẹ́ láìpẹ́ ọjọ́ kó wà bold enough láti take decision nǹkan tó ń pa ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tí wọ́n lè sọ síta nìyẹn but I really appreciate him for saying this but the right thing to do is kó máa ṣe ojú to stand up and fight for what is right ah ni kó nà but you should know that pé kínní ẹ̀tọ́ mi ni tó bá ti ń ṣojúṣe lórí ọmọ tó dẹ̀ ń tọ́jú ìyàwó then wọ́n lè pè é bàbá of course kí ìyàwó a máa kóyàn kiri tẹ̀ lójú ẹni àwọn ẹ̀kọ́ ètò.
1: ọ̀dà ẹ ṣeun àdúpẹ́ ẹja tó fi ìmọ̀ràn yín kún.
2: hello sir o ọlọ́yẹ ẹkọ ètò látàárọ̀ sir samson ń sọ̀rọ̀ láti ìlọrin kwara state mo fẹ́ dá sí títí ẹni tí ó sọ láti sìn arákùnrin tí wọ́n sọ láti sìn lórí ìyàwó wọn tí wọ́n ní àwọn ti jà wọ́n dẹ̀ ti kọ́ ọmọ lọ ní advice yìí pé ká má stress ara wọn tẹ́yìn bá nífẹ̀ẹ́ ọmọ èèyàn kò sọ́gbìn ìfẹ́ wọn mọ fẹ́ mọ wá sọ́dọ̀ wọn a máa fa wọn kásà máa ṣe ẹ̀tọ́ yẹn lórí àwọn ọmọ yẹn with evidence dẹ̀ tún ni bó ti yẹ yín ká máa keep evidence gbogbo bá yín send owó evidence ní ọjọ́ iwájú kọ́mọ́ lọ dé gbogbo owó tí wọ́n ń send náà kọ́mọ́ lọ di pé wáá pé oko àtù ló ń lọ kọ́mọ́ lọ di pé ìyá tó lọ ń fowó yẹn ṣe nǹkan míì tàbí ó ti lọ ń gbé nǹkan tí ò da sáwọn ọmọ yẹn bíi adáde wọn ò tọ́jú ọwọ́ rẹ̀ fà tí wọ́n máa fẹ́sẹ̀ tọ́ then gbọ́dọ̀ tán sọ bí pọ́n pìtì pé ẹ ṣàmàṣẹ kìnìkan kìnìkan kìnìkan ẹ nídìí láti máa sọ gbóhùn kan báyìí pé kì í ṣe èèyàn tí ẹ mọ tí àbí fíyàn mi máa bá sọ̀rọ̀ yẹn ẹ gbàgbé ẹ tó bá ṣe kó ṣe ṣe ayé ẹ̀ náà ọlọ́run thank god àwọn òbí ẹ náà ó dá mi lójú pé àwọn náà máa ti mọ̀ pé ó ṣáà ti kó lọ́dọ̀ yín so yẹn ẹ nídìí everything so tọ́ka àwọn ọmọ yín bá dẹ̀ ń fà yín èmi rò bíi pé ó yẹ kẹ lè ní mutual talk láàrin yín láti òkè kẹ mọ ibi tó wà gẹ́gẹ́ bí ìmọ̀ràn tẹ̀mí yẹ kẹ́ ti lọ bẹ̀ mo kàn fi rá àwọn ọmọ mi ni àbí ẹ̀yìn kọ́ lẹ bí àbí òun kọ́ ló bí fún yín mọ́ ni so èmi rò pé àwọn ìgbésẹ̀ tó yẹ kẹ gbé nìyẹn ká nípò kan àwọn ọmọ yẹn ẹ ní láti mọ̀ọ́ pé tí àárò àwọn ọmọ yẹn bá ń sọ yín èmi rò pé ẹ lẹ́tọ̀ọ́ àti lọ chẹ́ẹ̀kì ẹ̀ àti lọ wò ó tí bá dẹ̀ gbà tó ti bákan mi bá ní pé kẹ gbọ́ràn sí àwọ̀dọ̀ káyìn invite òun náà wá ó dá mi lójú pèwò náà sọ̀rọ̀ so bẹ́ẹ̀ ọmọ yín wọn máa sọ fún yín the only thing that I'm sọ fún yín náà ni pé kẹ́ ẹ máa ṣètọ́ yín ẹ̀dẹ̀ tí ń ṣètọ́ yín already so that one is not a problem again so to me ẹ máa dàra yín láàmú ó ti yé yín so ọlọ́run fún àmọ̀ yẹn tọ́ agbọ́ ọlọ́run bá ọlọ́run á kọ́ àmọ̀ yẹn náà so ẹ máa stress ara yín samson láti bẹ́sẹ̀ ló ń sọ̀rọ̀.
1: ẹ já gbọ́rọ̀ látọkùnrin.
3: mo ti fi tó ìyá ẹ létí to the extent pé kò sọ̀rọ̀ tí mo lè sọ tí ìyá ẹ lè gbọ́ kódà ó ti kó kúrò tó yẹ pé mo ti lọ síbẹ̀ yẹn tó jẹ́ pé ó bẹ ìyá àti ìyá àti ọmọ yẹn ó bẹ yẹyẹ ni tí mo bẹjọ yẹn tí mo sunkún kúrò ń bẹ yẹn.
1: ọkùnrin sunkún
3: wa mo ń sanwó school fees àwọn ọmọ yẹn direct to the school ni mi ìkówó kankan fún àti ilé àwọn ọmọ yẹn lọ àti school so ní lẹ́yìn owó oúnjẹ yẹn ni mo sẹ́ndì sí wọn tí wọ́n mọ̀.
1: alright ẹ ti gbọ́rọ̀ látọ̀dọ̀ arákùnrin àwọn nǹkan tárákùnrin ti gbéṣe ọ̀làgbára ọgbọ́n ló gbà láàkúta wàyí bàbá tí wọ́n fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ tó bá di aago mọ́ máa lòṣẹ́ yín ẹ̀fọ́kọ́yín balẹ̀.

0: yàrá ṣe dàmí àṣẹ lọ́sẹ̀lọ́ fẹ́ sọmọ dáre láàmú ẹ̀ka ìgbóyà náà lọ́mọ bí wọ́n ṣe pé kíjọ ṣẹlẹ̀ kó gba létí pàṣọkùnrin ò lu ìyàwó mọ́tá tó yàwó ní bí wọ́n lu ọkọ̀ yìí náà wò kàn tàbí bẹ́ẹ̀ ló ṣe lọ́sẹ̀ sọ́lù tọ́ o lóye sí ìyàwó bàbá ẹja mú ọkọ̀ ẹja mú ẹkọ̀ kó ẹja mú ẹkọ̀ mẹ́ bẹ́ẹ̀ kan filẹ̀ jẹ́ kan fi ìtúsẹ́ wọn láti jẹ́ ìjọba kọ́lá ìjọba máa lé wọn gan ká máa ìjọba àǹfẹ́ ọkàn wọn fa ọmọ ká máa lọ lé wọn yálẹ̀ máa jẹ́ ká wọn yóò àjẹ́ fẹ́ kẹ́ ń wádìí ọmọ ká yìn wọn ká máa wọn jọ̀sẹ̀lẹ̀ láti gbé fúnra wọn náà lọ mọ́ wà bàtà tí ọmọ náà tí ìyàwó náà bá sọ pé wọ́n ti àìwọ̀n ìwà òun náà kò lè ẹ̀ láàmú bàbá ó fẹ́ ìṣiṣẹ́ rẹ̀ ibi omi ń yapa
1: ẹ̀lú ẹ̀ka lẹ́rọ ẹ̀ ṣeun sa
2: ẹ̀ kú ètò
1: yẹsà
2: mo kí ní ara kú la kárí
1: yẹsà ẹ̀ ṣeun
2: ọ̀pọ̀ jẹ́ pẹ́ àtúbọ̀tà wà ní ìbàjẹ́ ìyá aláṣẹ ìyẹnìmọ̀ bẹ́ẹ̀ jọ ẹni àti ń wọnú ilé o
1: all right
2: àmọ́ kọ̀ǹdíṣàn bí wọ́n ti wà lóòótọ́ ṣùgbọ́n kí wọ́n lọ wá tòròǹbó wẹ́wẹ́ àti àlùbọ́sà àtúpọ̀pọ̀ tí ọba dára lóbọta kòkòrò ń bu wẹwẹ ní ká dà sí gbogbo àdúgbò wọn kò ní wá mọ ìyàwó tí ọgbọkọ ẹ létí ọlọrun níbi wá sílẹ wa obìnrin tó da ọpọ láyé àgbélé bupadìkú ọtọọtọ ni orí ó ti pín abánisọ sí ọ rí oṣù mẹrin ṣùgbọn nígbà mọ ka báìbù mo ní pé bíbélì sọ wípé kò sí ẹsẹ fún àrẹwà méjì láti papọ̀ lórí bẹ́ẹ̀dì bẹ́ẹ̀ kàdé sọ ṣùgbọ́n bí ìlọ ẹ̀kọ́ rọ̀ sí gbèsè ayé tí wọ́n sọ pé bọ́kùnrin bá dáa ẹ̀dìyàwó ẹ̀ léèrè ọ̀rọ̀ yìí gba ọgbà owó lé díẹ̀ kí bèbí jẹ pé gbogbo tó bẹ́ẹ̀ bá ti ọmọ rẹ̀ ọgbà àbí kí ọlọ́run kọ wà máa ṣe
1: amínà
2: tí ara obìnrin bá tí wọ́n bá lè bá pè tó bá lè change kí ọkùnrin má bàa kúkú ìyà bóyá kó yẹ dáa
1: all right sir. Ẹ ṣeun. Lálẹ́ ẹja gbọ́ ìmọ̀ràn díẹ̀ láti WhatsApp ní àyìn. Bẹ́ bá sọ síta jẹ́ ká mọ ohun ìjọba torí ti jọba àkókò kí àkókò má bàa kó wọn pápá búra.
3: Ló ní Stade Tulẹ̀ ìpé ètò
1: ìrìnàmọ̀ sí. Ẹ ṣeun.
3: Arákùnrin tó ní ìyàwó òun àti ọkọ ọmọkùnrin fún òun. Ìgbà tó ti pé ìyá ẹ̀ náà sí lọ́dọ̀ bàbá ẹ̀. Òun tí ìyá gbọ́n lọ mọ́ràn. So ẹni yẹn ò lọ́pọ̀ fẹ́. So àmọ̀ràn mi sí arákùnrin ni pé kó lọ fẹ́ ìyàwó mi. Tí ò bá fẹ́ ìyàwó mi tó bá sì ta tán ó ṣe. Ìgbà tí ò bá yàwó kankan nínú ilé rẹ̀ a ló ń fẹ́ dúró ti àwọn ọmọ pọ̀npọ̀ ọmọ wa láti wà padà síbẹ̀. Ṣùgbọ́n tó bá ti tó rẹ̀ mú tó jẹ tó mú rẹ̀ gírí ìyàwó mi kó tó di pé yóò ṣe tán láti wà padà nínú ilé. Bọ̀ tí ò bá ti bá yàwó mi tí ò burú kó fẹ́ ìyàwó mi ó ṣì ń padà bọ̀ o. So kò ní kú nílùú. Orúkọ tèmi ni ìlera sí mi.
1: Ẹ ṣeun. Ẹ ṣeun.
4: Ọmọọba Tókó Ètò ṣe rí ìdí tí ó fi gbọ́dọ̀ ṣàkíyèsí ara ẹni pé wọ́n mọ̀ pé wọ́n lọ́kọ̀ ó dẹ̀ kúrò lábẹ́ torí aṣọ ò mọbi tó lọ tí nǹkan kan bá ṣe tí ò dáa. Ṣé ọkùnrin mọ̀ pé òun náà máa mú de àkáńtẹ́bù pé ìyàwó kúrò lábẹ́ torí ìyá ẹ̀ máa collide ó máa dá ẹ̀ so kó má tún jẹ́ kí ìyàwó tí ò fi lọ́kàn balẹ̀ tún fọ ọ̀ràn àbí lọ́ba wá ọ̀ràn tí ìṣe tiẹ̀ ọlọ́run jẹ́ adáràn ọlọ́run jẹ́ adáràn ọlọ́run jẹ́ kó dáràn o.
1: Àmì.
4: At worst tí ẹ̀ máa ń fà ẹ̀ lọ woman right wọ́n máa kàn pa fún ni pé dandan ó lẹ́tọ̀ àti kọ́ ọmọ wa kí ẹ ọ́ kó wa wọ ọmọ ibi tó wà kì í dẹ́ ṣe pé kóun náà wá lọ kí kó wa tún wa máa try ti establish conversation yẹn tó ní òun sunkún kúrò ń bẹ lọ́dọ̀ ìyá ó túmọ̀ sí pé obìnrin yẹn ti mọ weaking point yẹ pé ó máa fi ẹ lògbòlògbò nígbà tó o bá tó the funny thing ni pé bóun ṣe wá ń kú fóbìnrin obìnrin yẹn máa lẹ́nu lè kiri tí ò rí tiẹ̀ rò so kẹ́ni má parẹ́ o bóyá ń sọ̀rọ̀ it's internally so it should be man enough to take all these decisions
1: ṣe bí ọkùnrin
4: ọmọ ẹ̀ kóbìnrin kan gé ẹ̀mí òun kúrú.
1: All right, sir. Ẹ ṣeun. Ọ̀dà ajá gbọ́dọ̀ mí yẹ̀wò. Bàbá ara ẹni tí ó sọ síta láti WhatsApp tá àti ìdá lóhùn kó tètè náwó sókè ò tó títí jọba àkókò. 0916-159-1011. 0916-159-1011.

0: Sorry, what's up? Hello?
1: Hello.
0: On you? Yes.
1: Hello, Papa.
0: Amen.
1: Sorry, you can't ask me to be a good Tony Yahoo Salo. Maybe our parents here. But you need your parents to work when Kujabu would come. Take a bear to Solanta and to my team for who lost you caught you. To bad lost you caught you. Àwọn kọ́ tó mọ nǹkan tí wọ́n máa bá ṣe sí bíbẹ̀ tó yẹ pé yóò fi lè mọ rí àwọn ọmọ rẹ̀ torí ẹ ní ọmọ ẹni kú ó sàn ju ọmọ ẹni nù lọ. Àwọn obìnrin wọ́n lè kọ́ àwọn ọmọ ní ìkọkúkọ tó yẹ pé tọ́mọ bá ń béèrè bá obìnrin lè sọ pé ó ràwọ́ ti kú látàrí pé kò jẹ́ kó rí àwọn bàbá rẹ̀. Ẹni tó sì bímọ ó gbọ́dọ̀ fojú bí ọmọ ẹ̀kọ́ náà jẹ́ kí òkú akájèrè àwọn ọmọ wa ẹni tó bọ̀ ògbórúkò ní kwara.
0: Ẹ ṣeun, ẹ ṣe pẹ́lọ́wọ́ yín. Ọ̀dà jẹun tó gbìyànjú lẹ́ẹ̀kan sí aago mọ́kànlá ti lò mọ́ ní máa lọ rọ bàbá kan lẹ́ẹ̀kan ẹ̀yà jáwálẹ̀ rẹ nìkan. Ẹ̀lọ́ ẹ ṣeun o.
2: Ẹ̀lọ́ sà.
0: Ẹ kalẹ̀ o.
2: Ẹ kú iṣẹ́ pàtàrọ̀.
0: Yẹ sà. Kọyin o.
2: Lórí ọ̀rọ̀ ẹni tójú ń dùn yẹn ni o.
0: Ọ̀dà.
2: Ó ti ṣe ní díẹ̀ rí.
0: All right.
2: Mo máa mọ pàdé dọ́kítọ̀ mi lóògùn. Àmọ́ ní kanṣu pẹ̀lú white cap. Kọ́ máa lò kan láàárọ̀. White cap kan láàárọ̀. Amosini kan bẹẹ lálẹ kó wá gbẹjẹ kíjọ kan kí táìmù kan kọ yẹ kí sasẹs méjèèjì ó fi tán kó wá máa lò yókù ní ìlàrí ìlàrí ọlọrun fojú tiẹ náà là ara ọdẹ ní nímọ.
0: Ami ami.
2: Orí ọlọ́run ni fi wá sílẹ̀ o.
0: Ẹ ṣeun.
2: Ọkùnrin sẹ́sà.
0: Ọ̀dà ẹ jẹ́ ń lo ọ̀rọ̀ ẹni tí wọ́n sọ síta lẹ́ẹ̀kan. A ṣe pápápá.
3: Ìbànújẹ́ ayé àti tọrọ kò ní dé báyìí o. Iléeṣẹ́ Diamond yóò máa lọ sókè ni o. Lẹ́mu ti ń gbọ́ láti bíi 2-3 years ti rìtáyà. Ọmọ tọ́lọ́run mọ̀ ni mí láti ìlú tọ́lọ́run mọ̀. Ṣùgbọ́n ìlà precisely. Mo sọ̀rọ̀ láti sọ̀rọ̀ yìí síta lálẹ́. Ó ṣẹlẹ̀ ni pé mo wọ́ sí ọlọ́pàá ní nǹkan bíi 1986. Mo dẹ̀ rìtáyà ní 2021 pẹ̀lú ìràwọ̀ méjì pẹ̀lú ìwé ẹ̀rí pé mo yege. So in the process tí mo ṣiṣẹ́ níbẹ̀ ní Container Terminal Complex. Ṣùgbọ́n ṣe mọ̀ ń gbà yẹn ní wọ́n ń pèbì kan ní Lion Building Area Junction hotel kan wà ń bẹ̀. Òdodo mo sọ fún mi mo arúbìnrin kan ń bẹ̀. Patricia ló ń jẹ́ ọmọ Delta ni. Kò bá ṣẹ́wó kò bá kan but mo nífẹ̀ẹ́ gan. So wá dàbí pé mo gbé orí lówó Èjìgbò ní Taiwo Street tàbí kan. Ibẹ̀ ni mo ti wá rí obìnrin yìí tí mo fẹ́. Obìnrin yìí tó ń gbé bẹ̀yẹn ọmọ mẹ́ta ló ti bí ń gbà yẹn but méjì ló ló ń bí. Òun ló approach mi o kò ń ṣèmi ni mo lọ bá o. Because ó ti lọ́kọ tẹ́lẹ̀ tó bí ọmọ mẹ́ta fún ṣùgbọ́n méjì ló ló ń bí ń gbà yẹn. Tèmi bá kàn fẹ́ wá sọ́dọ̀ ọbẹ̀ tí mò ń bí yẹn tó jẹ́ Patricia yẹn. Màá kàn rí apọ̀n mọ̀kàn sẹ́yìn amọ̀kànlẹ́ wà á jókòó sẹ́nu ọ̀nà. Sọ wà náà máa ń ṣe mí gan. Kí n máa fọ̀rọ̀gùn sá. Ó wá bá mi port authority ni ẹ̀. Nínú ilé ẹ̀ bẹ́yẹn aṣáàrírà ń jọ kan ọ̀rẹ́ǹtì rúùmù kan owó náà wà wọ́ẹ́ kìnní ọlága ní gbogbo ẹ̀. So àrírà ń bẹ̀ but ọwọ́ wa mi wá sí port. Nígbà tó ti dọ́gbọ́n mọ ibi tí mo wà ní Container Terminal kan ó sà wà ní Sátidé yẹn. Ìgbà yẹn nà ló wà tẹ̀lé mi. Wá síbi tí mo fẹ́ gbalẹ̀ sí ní port authority barracks. That's nice. Ìdí tẹ̀lé mi ni. Àlọ́ndì láàdẹ̀ wa 2020 báàlù tó 2020 èmi kẹrin bàbá tèmi ní ìlànbí oní kí n mọ bẹ́ẹ̀ níbọ̀dì fa wàhálà ọlọ́run ló lọ mọ̀. Àbímọ fúnra pàtó always standing nígbà tí mo ti rìtáyà tí ẹ tọ́ mi ò ti tẹ̀mí lọ́wọ́ ò fa 2-3 years àbí kan wọ́n wá wá ti tà tó jẹ́ pé ọmọ wọlé síbẹ̀. Màá lókè èmi bẹ́ẹ̀ kú sí ọ̀dọ̀ àǹtí mi junior sister mi ní Bàfọ̀ Kádìjọ lọ. Olóòrùn ní tẹ̀lé mi lọ ẹni wíwá pé kí ni kàn mú ra àti bọ̀.

0: tí nkankan bá yọ ìbájọ 10,000 ó lè lóun máa òkè gbà lódodo ó ń ṣe déédéé o ó ń ta propitions ó ń ta cosmetics ó dẹ̀ ń ta kiní even there was a time tí mo kọ́ 20 potassium container size fún tó ń ta cosmetics propitions and the food store ibi ń pa wá o mi dẹ̀ lè lọ sọ́jà kí n mọ ra nǹkan wá mi ra bàtà máa ra sọ bí n ra sọ máa ra nǹkan jíjẹun so ní pé kò wá tẹ̀lé mi wá sí là. Nígbà tí wà tẹ̀lé mi mo sọ ọ̀sán bọ́tà lọ́ndì láì ìjọba tẹ̀sánwó fún mi lówó tó tó ń gbé pẹ́lí díẹ̀ títúrú ó lé lọ́dún márùn-ún kí n tó rí owó mi gbà. So mo dẹ̀ rí tí ó jẹ́ pé àwọn tàjọ bí sẹ́lẹ̀ tí wọ́n rí gbà sí àwọn pọ́wọ́ yẹn wọ́n ti fi ń trade wọ́n ti fi ń trade ni ṣùgbọ́n lọ́ndì láì àánú ẹ̀ wá sí mi mo sá sẹ́ndì nǹkan jù sí ẹni tí mo ti ń promise iye kí iye bá fún mi bó ti ẹ̀ sí 500,000 máa fún ẹ tó dẹ̀ jẹ́ pé ó tuntun sún pẹ́lí díẹ̀ tó jẹ́ pé ìbá fún níbi 1 million or more than 1 million ó lóun ò tẹ̀lé ra mo kí n mọ́ fọ̀rọ̀ gọ̀sà lọ́pọ̀ wà tí ó fẹ́ tẹ̀lé kílẹ̀ mo ní láti wà fún ní consent 120,000 sí ẹgbà ìmọ̀ send ẹ̀ ṣùgbọ́n nígbà táwọn family gba èèyàn tí ó tẹ̀lé wá sí ìlà tí ó ní àǹfààní tó ń fún lówó fún wọn ni kí n stop owó kí n mọ́ fún lówó mọ́ ẹjọ́ ẹ dákun à ń pera ò ń pè mí ò gbé mọ́ ẹjọ́ mo fẹ́ kí èèyàn ọmọ nàìjíríà ẹ̀tọ́ mi sọ́nà ṣé kí n sì máa fún kí n wo tọ́lọ́ọ̀ ni torí nígbà tó fún mi náà ó ràn mí lọ́wọ́ o ó ràn mí lọ́wọ́ àmọ́ ọrùn dẹ̀ mí báyìí o ṣé kí n máa fún lówó díẹ̀díẹ̀ ni àbí kí n mọ́ fún mọ́ àbí sórẹ́dí àti wàá bá mi nítorí kì í ṣe pé tí fẹ́ lómi lẹ́yìn àwọn tó bí ọmọ méjì ló mẹ́ta ló méjì ló ló ń bí but mẹ́ta ni ṣùgbọ́n caterpillar ti pa kan ní cross railway ní kínní ní kẹjà ńbẹ yẹn ṣe ti gbọ́ mẹ́ta ni but wọn kú méjì àwọn méjèèjì dẹ̀ mọ̀ mí dáadáa so mo ní kí n kàn kọ́gbọ́n lọ́dọ̀ yín ọlọ́run á máa fún yín sí o ẹ ṣe gan o.
1: ẹ̀yin ara alẹ́ bó o lẹ ṣe rí ọ̀rọ̀ yìí sí ọgbọ̀n lẹ́yìn àwa kó lè bá a ní ìfọkànbalẹ̀ tó tó ìfọkànbalẹ̀ mo fẹ́ kí a wò ó sí ìyí máa fowó ránṣẹ́ àwọn ọmọ tí wọ́n wí kí lọ́jọ́ rí kan tó ń ṣẹlẹ̀ láàkúta wáyé ìjẹ́sàwọn ọmọ yìí ṣé wọ́n mọ orí ṣé ìyá yìí mọ orí torí bàbá yìí ó lóun mọ orí àsìkò tó rọ̀ gbẹ̀dẹ̀ rèé bó o ló ṣe lè ṣe ṣé fúnni lówó àbí ó sì wọn bá tó lè ṣe kò kájú kó ń bẹ̀ ó náà 16159111 jágbà wọn mọ̀ràn ẹ lè send voice note 16159111 ẹ ká lẹ́wọ̀. ẹ ṣeun mọ̀
2: ẹ kú ọjọ́ mẹ́ta
1: àdúpẹ́ lọ́wọ́ lọ́mọ
2: ẹ kú ètò.
1: yes ma'am.
2: Ọ̀nà wa pẹ̀lú ẹlẹ́rù kàfà tí wà dání.
1: Àmì.
2: Orúkọ la aláṣẹ ìpín ọkọ̀ àdúró ti ní o. Alájí àti ìlàtò pé ọlọ́pàá ń fọ̀fẹ́ lágbára ọlọ́run.
1: Àmì.
2: Àánú ìrìn alẹ́ yìí wọn iṣẹ́ àláwọ̀ wọn kọ́ àdúró ti o.
1: Àmì.
2: Bí bàbá tó sọ̀rọ̀ sọ̀rọ̀ tán yìí ọlọ́run ó ṣàánú ẹ̀. Ṣé ẹ ní mímọ̀ bá tèmi ní tó bá dé ìkó sọ̀kẹ̀. Ebi kò bímọ fún.
1: Bẹ́ẹ̀ni.
2: Àbó bímọ fún
1: yìí. Ìrù bẹ́ o.
2: Tí o bá bímọ fún ṣe bó ṣe hàn tó lè ṣe tó bá mọ̀ pé àánú ẹ̀ fún ọgbọ́n obìnrin lèmi náà o. Mọ ẹ̀ kàn fẹ́ mọ̀ fi jẹun ni o. Ṣé a ti mọ̀ pé tọ̀ ẹ̀mi ò bá kún ọbẹ̀ tó àbí àti àwọn tọ́sọ̀ àìsí ìgbì o. Kò sí ẹ̀fọ́n ọ̀fẹ́ àwọn oníṣẹ́ lọ́kàn ìṣọ́kàn pàdé ara wọn náà ni. Bí bẹ́ẹ̀ kọ́ tà.
1: Bẹ́ẹ̀ni.
2: Mo sọ pé kò ṣe pé ẹ̀kọ́n náà bá ó sọ pé ó fèsì àwọn ti ẹ̀kọ́ sílẹ̀ ayé ẹ̀tẹ́ ló ìra kó lè rí oúnjẹ àwọn ọmọ jẹ ṣáárí ẹni tó ní ìyàwó òun bá òun ní ètò ọlọ́run kó ṣàánú àwọn obìnrin fa ṣe ní ìyá yẹn ni ò dáa ṣe ìpò tóbìnrin bá ṣe àṣepamọ́ ni mr adékìlá kò sí àṣegbè kó máa di ègún fọmọbìnrin yẹn kó bẹ ọkọ ẹ but ọkọ ẹ kó mọ lò pé yín àbí kinní kan ìbẹ́sìn fún àkógbáyàwó mi torí lọ́sà
1: mo ń gbọ́ yín
2: ẹ̀lú ṣe ń gbọ́rọ̀ mi
1: mo ń gbọ́ yín mà
2: tọ́ ẹ̀hìn kó tètè kó fa tí ẹ̀ kó le dán yín tó bá padà wá náà wàhálà ni ó tún ṣẹlẹ̀ sí o.

0: yóò fi ẹsẹ̀ ìmọ̀nà lágbára náà kò sí ní ìdààmú ìṣáàlá. Ẹ̀tọ́ á ní wọ́n kọ́mọ pamọ́ kọ́mọ pamọ́ ìṣòro lórí ẹ̀rọ àbọ̀mọ́ náà tó bá rí parọ́ ọmọ rẹ̀ padà béèrè lágbára náà ọlọ́run ní ìdààmú yẹn ní ṣètò ìṣẹ́mu kí àbáṣe lọ gbogbo youth ẹ̀ nímọ̀ Bashiru Òṣèré ọ̀rẹ́ Àkọ́bí ọlọ́run ní ìdààmú gbogbo a o. Bàbá kó àdúrà bàbá ti kó àwọn tí wọ́n kó àdúró sí mi o.
1: Ọlọ́run ní ṣerú ẹ̀ láàrọ̀ fún gbogbo wọn. 0916 159 1011 ọ̀rọ̀ bàbá tí wọ́n sọ síta kẹ́yìn bó ló ṣe yé yín sí ẹ̀ kaalẹ́ o.
2: Ẹ kaalẹ́ sá.
1: Yes.
2: Mo ti pinnu báyìí láti 10 o'clock kò lọ. Ìgbà tí ẹ sọ pé tẹ́nibọ̀dì bá ní nǹkan pẹ́ sọ síta. Mo try náà kò lọ.
1: Ọ̀dà ẹ gbìyànjú báyìí.
2: Ẹ sá ẹ jọ mo fẹ́ kí àwọn ọmọ Nàìjíríà kan gbà mí ní ìmọ̀ràn lórí depression tó ń ṣẹlẹ̀ sí mi torí mo jẹ́yàn tó jẹ́ pé mo lo wheelchair but kí wọ́n parọ́ wheelchair tí mo wà yìí mo máa ń rìn tẹ́lẹ̀ mo máa ń rìn but èrè tí mo máa ń rìn yẹn kì í ṣe èrè tó dá bẹ́ẹ̀ náà but mo rí manage mo fi ń ṣe some other things. So ìgbà tí mo wá bẹ̀rẹ̀ sí ní lo wheelchair ní 2017 láti 2017 títí di àsìkò tá a sọ yìí ẹ̀mí orúkún méjèèjì orí bí náà síwájú mọ́ dẹ́ olófà tí mo fi ń lo wheelchair but memories ìgbà tí yẹn bá wá sí brain mi ó máa ń disturb me gan. Most of times mo máa ń sọ ẹkún gan lóru tí mo máa ń ṣe mí náà rí tí mo máa ń gun báyìí dání mo máa ń dẹni tí ó jẹ́ pé láìsí kẹ̀kẹ́ tó máa kẹ mọ́rú wa tó máa gbé ní mi nílé lọ sí títí other places. I just mo ti ní advice sá.
1: Àwọn Nàìjíríà ń gbọ́ yín o lórí ọ̀rọ̀ tẹ sọ sí wọ́n á fún yín nímọ̀ràn àti ọ̀nà àtàwọn kankan tí ẹ lè ṣe. Ìbéèrè tí wọ́n bí ni wípé ǹjẹ́ ẹlẹ́nìkan tí ó ràn yín lọ́wọ́ tó jẹ́ bí mọ̀lẹ́bí àbí bó lẹ ṣe ń ṣe kí láfojúsùn àwọn mọ̀lẹ́bí yín.
2: Ìdílé tí mo ti wá ọ̀pẹ ìdádì mi àti mọ́ èmi ti pínyà nígbà tí mo wà lọ́dún mẹ́ta. Táìmù yẹn ni dádì mi wá fẹ́ lómi.
1: Ọ̀dà.
2: Ẹgbẹ̀mí ìtàn wá fẹ́ yẹn òun ni ò jẹ́ káwọn kan bí ara lọ títí sí bí ẹsẹ̀ mi títí mo fi dàgbà. Kódà gan gbà mí máa ń wà tó jẹ́ pé mi ní jẹun mo máa tún náà ìyàwó tuntun nígbà yẹn. Báwa náà mi lórí condition yẹn máa gbálẹ̀ máa fọ bọ́ gbà mí tún mi ní jẹun àárọ̀ tí mi bá ti rìn 5 times. Torí mo máa ní pẹ́ exercise ní ṣùgbọ́n àwọn experiences tó jẹ́ pé mo máa ń gbọ́ ẹkún jáde lójú mi gan.
1: Àwọn Nàìjíríà máa gbà nímọ̀ràn àbàràjẹ́ arákùnrin yìí ru àrò kan ó ro ẹ̀rùn ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ń dìde.
2: Mo jẹ́ ẹni tó lọ ń bolẹ̀ bù dáadáa torí mo máa ń tún fọ́n fèrè náà mo máa ń gbà àwọn èèyàn nímọ̀ràn like in most cases but tí mo bá fẹ́ yé sáwọn ará ta. Wọ́n ẹ̀ mọ̀ pé tèmi nìkan bá dá wa ó máa ń sọ ẹkún torí ẹ̀dùn ọkàn mi ni ẹsẹ̀ ní ìjọ mi gan.
1: Kódà ọmọ Nàìjíríà ti gbọ́ ẹ má bàrà ẹ wọ́n fún yín nímọ̀ ẹ ṣeun. Hello ẹ kaalẹ́ o.
3: Hello Mr. Adélaké sọ.
1: Yes sir.
3: Kaalẹ́ o èmi ni ẹni tẹ́lẹ̀ ọmọ láti ìlú tẹ́lẹ̀ ọmọ.
1: All right.
3: Wọ́n fún ọ̀rọ̀ ọmọkùnrin tó sọ̀rọ̀ ìyàwó ẹ̀ pé kọ́ máa kú oúnjẹ rẹ̀ pé àwọn ti kọ́ máa kú oúnjẹ sùn ìyá rẹ̀ sí ẹ̀nà sí bàbá ìyàwó yẹn. Èmi ni tẹ́lẹ̀ ọmọ tó sọ̀rọ̀ ìyàwó mi pé mo mú ìyàwó mi lọ sí kóòtù pẹ̀lú wàhálà tí wọ́n bá mi fà ń dà yẹn. Mo sọ̀rọ̀ nìkan jẹ́ sẹ́mi ló kan sẹ́yìn wípé báwọn ti máa sanwó fún ọmọ. Similar things tó ń ṣẹlẹ̀ láàrin èmi àti ọkùnrin àti ọmọ yìí o.
1: Níbo lẹ́yìn bọ́rọ̀ yín dé ní kóòtù báyìí kí ni wọ́n sọ? Kí ni wọ́n ilé ẹjọ́?
3: Padà wá náà ni because wọn.
1: Ìjẹ́ ẹ̀mọ̀ ìdí tí ẹ ní kí ẹ padà wá? Ìjẹ́ ẹ̀mọ̀ ìdí?
3: Bẹ́ẹ̀.
1: Ẹ̀mọ̀ ìdí tí wọ́n fi ní kí ẹ padà wá ni wípé yá ìkan nínú yín máa ronúpìwàdà títí dìgbà tí wọn yóò pè yín ká tàbí tí wọn yóò gbé ìgbésẹ̀. Mọ̀mọ́ ẹ lè túká ó ṣeé ṣe kẹ́nìkan ronúpìwàdà tó sọ pé ìgbà ẹ̀mọ́ ni ojú wà lórúkúnnù nísìnyí báyìí àti gbọ́mọ iṣẹ́ ni kọ́mọ wà. iṣẹ́ ni.

0: èmi ò tiẹ̀ ní mo fẹ́ mo kàn tiẹ̀ fẹ́ fún bọ́ arákùnrin ní màá ni ṣe pé kó fi ọkàn ìbalẹ̀ kó gbójú pó ń bẹ̀. Because ìgbà tí mo gbọ́kàn kó lórí ọmọbìnrin yìí wàhálà ń lọ wàhálà ń gbé sáyé mi gan létúmọ̀. Tí n bá fẹ́ni ta ọkàn mi ò ní balẹ̀ tí n bá bá nulẹ̀ àyà nìkan ga sókè. Tí ọmọkùnrin kó di ọkàn kó máa ṣẹ̀gbẹ́ lórí àwọn ọmọ ẹ̀ tó bá fẹ́ tó bá ti mọ máa mọ bàbá ẹ̀. Ilé tí mo sọ iná bó ṣe máa fasa mọ́ mi lọ́rùn nìyẹn. Ọ̀rọ̀ tó ti ọmọ bí tí bọ̀.
1: Ọ̀dà ṣàṣẹ wa dúpẹ́ o. Ẹ̀lọ́ ẹ̀ kalẹ̀ o. 0916-159-101. Ẹ̀lọ́ ẹ̀ kalẹ̀ lẹ̀ ń bẹ̀ wọn.
2: Ẹ̀lọ́ Adé Tìlà.
1: Yes, sir.
2: Abdulsalam láti pípọ̀ ìgbọ́ná ìdílé àwọn ọkọ̀ ìpadà.
1: Ẹ ṣeun dúpẹ́ sá o.
2: Ṣẹ̀rí ọkùnrin ọ̀gá ọlọ́pàá tó rí táyà tó pè padà.
1: Bẹ́ẹ̀ ni sá.
2: Èyí tí ń fẹ́ràn ọlọ́pàá yẹn tí ń gbóṣùgbà fún wọn, mo tún rẹ̀kọ́ para ọkùnrin. Torí pé ọ̀rọ̀ Ọlọ́run ló tẹ̀lé yẹn.
1: Ǹjẹ́
2: nígbà tí ojú pọ̀n, ọmọbìnrin yìí dúró tì. Ọba tí ò fi sí lọ́kàn wípé kó dájú rẹ̀ nígbà náà. Ọba náà ni òfin sóbìnrin yẹn lọ́kàn pé kó tẹ̀lé e lọ. Ó pọ́síbù kọ́ ẹ pé tó bá tẹ̀lé e lọ ibi tó wà. Nǹkan tí ò ní jẹ́ káyé rẹ̀ ó dá lè ṣẹlẹ̀ sí.
1: Kí wàá lọ̀nà àbáyọ báyìí?
2: Ọ̀nà àbáyọ ni pé gbogbo tọ́lọ̀ ń bá fún un lágbára ọ́ tẹ̀lé kò tẹ̀lé o. Gbogbo tọ́lọ̀ ń bá fún kó máa ṣe fóbìnrin yẹn. Kó má tẹ̀lé ìmọ̀ràn pé kó sọ́ọ̀fù owó láti sẹ́ni sí rárá o. Ọba tó gbé wọn kalẹ̀ bẹ́ẹ̀ ó ti kàkọ́lẹ̀ pé ìrànlọ́wọ́ tí ó wà látọ̀dọ̀ ara wọn síra wọn. Ọlọ́run sì lòun ò nífẹ̀ẹ́ sẹ́ni kankan. Ẹni tó bá fi orí san oore ló nífẹ̀ẹ́ sí. Ẹni tó bá fi san oore yóò jìyà.
1: Ìmáàmù.
2: Náà.
1: Ǹjẹ́ fífúnni lówó bíi wípé à ń tani lọ́rẹ ṣé kò lè ṣe ó ṣeé ṣe kó sọyọ̀ǹde ẹdùn ara ẹ̀ ni.
2: Bàbá ṣe mọ̀ pé owó tí ń fún yìí kò mandate ẹ̀ pé tó ọba máa fún mi níye báyìí ọ̀rọ̀ wọ̀. Lágbára kọ́dà bí ò tó 100 fún mọ́ dédé fi lágbára kò fún un jẹ́ tí ò bá ní kó tọwọ́ rẹ̀ bọ́ sọ.
1: Nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà torí tí ojú àánú tí wọ́n ní àwọn náà ni afúnimáwo ṣùgbọ́n wọ́n ti ń wo bẹ̀rẹ̀ báyìí o.
2: Ṣẹ̀rí tí ò wà jẹ́ wọn wo bẹ̀rẹ̀ Mr. Adétúlà. Gbogbo ìnámọ̀lá àwọn àlòjù bí ìyà wà ìyá lẹ́kọ́ lé ẹ̀mọ̀rẹ́ mọ̀ náà wà. Àníyàn tí èèyàn bá fi ṣe lọ́lọ́run fi ta níjọ. Gbogbo ẹni tó bá ti fàníyàn bú tọrẹ ìdí ni ọba pàdé pé ẹni bá fàníyàn rè tọrẹ tí wọn bá fi bi sán ọba tó nire tó ju mi lọ́dọ̀ yóò san.
1: Ẹ ṣeun.
2: Olóòkọ kan ò ní kú sípò kà.
1: Bẹ́ẹ̀ni, ẹ ṣeun dúpẹ́. Ṣeun dúpẹ́ ìmọ̀ràn. Mo mọ lórí o. Ẹ ṣeun.
3: Ẹ kú ètò ọmọ ìlú Adétúlà.
1: Ẹ kà lẹ́sà.
3: Ẹ kú gbìyànjú. Bàbá wa tó sọ̀rọ̀ yìí mo fẹ́ gbà mọ́ lórí ọ̀rọ̀ yẹn. Ṣé rí mo fojú pé ẹnu wọn ò ka wò ó. Mo tún wá fojú pé àwọn náà nífẹ̀ẹ́ kò nífẹ̀ẹ́ wọn. Ẹ bọ́ ọmọ lọ́wọ́ ẹ̀. Ẹ ṣetán àti bá gbọ́ bùkátà. Àmọ́ kò ṣe ní ìlọ́yà. Kìkùṣẹ́ lọ pa ní ìlà ẹ̀mú lọ. Ìfẹ́ ìtẹ́lẹ̀ ẹni sì ló mú yín rántí pé ó ti fìgbà kan ṣe yín lóore rí. Kẹ́yìn ò dẹ̀ fẹ́ ya abara mú oore jẹ. Pípé títí ayé lẹ máa san orí oore yẹn. Ẹ tẹ́ fẹ́ ṣe fún tí ò bá mọ̀ nǹkan. Àmọ́ kẹ lè rí true colour ẹni yìí. Wọ́n dẹ̀ ní ọwọ́ pọ̀n àwọn báyìí. Ẹ̀yin ẹ máa send owó fún oṣù méjì. Ẹ retí kó pè kẹwo reaction rẹ̀. Ẹ máa send owó tó fi máa pọ̀ṣù kẹta. Ẹ máa ṣàkíyèsí gbogbo bó bá ṣe ń react. Ọ̀rọ̀ ló ebú ló ń bú ni o bóyá ó ń sọ̀rọ̀ sí ni o. Títí tẹ́gbàrà yín lẹ̀ torí tó bá yẹ pé bífẹ́ yẹn ṣe rí lọ́kàn tíyín. Ipẹ́ ẹ fẹ́ tọmọtọmọ. Kọ̀yẹ́kẹ́ ló yá. Kó ní kò sí ní tó jọ. Ó túmọ̀ sí pé n tó ṣe sọ́dọ̀ yín fẹ́ máa jẹ́ lọ títí ayé bí ẹni pé kò kankan tó máa fi sanjọ́ lẹ́yìn àwọn tó ti ṣe ṣáájú.

0: tí ẹ̀yin ń san orí ẹ̀ fún lọ́wọ́lọ́wọ́ báyìí. Oyè yín ẹ rẹ̀ fẹ́ fi pa mọ́. So ìfẹ́ dẹ̀ gbọ́dọ̀ jẹ́ equal ni. Equal ló yẹ kífẹ̀ jẹ́ pé tó bá nífẹ̀ẹ́ obìnrin tóbìnrin ò nífẹ̀ẹ́ ọkùnrin relationship yẹn ò ní kò ní last. Torí ẹni tó nífẹ̀ẹ́ nìkan lọ tí máa pa pé ọkùnrin bá wù òun máa foríjì torí ìfẹ́ tó ní. Gbogbo wa tọkùnrin bá wù torí onífẹ̀ẹ́ equal ló yẹ kó jẹ́. Òun ló bí ti àfáwa tó ń sọ̀rọ̀ pé ìfẹ́ àwọn ọmọ òun dẹ̀ ní fi ń gbọ́wọ́ sókè tó fi ń gbà. So tí èèyàn bá dìde fún ẹ̀tọ́ ẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin kò túmọ̀ sí pé ó wà ó harsh. Ọlọ́run ní ká gọ̀ kódà nínú ìwé mímọ́ síbi tọ́lọ́run ti ní ká gba gọ̀jẹ̀. So kí wọ́n gbìyànjú àti lu strategy yẹn ò kán wo reaction ẹni yẹn. Ẹ kú ètò.
1: Ọ̀dà wọ́n ní kí bàbá dàbí ọgbọ́n láti mọ rìn lẹ́kọ̀ọ́ ara àwọn nǹkan tẹ lè dì mú nánu.
2: Ẹ kú ètò.
1: Ẹ ká lẹ́sà o.
2: Ọlọ́run ní dé tà kò ní dáhùn máa yín lọ. Ọlọ́run jẹ́ mọ wọ́n ṣe.
1: Àmì.
2: Mo fẹ́ dá sí tí ọmọbìnrin ọmọ bàbá tó sọ̀rọ̀ nísìnyí tó ní ìyàwó òun kò tẹ̀lé òun lọ ibi tí ìlú ìlà kò tẹ̀lé òun lọ. Ṣé ẹ rí àìtẹ́lé lọ́mọbìnrin yẹn ìgbésẹ̀ ọlọ́gbọ́n lọmọbìnrin yẹn gbé. Wọ́n ní pé ọmọbìnrin yẹn ò bímọ fún un. Bàbá yẹn ti rìtáyà ó túmọ̀ sí pé àgbàlagbà ni. So ìgbà yẹn nígbà tọ́lọ́run ti yọ̀ǹda ọmọ fún ẹ lára tó bá tẹ̀lé máa yẹn lọ lé. So tó bá dọjọ́ alẹ́ tí máa yẹn bá lọ ṣe hàn pé ó sáré wọlé ni yóò sáré jáde padà ni. So ni ó ìyẹn ni àfojúsùn tí ò jẹ́ kó tẹ̀lé. Dẹ̀yìn ibi tó dẹ̀ wà yẹn bí máa yẹn ṣe sọ̀rọ̀ wọ́n jẹ́ ká pé òun rí ọjà tà ń bẹ́ẹ̀ ó ń tajà. So òun rí tọrọ kọ́bọ̀. So gbogbo tó náà rò náà nìyẹn ibi tóun ti rí tọrọ kọ́bọ̀ yìí tóun ti ń tọ́jú àwọn ọmọ tó bá di ìgbà tí máa yẹn ò nílé tọ́jú wọn àbí nǹkan kan bá ṣẹlẹ̀. So gbogbo ni kóun ti bẹ̀rẹ̀ gbogbo kó padà sí tí tẹ̀ ṣe pé òun ló bímọ fún tábà sọ pé àwọn fámìlì máa kọ̀ntínú láti mọ bá wọn mọ àṣìṣe àbí kan ni ò sì yé báyìí. So èmi advice oore níjọ́ tí máa yẹn bá rí tọ́rọ́ kọ́bọ̀ kó mọ sẹ́ńdẹ̀ sí kó mọ jẹ́ ẹ̀bùn gift dáadáa tí wọ́n ti jọ ṣe wọn tí ò bá ti máa ń déètì ẹ̀yìn pé kò kú bèrè school fees àwọn ọmọ lọ́wọ́ rẹ̀ kò dẹ̀ ní bá òun sanwó lé ṣe bí tọ́rọ́ kọ́bọ̀ tó bá lágbára ló ń fún un ìyẹn ò ní wàhálà nínú kí bàbá yẹn wáyàwó mi tó bá ní ìdíyàwó kan fẹ́ yàwó nílé.
1: Ọ̀dà láti bẹ̀ ẹ já wa lọ sí ojú òpó arákùnrin tí wọ́n sọ síta kẹ́yìn nípa bí kan ṣe rí fún wọn tínú wọn ò dùn tí wọ́n wà nínú tó wà nínú lórí inú wíṣẹ́ tó jẹ́ pé wọ́n máa ń tì wọ́n ni ẹni tó ń rìn tẹ́lẹ̀ tí ò lè rìn mọ́ tán nípa orúkún méjèèjì rẹ̀ ti daṣẹ́ sílẹ̀ tó ń ronú pé bó ló ṣe máa ṣe ìjẹ́ sóun sì lè dìde báyìí. Bí òun bá máa dìde ta ló máa ké pè tàbí tó bá tiẹ̀ jẹ́nìkan ó jẹ́ alábọ̀ ara bó ló ṣe lè rìnrìn àjò rẹ̀ tí gbogbo àwọn ẹ̀bùn tó ní tí ó wá sí ìmúṣẹ. Ẹ dákun ẹ já gba arákùnrin náà nímọ̀ràn bá a ṣe ń gba bàbá mọ̀ràn 16159 1011 òní nọ́mbà tẹ́ ẹ pè sí tẹ́ bá dẹ̀ fẹ́ sọ síta náà ayé wà fún yín láti sọ síta lórí WhatsApp. Ẹni tó sọ̀rọ̀ nípa ojú ìmọ̀ràn kan wà fún yín tá a lò láìpẹ́ yìí mi ò fẹ́ kí ẹ sùn àwọn tí wọ́n ní ìpèníjà ojú tí wọ́n gbọ́ wà bá kẹ́ ẹ ṣàmúlò àwọn ìmọ̀ràn yín. Ẹni tó sọ síta báyìí a sì ní bí ogún ìṣẹ́jú kí a sọ mà lọ ẹ̀ka alẹ́ lẹ́ ń bẹ̀ wọ́n. Ẹ ṣeun ẹ̀ka alẹ́ o. Àmì àtẹ̀yìn náà sà.
3: Láti
1: ìlú Ìbùkún.
3: Ẹ dákun.
1: Bẹ́ẹ̀ni sà.
3: Ọkùnrin tí wọ́n sọ̀rọ̀ nǹkan yìí nínú ọ̀rọ̀ tó sọ wọ́n láwọn tó ń kọ́ gbá èèyàn mímọ́.
1: Sá.
3: Wọ́n ní àwọn máa ń gba èèyàn mí ìmọ̀ràn.
1: Bẹ́ẹ̀ni wọ́n lọ lẹ́bùn.
3: Ṣé rí lọ́run lọ́lọ́run máa ń dán wò. Irú èmi báyìí ẹjọ́ ni tó bá dàbí ẹsẹ̀ o. Ìgbàgbọ́ lórí ẹ̀sìn. Mo ń lọ sílé ìjọsìn oṣù mọ̀pọ́ ló ń wà.
1: Bẹ́ẹ̀ni.
3: Wọ́n mi ì bìlíìfù lórí ẹ̀sìn. Ní ìlú North Korea, orílẹ̀-èdè North Korea, ṣì ń fi ń jẹ́ rìlíjìn rẹ̀. Gbọ́dọ̀ mú bíbé ní àbíkúra ní ìdẹ́gbẹ̀ta bá ba wọn pa á lò. Àbàlọ́wọ́ wọn dẹ̀ ń gbé.

0: èèyàn lójúmọ́ kéèyàn tó ó pẹ̀pẹ́ ni ẹsẹ̀ o jésù ní ìgbà 79 ẹnìkan bá ṣẹ̀ bẹ́ẹ̀ ó yẹ kán mọ̀ ẹ̀pá láti jù gan-an ni kí ló dúró fún ẹsẹ̀ lọ ni adéfà ṣẹ ọlọ́run tó wọn kúrò ní ọgbà ilẹ̀ ni ìdẹ́sù ẹ̀kan tó tọ́ ọba ti já lárògbé rẹ̀ ọlọ́run wà láàyè ẹ̀ àwa èèyàn wà láàyè wa ká fọlọ́run sáàyè ọlọ́run ò ní fi gbogbo alẹ́ o kò ní tó dàbí àyàn mo gbà wọ́n nímọ̀ràn ká gbàdúrà ká máa lọ ọ̀ngbò ká máa gbogbo àwọn tó wà lẹ́yìn àwọn tó ti dọ́sẹ̀ tẹ́lẹ̀ àwọn láyé tí wọ́n tó fẹ́ gbé ẹ̀bùn wọn dé jáde mọ̀ jésù tí mo gbàgbọ́.
1: Amina ṣeun adúpẹ́ lọ́wọ́ yín fún ìmọ̀ràn tí ẹ fún wa ẹ jẹ́ ń lo ìmọ̀ràn tó jọ mọ́ ẹni tó sọ̀rọ̀ nípa ojú lẹ́ẹ̀kan.
2: Ẹ kalẹ̀ o, ẹ kú ètò.
1: Yes, I ṣeun.
2: Ọlọ́run ní bí tó jẹ fún
1: wa. Amina.
2: Ẹni tí Ọlọ́run mọ̀ ni láti ibi tí Ọlọ́run mọ̀. Mo fẹ́ dá sí arákùnrin tó jẹ́ ojú tó rẹ́gbọ̀n lọ́jọ́ àwọn o. Kódà tó bá yẹ pé ojú yẹn ṣe ń rí ìmọ́lẹ̀. Mo láṣẹ Ọlọ́run kan tí mo fẹ́ sọ yìí tán bá lo ojú yẹn máa bá clear. Ewé ju tá a máa ṣe jẹ tán máa ṣe lọ bẹ́ẹ̀ yẹn ni wọ́n lọ wà. Tó ń wá jíńjà gálíkì àti túmẹ́ríkì ó jẹ́ nǹkan tábá yẹn. So powder rẹ̀ nìkan wá pọ̀tọ́ bá rí powder àwọn tọ̀hún yẹn náà. So àwọn náà lè wọ́n lè lọ fún wọ́n lè gun fúnra wọn àbí kí wọ́n lọ. So tán bá ti wá ṣe ewé dùn yẹn. So wọ́n máa fi àwọn ingredient mẹ́tẹ̀ẹ̀ta yẹn sí. Ewé dùn yẹn wọn ní jẹ́ kó jiná tán yányán tí wọ́n fi sọ kalẹ̀. So tán bá ti sọ kalẹ̀ wọ́n ní fi kánwó sí wọn ní fi iyọ̀ sí wọn ní fi sí lẹ́yìn àwọn ènìyàn. So tán bá ti sọ kalẹ̀ kí wọ́n já wọ́n fi ìjábẹ̀ já bọ̀ tán bá já kò ní ó lè mọ kò ní já dáadáa ṣe pé kò sí dẹ̀ kò jiná dáadáa. Bó ṣe wà yẹn náà tán bá ti jẹ́ kó wọ́n bá jù kí wọ́n fi oyin díẹ̀ sí kí wọ́n fi tí wọ́n bá ní ọ̀sán fi ọ̀sán wẹ́wẹ́ díẹ̀ sí. So kí wọ́n gbé mu. So kí wọ́n ṣe báyẹn lera lera wọn. Ògbẹ́rọ àṣẹ ọlọ́run ojú yẹn bá clear. Ẹ kú ètò.
1: Ẹ ṣeun adúpẹ́ fún ìmọ̀ ìjìnlẹ̀ tẹ́ ẹ fún wa ní àyín amọ̀ lóore o láti bí 0916-159-1011. Ìmọ̀ràn lè máa wọlé bẹ́ẹ̀ náà ni ẹ̀sọ́ síta náà lè máa tẹ̀lé. Aago 11:00 ti lò a sì ní bí ìṣẹ́jú bíi mẹ́wàá ilé ìṣẹ́jú bíi mẹ́wàá kàtó. Lóye kálẹ̀ o. Ẹ ṣeun. Yes, ẹ ṣeun. Àmì ẹ ṣeun. Ẹ ṣeun.
3: Arákùnrin tó ní ìyàwó máa gbá mi jù. Ṣé ní irú rẹ̀ ju tẹ́lẹ̀ sí ní ìlú. Wá ọmọ káàkiri kò ní ìlú. Mo tó wù ú tó yẹ kó ṣe ní kókó wáyàwó rẹ̀. Ṣé ní Kọ́lásùn ló ní ọmọ ìdílé tó lè wò ó. Ọmọ ń bọ̀ àna ilé rẹ̀. Sọ̀dọ̀ mi ti ṣubú sọ̀dọ̀ mi yóò fẹ́ ní ọdún mẹ́wàá. So ìwọ́nbọ̀ ya ìtọ́rẹ́ yẹn náà gbà náà gbogbo mi bí n bá lọ bá mọ̀mọ́ ẹ̀ mọ̀mọ́ kan gbé mọ́ gbé wá sí mẹ́rin ó gbọ́mọ sá lọ nù táwọn àbúrò náà bá ti rí bẹ́ẹ̀ ó gbọ́mọ sá lọ nígbà ìyá ọ̀sẹ̀ ní àwọn òṣìṣẹ́ tẹ́gẹ́ rí mọ́ bàbá kan lọ́wọ́ kò ní bí wọ́n kéré nínú ìgbà mọ́ra wọn ṣe ń tiẹ́ lẹ́lẹ̀ sí mọ́ ọ̀gbọ́n nígbà bá yá ọ̀nà òfin ọ̀pọ̀ mẹ́rin ní ìṣẹ́ lọ́wọ́lọ́wọ́ ni wọ́n ti náwó àwọn. Ó kan kó wo iṣẹ́ rẹ jẹ́ ni kó mójútó ó mójútó iṣẹ́ rẹ dáadáa ó wá sí lé mójútó rẹ kó sì wáyà eléyìí ìyàwó rẹ kó sọ̀rọ̀ tó wù mí ó sì máa ń dààmú ọmọ ó máa ń dààmú ẹ̀fọ́ ọmọ ètò kan ní tó kéré rẹ fún ẹrẹ́sọ̀ gan ló mọ́ bíi ẹ̀kọ́ ti kò ní lè ṣe kí bàbá tó ní ìyàwó ń pé bàbá tó máa ń ṣe ọgbọ̀n kan kẹrí ọgbẹ́ yàtọ̀ orí obìnrin sí nínú ọ̀ ó yà lọ́nà òṣìṣẹ́ bàbá ẹ̀ dáná lọ gbọ́n àwọn nǹkan kan wà ẹ̀rí pé olóyìnbó ní ẹni níbi ìjàbọ̀ fẹ́ẹ̀sì wọn náà lọ́dọ̀ lọ ní nǹkan kan pọ̀sẹ̀ láàrin wọn tí ògùn ó tẹ̀lé lọ làwọn yẹn bí kéèyàn bá ti ń ṣe sí àjẹ́ ó ṣòro fún yẹn ni wọ́n sábà sáàbù lọ ní ọdún tí ẹ bá délé ọdún báyìí ìwé èèyàn lè lọ sẹ́kẹ́ olójú okò lọ ní irú obìnrin yẹn àlejò ń nífẹ̀ẹ́ tó obìnrin sì nífẹ̀ẹ́ lọ àti bàbá ẹ̀ bá ikọ́ náà bá fún lágbára kò mọ̀ ṣe fún ọlọ́run tó ní ẹ̀sìn náà lọ ní lọ́nà fi ń gbé bàbá ẹ̀ lọ́dún òkè o que é isso aí?

0: ẹṣẹ́ wọn dúpẹ́ sà adúpẹ́ lọ́wọ́ yín ẹjá tó wà lọ sórí whatsapp ṣùgbọ́n ká tó lọ bẹ̀já pé kọ́ọ̀lù iná ẹ̀lọ́ ẹ ti wọlé o ẹ̀ka lẹ́sà ẹ̀ṣẹ̀un ẹ̀ṣẹ̀un ẹ̀ṣẹ̀un sà.
1: Ṣé rí bàbá tó síta pẹ̀lú ìyá tó fẹ́ ní káàpù?
0: Ṣé
1: ohun tí bàbá rẹ̀ bá ní tí ò bá ti ní àfẹ́ ti fámìlì ẹ̀ tó rí iṣẹ́ tí ó máa tọ́lọ̀ ní kí ó máa yẹ oúnjẹ fẹ́ ṣe ó ti rẹ̀ tó kó máa ti rìn bá ní kí ó tó wá rí ti ọ̀gá tó níyàwó mọ ọgbọ́ mi ṣe. Bàbá tí mo máa ń fẹjọ́ sàn tó ti kú yẹn. Tó bá ti lọ bá bàbá yẹn nígbà yẹn bẹ́ẹ̀ náà ń gbé nǹkan mọ́ra kò lè sọ fún pé wàhálà sí ayẹ náà fòrò sí báyìí ló ṣe rí. Tó bàbá yẹn ò lè sọ ni ìwà tí ayẹ náà ń wù fún bàbá yẹn ń wù fún
0: yẹn.
1: Ikú ò lẹ́nu yẹn yẹ kó mọ́ gbàṣẹ lọ́wọ́ ẹ̀ torí tó bá ń ronú yẹn tó bá ṣiṣẹ́ owó ló ṣe tó bá ń báyà ṣiṣẹ́ kò ní rí sẹ́yìn ti pẹlọpẹ ó wà yóò padà wá ní pọ́bẹ́ẹ̀mù títí láéláé.
0: All right, sir. Ẹṣeun. Ẹṣeun. Adúpẹ́ lọ́wọ́ yín, sir. Ẹṣeun. Ẹṣeun.
2: Ẹni tó ẹkú ètò ọmọba, ọkùnrin yẹn ti tó ní òun àdìsẹ́bù tẹ́lẹ̀ òun ti wà wíṣẹ́ ó ti sọ̀rọ̀ ẹ̀ síta rí. Ó ti sọ síta rí. Nọ́mbà wà náà, mi àmọ́jọ́ rí ẹni ẹ̀. O máa ní ìdá tí engage obìnrin then go engage activity that will make him forget about being alone. Ara àwọn tí tí tí èmi rí ẹni ilé ẹ̀. Because according to him, he said second wife òun dàbò ń ṣe dà. Tógun bá jẹ lọ ògùn àjẹbọ. Ògùn tá a bá fúnlẹ̀ nílé àfún àpadà. Tó bá yẹ pé nìyẹn jẹ́ of course ó bímọ kò bímọ ẹ̀sán máa kíjọ kan àmọ́ ó bí ẹ̀sán. So gẹ́ni yẹn engage in activity and go engage tó bá yẹ kó ti tó obìnrin fẹ́ and again he said he has a skill of course àwọn iṣẹ́ kan fẹ́ pé onídàá ti máa rìn kiri fẹ́ pé ojú kan náà ló máa jókòó sí due to disability disability disorder so you can probably make an interfeed of course body that will be interacting that will engage you to make you to share up we show up ọlọ́run ní jẹ́ kó ṣìyàn agbára ọlọ́kọ̀ ètò.
0: Ọ̀dà ìṣẹ̀wọ̀n adúpẹ́ lọ́wọ́ yín fún ìmọ̀ràn tẹ fún wa àmọ́ lórí o. Ọ̀dà ẹni tó ṣe voice note a máa fi ránṣẹ́ sí WhatsApp ẹ bá wa ẹ dúró tí wàá bá wọn àmọ́ nǹkan tí wọ́n bá ní kẹ́ ẹ ṣe ẹ gbìyànjú ṣe o à ń bẹ yín o bẹ bá sọ síta ní àkẹ wá ilé kẹ wá ilé ẹ má rojú o ẹ gbìyànjú láti ṣe bí wọn ṣe ní kẹ ṣe kó lè bá rọrùn fún yín. Ọ̀dà láti bẹ já bí kọ́ọ̀lù báyìí a ní bí kọ́ta àwọn àgbẹ̀ báyìí bí méjì sí mẹ́ta náà lágbe tá a fi káàdì ètò ńlẹ̀ à ń fàṣẹ gbogbo àwọn èèyàn tí wọ́n sọ síta lálẹ́ òní kí wọ́n mú àwọn ìmọ̀ràn yín lò kan gbìyànjú ẹ kalẹ o.
3: Ẹ lọ sà.
0: Ẹ kalẹ ṣeun.
3: Ẹ kú ìtàn.
0: Yes sir.
3: Ọmọ mi dà.
0: Àmì ẹṣọ.
3: Ìsáré ti là.
0: Yes sir.
3: Ṣé ẹ ní nǹkan tí mo ti sọ ni pé kí máà tó ń sẹ́ni ó sẹ́ndì owó sí yàn. Ẹ rí àwọn Yorùbá ní tí ò bá bí wọn fún ìta sí à. Àwọn àtẹnìyẹn wọn jọ gbé ní iye ọdún tí wọn lò
0: fún
3: àtòkọ sí àtòrí nǹkan sí nǹkan ọlọrun sẹrùn rẹ ẹlòmíín wà bẹẹ pé rẹ máa ń sọrí fún ó lè jẹ pé ọlọrun fi ń dín nǹkan fún tó pọ ẹ wo ìkórìtà tí ẹlà kọjá fọyẹ àìmọye nǹkan tí wọn ń ṣe ó lè jẹ pé lẹdà húmàyìn àtàwọn ọmọ rẹ ní ń ṣàánú wọn ṣe ọdà sàn
0: ṣé
3: wọn sọ fún sẹẹlì sí ẹnìyẹn kò àfẹẹsì ìdílé wọn kọ àníyàn ní síwájú iṣẹ́ àtìmọ̀ ìtàṣí láti báyọ̀ ní ọlọ́run pàdé bẹ́ẹ̀mọ̀ tẹ́ wá rí èyí tí ibo tó bẹ́ẹ̀ sọ ń pẹ̀ tó sí ọ́ rí ni títí obìnrin tó àti wòlíì jọ ń sọ ìyàwó wòlíì jọ ń sọ wọn ni bíbí ìrẹ́lì sọ pé kẹ ogun ẹni fún èmi ní olú olúwa yóò rí ìjọba ọlọ́run mọ ẹ̀fà sọ ń pọ̀ owó yẹn mọ́ kán yáfẹ́ rẹ̀ ló da láìfù mi rú tò ní.

0: sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣì.
0: Àwọn
2: tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Ẹ bàrìbà.
3: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó mélòó la ó kà nínú eyín Adé. Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kan.